0: 101.7 FM.
1: Radio made for you.
2: Àtúpalẹ̀ bẹ́ẹ̀ni bá tẹlẹ̀ fún ti gbọ́ ti jù á mì títí àtúpalẹ̀ dé ẹ̀kọ́ ń bọ̀ kì ẹ̀jọ̀ kí ìròyìn níbi tá ti mọ fọ́ngbà yẹn gan àwọn ìròyìn ilẹ̀ wa kálékáko káàkiri àgbáyé gẹ́gẹ́ bó ti ń gbóná yorùkú lálá látinú àwọn ìwé ìròyìn ilẹ̀ wa bí ẹ̀kọ́ àjìmúlòórọ̀ níkànnì gbóhùnsáfẹ́fẹ́ diamond 88.7 FM ìlọrin àtúpalẹ̀ kẹ́tẹ́pẹ́ ìròyìn tó dúró tandí gidigba aago mẹ́jọ òwúrọ̀ ni gbogbo ọjọ́ ajé monday sí ọjọ́ ẹtì friday ni àtúpalẹ̀ ó mọ dé sí ti gbọ̀n yín bó bá wá di ọjọ́ saturday tẹ̀mọ́ ọjọ́ ìsinmi sunday aago mẹ́jọ òwúrọ̀ ni àtúpalẹ̀ ó mọ gbéra sọ níbi táwọn ọ̀jọ̀gbọ́n tó mọ ti fún tẹ̀dọ̀ ohun tó ń lọ láwùjọ wa wọ́n ti mọ bá wa fojú sunukun wo àwọn kókókókókókó tá a ti ṣáájú mẹ́nuba nínú ìròyìn àtúpalẹ̀ ọ̀bọ̀bá là bókè kókókó là bókúta bẹ́ẹ̀ bẹ́ẹ̀ yẹ bá gorí òrùlé ojú atólé ojú atoko àtúpalẹ̀ ọba ló ládé orí ejigbara ẹlẹ̀kẹ́ nítawọ́n ìjòyè.
3: Lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ wákàtí tá a ti lò lẹ́nu iṣẹ́ òòjọ́ kó wá wa pẹ̀lú ọkàn apọn láti ṣàṣeyọrí tóun ti ìgbìyànjú tí kò tẹ̀tì láti wá mú kí ọkàn wọ òtútù pẹ̀sẹ̀ lẹ́yìn gbogbo kòókòó jàǹjà látàárọ̀ sí ló yẹ kájọ jùmọ̀ fi ètò tó dọ́sọ̀ ṣàgbéjẹ ara mara gbá yágiyági àtẹlébàrí ẹfẹ̀ àṣà èdè yóò tún máa gbẹ́wò ọ̀tún wọ̀ lóní sẹ́lẹ́nsẹ́ lórí ìkànnì diamond 88.7 FM ìlọrin lójoojúmọ́ láago mẹ́rin ìrọ̀lẹ́ 4 p.m. prompt lójoojúmọ́ àtẹlébàrí no dull moment chai yóò ti lọ dojú sẹ́rìmọ́ dodo.
4: Pẹ̀lú extra kí ni ń jẹ́ bẹ́ẹ̀.

àlètò kan tó kí n gbà kan jù kán lọ tó máa dé sétí gbọ́yìn níkò ní diamond 88.7 FM ní gbogbo ọjọ́ ajé monday ọjọ́ ìṣẹ́gun tuesday ọjọ́ ẹtì friday àwàdà ẹfẹ̀ orin lọ́lọ́kan òjọ̀ kan lórí ètò gbẹ̀dú extra. Gbẹ̀dú extra níkò ní diamond 88.7 FM wo bó ṣe lálẹ̀ wò bí àṣẹṣẹ yóò sumari ó mọ́lẹ̀ rokoṣo bí ojú ọmọ tuntun ó ń já lálá ó ń kú rìrì ó ta lẹ́nu bí kí lè ṣe kí rin ṣe gbẹ̀dú extra tọ̀sẹ̀ yìí yóò dùn.

0: àlejò oníṣẹ́ ìyanu Jésù lọ́jọ́ Tuesday, Wednesday àti Thursday ọ̀sẹ̀ ní wòlíì Ọlọ́run aláàyè ọlájídé Sinayọ̀ ni òkòkò Jésù yóò ti máa dẹ́sẹ̀ wọ̀lú lọ́rí àkọ́rí ìpàdé alágbára ìní kùtùkùtù láago méjì òwú ọ̀sẹ̀mú ẹ̀ẹ́ ìdápadà ògbó àwọn akọni tó ṣubú nínú ògo ní ẹ̀kọ́ event hall làwọn olóògùn èèyàn yóò ti máa tó ìpín ògo yàn tí ẹ̀mí Ọlọ́run yóò sì máa dá wọn padà síbi ààyè ńlá débi tí òkòkò ti já wọn bọ́ ẹ̀mí Ọlọ́run ti ṣe tó fẹ́ dẹ́ ẹ̀tọ́ rẹ gbogbo padà èyí tí òkòkò ti jà olólè ẹ̀ lọ́jọ́ Tuesday, Wednesday àti Thursday ọ̀sẹ̀ ìgógó bí wòlíì Ọlọ́run aláàyè ọlájídé Sinayọ̀ ni òkòkò Jésù yóò ti máa sọ̀rọ̀ àṣà lórúkọ Jésù tí ìyanu ó sì máa ṣẹlẹ̀ láago méjì òwúrọ̀ ní kùtùkùtù 7 a.m. ẹ̀kọ́ event hall láwọn ti pàdé gbogbo nípa farahàn ló máa sọ testimony lórúkọ Jésù.
1: Ìmọ̀ràn Ọlọ́run ọ̀pọ̀ sọ ayọ̀ babalọla.
2: Kábí ẹ̀ṣẹ̀ Ọlọ́run.
1: Ẹ̀mí inú àwọn wò ní òtítọ́.
2: Adániwáyá.
1: Gbọ́ ara o.
2: Ṣé Jésù.
1: Gbogbo ẹtí tó lórí ọ̀fẹ́ àti gbóhùn yìí.
2: Bá a lè ṣà.
1: Mo kéde.
2: Ẹ o.
1: Ẹrù ikú òpin ọdún.
2: Orúkọ Jésù.
1: Wọn ò ní gbé ká ọmọlé.
2: Ọ mi Jésù.
1: Ẹrù ikú òpin ọdún.
2: Adélayé o.
1: Ẹrù ọ̀ràn.
2: Orúkọ Jésù.
1: Tí òkùnkùn máa ń dì ní òpin ọdún.
2: Orúkọ Jésù.
1: Wọn ò ní gbé ká ọmọlé.
2: Ọ mi Jésù.
1: Wọn ò ní gbé yálé rẹ o.
2: Ọ mi Jésù.
1: Wọn ò ní yálé rẹ
2: o. Ọ mi Jésù.
1: Ẹrù ibi.
2: Adélayé o.
1: Ẹrù ikú ọmọ.
2: Orúkọ Jésù.
1: Wọn ò ní gbé yálé rẹ.
2: Ọ mi Jésù.
1: Wọn ò ní yálé rẹ.
2: Ọ mi Jésù.
1: Wọn ò ní yálé rẹ.
2: Ọ mi Jésù.
1: Ta ló dé ẹrù ọ̀ràn yìí?
2: Ayérayé o.
1: Ẹlẹ́rù ó yẹ máa gbé.
2: Ọ bẹ́ẹ̀.
1: Ta ló dé ẹrù gbèsè
2: yìí? Ábí ẹ̀ṣẹ̀ o.

0: yóò ní yálé ẹ.
1: Bá mẹ́jẹ sùn. Bàbá mi o.
0: Òkùnkùn ló máa ń dà síta.
1: Bẹ́ẹ̀ni sàn.
0: Inú afẹ́fẹ́ ló máa ń dà sí.
1: Ayérayé o.
0: Ṣùgbọ́n àṣírí wọn ti tú.
1: Wọ́n ti tú o.
0: Tí mo rí lójú ìran.
1: Kẹ́bí ẹ̀ṣẹ́ o.
0: Ó túmọ̀ sí ohun tó lágbára. Àwọn òkùnkùn.
1: Ayérayé o.
0: Wọ́n fẹ́ máa wọ ilé.
1: Kẹ́bí ẹ̀ṣẹ́ ọlọ́run.
0: Àwọn abiyamọ.
1: Wọ́n
0: ní wọ ilé rẹ̀.
1: Mẹ́jọ sàn.
0: Abiyamọ.
1: Ẹrù
0: ikú ọmọ. Wọ́n ní gbé ká ọmọlé. Wọ́n ní wọ́n ní gbé ká ọmọlé.
1: Ṣé
0: bá ti ní ẹlẹ́rù wà ní gbẹ́rù ẹ? Ẹlẹ́rù. Ẹlẹ́rù. Ẹlẹ́rù. Ẹlẹ́rù. Ẹrù ikú ọmọ. Wọ́n gbé gbẹ́rù ẹ. Ẹrù ikú ọmọ. Ẹrù ìdààmú ọmọ. Ẹrù àìsàn lórí ọmọ. Ẹlẹ́rù ẹ wá gbé o. Ẹlẹ́rù ẹ wá gbé o. Sọ pé èmi kọ́ mo lẹ́rù ọ̀rọ̀. Èmi kọ́ mo lẹ́rù ikú ọmọ.
1: Èmi kọ́ mo lẹ́rù ikú ọmọ.
0: Èmi kọ́ mo ní kó sí ikú ọmọ.
1: Èmi kọ́ mo ní kó sí ikú ọmọ.
0: Mo sì ti ẹgbẹ́ kalẹ̀ yìí.
1: Mo sì ti ẹgbẹ́ kalẹ̀ yìí o.
0: Ó yẹ gbé sórí fúnra yìí.
1: Ó yẹ máa gbé sórí fúnra yìí o.
0: Mo sì ti ẹgbẹ́ kalẹ̀ yìí o.
1: Gbogbo
0: kó sì ti ẹgbẹ́ kalẹ̀
1: yìí. Gbogbo kó sì ti ẹgbẹ́ kalẹ̀.
0: Ọmọ mi kọ́ lónìí o.
1: Ọmọ mi kọ́ lónìí o.
0: Látorí àkọ́bí mi.
1: Látorí àkọ́bí mi.
0: Bí àbí gbẹ̀yìn mi.
1: Bí àbí gbẹ̀yìn mi.
0: Ọmọ mi kọ́ lónìí o.
1: Ọmọ mi kọ́ lónìí.
0: Ẹgbẹ́ kan yín o.
1: Ẹgbẹ́ kan yín.
0: Àtẹ̀yìn àtọmọ yín.
1: Ẹtẹ̀yìn àtọmọ yín o.
0: Ó yẹ máa gbé.
1: Ó yẹ bẹ̀rẹ̀ sí ní gbé o.
0: Ẹ máa gbé o.
1: Bẹ̀rẹ̀ sí ní máa gbé o.
0: Ẹ máa gbé o.
1: Ẹ máa
0: gbé o. Ẹ̀yin
1: ẹlẹ́rù
0: ọ̀rẹ́.
1: Ẹ
0: òmìnira ti di ẹrù ikú òpin ọdún.
1: Òmìnira ti di ẹrù ikú òpin ọdún.
0: Lórí ọ̀rọ̀ mi.
1: Lórí ọ̀rọ̀ mi.
0: Láyìí dà.
1: Láyìí dà.
0: Ìwọ òmìnira.
1: Ìwọ òmìnira.
0: Ti di ẹrù ikú

0: Oh, yes, sir. Olúwa yìí jáde.
1: Kábíyèsí o.
0: Tàrá tàrá.
1: Orúkọ Jésù.
0: Tiná tiná.
1: Orúkọ Jésù.
0: Ìjì líle.
1: Orúkọ Jésù.
0: Àmì ni kò ṣe.
1: Bẹ́ẹ̀ni sọ.
0: Ẹrù ayé. Tí wọ́n gbé lórí ọmọ rẹ.
1: Ayérayé.
0: Ẹrù yẹ túká.
1: Ó mẹ́jẹ sùn.
0: Ó fọ́ túká.
1: Ó mẹ́jẹ sùn.
0: Ó fọ́ túká.
1: Ó mẹ́jẹ sùn.
0: Ẹ bá kọ́.
1: Bàbá mi o.
0: Sọ ti ṣe tán.
1: Mo ṣe tán o.
0: Ẹrù ayé.
1: Ẹrù ayé.
0: Tí wọ́n di mẹ́rù ògo.
1: Tí wọ́n di mẹ́rù ògo.
0: Fún ọmọ mi.
1: Bàbá mi o.
0: Ẹrù òkúta.
1: Ẹrù òkúta.
0: Tí wọ́n di mẹ́rù ògo.
1: Tí wọ́n di mẹ́rù ògo.
0: Fún ọmọ mi.
1: Bàbá mi o.
0: Ẹ fọ́ túká o.
1: Ẹ
0: fọ́ túká.
1: Ẹ
0: fọ́ túká o.
1: Ẹ
0: fọ́ túká. Ẹ
1: fọ́ túká.
0: Ṣọ́ dẹ̀ wọ́n
1: mi. Bẹ́ẹ̀
0: mo ń gbóhùn Olúwa Jehova.
1: Kábíyèsí o.
0: Ẹyẹ bí ọmọ ẹjọ.
1: Ó.
0: Ṣe abíyamọ ní èyí.
1: Bẹ́ẹ̀ni sà.
0: Odidi ọjọ́ mẹ́ta.
1: Báwo.
0: Ni màmá fi gbàdúrà.
1: Dóòṣù.
0: Lórí abíyamọ.
1: Dóòṣù.
0: Wo bí sà.
1: Ó jẹ́ wo bí ìyàlẹ̀.
0: Ó ti rán àwọn wòlíì.
1: Kábíyèsí o.
0: Sí inú ayé.
1: Bẹ́ẹ̀ni o.
0: Láti jẹ iṣẹ́.
1: Ó yẹ sà.
0: Sí àwọn ìdílé.
1: Ajá
0: ni wọ́n
1: yẹ
0: o. Ìran tí mo rí. Kín tó máa dé.
1: Kábíyèsí o.
0: Tí àwọn òkùnkùn á máa wípé. Ẹjẹ́ ṣe ìràpadà lórí ọmọ yìí.
1: Ayérayé o.
0: Tí wọ́n ní olọ mú àgbò wa.
1: Kábíyèsí Ọlọ́run.
0: Tí wọ́n ní olọ mú ẹran dúdú wa. Ọ̀gá.
1: Bàbá mi o.
0: Kò ní débà o.
1: Mẹ́jẹ sùn.
0: Kò ní débà o.
1: Mẹ́jẹ sùn.
0: Kò ní débà o.
1: Mẹ́jẹ sùn.
0: Wọ́n fi àìsàn sí ọmọbìnrin kan.
1: Yẹ́sà.
0: Ọ̀gá.
1: Bàbá mi o.
0: Ó ta ilé.
1: Kábíyèsí o.
0: Ó ta ọ̀nà.
1: Adéniwáyé.
0: Ilé iṣẹ́ méjì lónìí.
1: Yẹ́sà.
0: Wọ́n ṣe búrẹ́dì níbì kan.
1: Adéniwáyé o.
0: Ilé iṣẹ́ kejì.
1: Kábíyèsí o.
0: Ó ti ń ṣe pure water. Ló ṣe tébù wọta.
1: Dóòṣù.
0: Ó ta gbogbo ẹ.
1: Ayérayé o.
0: Ẹ ló sà.
1: Yẹ́sà.
0: Ó ta gbogbo ẹ.
1: Ó ta gbogbo ẹ.
0: Ilé mẹ́ta ló ní.
1: Kábíyèsí Ọlọ́run.
0: Ó ta ilé mẹ́tẹ̀ẹ̀ta.
1: Adéniwáyé.
0: Gbogbo mọ́tò tó ní.
1: Ọlọ́run òkòtó.
0: Ó ta gbogbo ẹ.
1: Dóòṣù.
0: Mo dẹ̀ ń gbóhùn Olúwa.
1: Yẹ́sà.
0: Ẹ dá gbàdúrà mẹ́ta.
1: Kábíyèsí o.
0: Ó fa àìsàn alẹ́.
1: Ó fa àìsàn alẹ́.
0: Ó fa àìsàn
1: ojú alẹ́.
0: Ó fa àìsàn.
1: Ó fa
0: jẹ́dẹ̀ lọ́rọ̀ mi ọ́.
1: Ọfà
0: ìṣàn.
1: Aṣọ
0: ni dẹ́dú àrílẹ̀. Jáde o. Oyè Oduwa.
1: Kọjọ́ sùn. Bẹ́ẹ̀ mi bí bọ́.
0: Alẹ́dẹ́ mi ní kiri jẹ́.
1: Aṣọ ni dẹ́dú àrílẹ̀.
0: Láwù ní tiri yẹ́ o. Ẹni mi. Ẹni jìmì jìmì náà. Àlọ́lẹ̀ kẹrẹbẹta wọ́wọ́. Wàrà ń di tí a dá lẹ́jà. Lákúndé àrá ń gbé ilé mi jà. Ẹni mi já ti. Wẹ́rú mi jẹ́. Wàdé rájà. Ọfà ìsàn.
1: Bẹ́ẹ̀ni o.
0: Aṣọ ni dẹ́dú ọrílẹ̀.
1: Kábíyèsí Ọlọ́run.
0: Àlórí rẹ̀ láwàṣẹ.
1: Bẹ́ẹ̀ni o.
0: Mo dẹ̀ ri pé.
1: Yẹ́sà.
0: Ẹ àwọn èèyàn ń ta property.
1: Adéniwáyé o.
0: Ẹ̀sà.
1: Kábíyèsí Ọlọ́run.
0: Wọ́n ń ta property.
1: Wọ́n ta ohun ìní wọn.
0: Ọ̀gá.
1: Kábíyèsí Ọlọ́run.
0: Kò gbúdọ̀ dé bá
1: o. Dóòṣù.
0: Mo mọ tí mò ń sọ.
1: Ó yẹ̀sà.
0: Arákùnrin kan ń gbọ́ mi.
1: Kábíyèsí o.
0: Orúkọ rẹ̀ ń jẹ́.
1: Yẹ́sà.
0: Adékunlé.
1: Adékunlé lorúkọ rẹ o.
0: Félix.
1: Félix.
0: Adékunlé.
1: Adékunlé Félix.
0: Félix.
1: Kábíyèsí Ọlọ́run.
0: Adékunlé.
1: Ó yẹ̀sà.
0: Félix.
1: Félix.
0: Ìyàwó rẹ̀ ń jẹ́.
1: Yẹ̀sà.
0: Ìyàbọ̀.
1: Kábíyèsí Ọlọ́run.
0: Ìyàbọ̀ lorúkọ ìyàwó ẹ̀. Ọmọ rẹ̀ kan wọ̀.
1: Dóòṣù.
0: Ní hospital.
1: Yẹ̀sà.
0: Àwọn òkùnkùn wípé.
1: Kábíyèsí o.
0: Wọ́n ti fún orúkọ àìsàn yẹn lórúkọ.
1: Adéniwáyé.
0: Wọ́n ló ní ania.
1: Dóòṣù.
0: Ania.
1: Ania.
0: Àti hepatitis B.
1: Kábíyèsí Ọlọ́run.
0: Hepatitis B àbí.
1: Yẹ̀sà yẹ̀sà.
0: Ogun yín tí mo rí tán sọ pé ó ṣe nìyẹn.
1: Kábíyèsí Ọlọ́run.
0: Ọmọ yẹn ń bẹ lọ́sítàl.
1: Dóòṣù.
0: Adékunlé.
1: Adékunlé.
0: Félix.
1: Félix ni.
0: Ìyàwó ń jẹ́ ìyàbọ̀.
1: Ìyàbọ̀.
0: Mo rí ìran yín lójú ìran mi. Kò sẹ́ni wá sọ fún mi.
1: Kábíyèsí o.
0: Olúwa wípé.
1: Yẹ̀sà.
0: Ẹni tí èèyàn ń mọ̀ ni ọ́.
1: Adéniwáyé.
0: Ní ìpínlẹ̀ Ondo State. Ìpínlẹ̀ Ondo State.
1: Ondo State ló wà
0: o. O ti ná owó.
1: Kábíyèsí o.
0: Olúwa fi yé mi pé.
1: Yẹ̀sà.
0: O ní ilé epo.
1: Ayérayé o.
0: O ti ta ilé epo.
1: Kábíyèsí o.
0: Tó o ní.
1: Dóòṣù.
0: Mọ́tò ẹyọkan ló kù nídìí ẹ̀.
1: Ayérayé o.
0: Ẹ ti ń bá ìṣàn yìí fínra. Ọmọ yòó kú lọ sítà. Láti bí ọdún kan báyìí.
1: Dóòṣù.
0: Ilẹ̀ ti ná owó.
1: Dóòṣù.
0: Ọ̀rọ̀ owó kọ́.
1: Ẹ̀rọ.
0: Wọ́n fẹ́ kó o ta ẹyọkan tó kù nídìí ẹ̀.
1: Kábíyèsí o.
0: Tọ́wọ́ bá tamoto to ku yen.
1: Yes sir.
0: Yes sir.
1: Baba mi o.
0: Ojo ba tamoto to ku.
1: Kabesi o.
0: Ile tan wa bayi.
1: Yes sir.
0: O ma to ta.
1: Kabesi Olorun.
0: To ba ti ta ile yen.
1: Yes sir.
0: Plan okukun ni o. To ba ta ile yen. Ati moto eyo kan to ku.
1: Ta oko eyo kan to ku.
0: Omo yen ku.
1: Kabesi Olorun.
0: Sugbe ti o ba ti ta ile yen.
1: Yes sir.
0: Ti o tamoto yen.
1: O tamoto.
0: Olajide sina yo mi.
1: Ba ni sha.
0: Loruko mi. Oko to Jesu. La ye pe mi.
1: Ofa.
0: Babo ri oke. Si oni.
1: Aremoleku.
0: Aremoleku. Ire re.
1: Kabesi Olorun.
0: Mo gbe file ye wa.
1: Aye rajo.
0: Aku ada lebi ni. Eni ba je eni emi.
1: Oh yes sir.
0: Mo ma mo pe. Ohun emi ni eyi.
1: Kabesi o.
0: Wa u da yi na ti.
1: Yes sir.
0: Ye na Elohim.
1: Yes
0: sir. Wa u na se kaina. Yamino tunda, ina ina ina.
1: Wada
0: leka ruba. Moko walua Jehova.
1: Oh yes sir.
0: Yes sir.
1: Baba mio.
0: Oga.
1: Yes sir.
0: Oma yoniku.
1: Baba Jesu.
0: Oye Samia.
1: Amiga.
0: Oma yoniku.
1: Amiga sir.
0: Ile toku ye.
1: Beni sir.
0: Woli woli nimi.
1: Ah okafa.
0: Walua ni sofu.
1: Oh yes sir.
0: Oh nita.
1: Amen.
0: Oh my God.
1: Ya ya ya ya ya.
0: Ado nita.
1: Baba Jesu.
0: Matu awe ye.
1: Matu kato ku ya.
0: Bam fi gbe omo yen.
1: Aye rayo.
0: Bam fi gbe wa sori oke. Oko to Jesu lo nsoro.
1: Yes sir.
0: To ba di oruko re. Ni mo da yi o. Omo to sick yen.
1: Yes sir.
0: Omo yen je.
1: Yes.
0: Ademola.
1: Ademola.
0: Ademola.
1: Yes Olorun.
0: Egbe ni fun mi.
1: Yes.
0: To ba di aroso iran re.
1: Aye rayo Olorun.
0: Mo ri to clear.
1: Yes Olorun.
0: Ma idale karua.
1: Yes sir.
0: Bi mo se pray lowo
1: yi. Yes sir. Yes sir.
0: Na gbe file yen wa.
1: Aye rayo.
0: Ti n ba ti paro. Ki Olorun ma gbo temi mo.
1: Yes.
0: Oluwa wi gbe.
1: Kabesio.
0: O ni tamoto yen.
1: O be Jesu.
0: Odo se ti lo ba.
1: Eh o.
0: Mo reti e.
1: Kabesio.
0: Mo wa lori oke.
1: Yes sir.
0: Jojo Saturday.
1: Be ni sir.
0: Mo ma ma wa leni.
1: Eh o.
0: Ase tori awon kan to Oluwa fe ran mi sire.
1: Dani wa ye o.
0: So wa ri ojo Saturday yen.
1: Yes sir.
0: Ojo kewa.
1: Kabesio.
0: Osu kewa.
1: Ojo kewa osu kewa.
0: Ah! Ah!
1: Mo ma lagbara o.
0: Osu dare o. Okun kun.
1: Wa gbe.
0: Satani atawon mogun re.
1: Dani sir.
0: Satani atawon mogun re.
1: Ko jagba.
0: Won kan jagbo. Ati ane re.
1: Yes sir.
0: Ati yawo re.
1: Daya.
0: Atale re.
1: Dani sir.
0: Ato omo to bi.
1: Opo omo to bi o.
0: Oga.
1: Ba mi o.
0: Won kan jagbo.
1: Oh yes sir.
0: Ni ilu lesa.
1: Yes sir.
0: Oga.
1: Yes sir.
0: Oga.
1: Baba mi o.
0: Oga to ba je driver.
1: Yes sir.
0: Ko ba je driver.
1: Eh.
0: Ni roundabout.
1: Kabesi o.
0: Oye ma je olori driver.
1: Ni
0: ilu lesa.
1: Ni ilu lesa.
0: Ejo ko yoju si mi.
1: Bẹ́ẹ̀ni sa.
0: Mo ti gbọ́ rédíò yìí
1: o.
0: Ẹni bá mọ̀.
1: Kábíyèsí o.
0: Ẹni kan wá bá mi lórí òkè o.
1: Yes sir.
0: Ni ìlú lẹ́sà. Oníkóró pe.
1: Oké.
0: Àwọn oníkóró pe.
1: Bẹ́ẹ̀ni sa.
0: Mo fẹ́ gbé kóró pe.
1: Yes sir.
0: Bíi 30.
1: Kábíyèsí o.
0: Kóró pe 30. Sínú ilé sa.
1: Yes sir.
0: Torí Olúwa wípé.
1: Ayérayé o.
0: Kí n gbàdúrà.
1: Kábíyèsí Olúwa.
0: Kí n dẹ̀dá òróró. Lórí àwọn ènìyàn. Ní ọjọ́ Sátidé.
1: Sátọ̀dé.
0: Ọjọ́ kẹwàá.
1: Ọjọ́ kẹwàá.
0: Oṣù kẹwàá.
1: Oṣù kẹwàá.
0: Mo ní kí ló dé. Ikú òpin ọdún o.
1: Oṣù.
0: Mo sì ikú òpin ọdún o.
1: Oṣù.
0: Wọ́n ní gbé kan mẹ́lẹ̀.
1: Ọ̀ mẹ́jọ sọ.
0: Bó o bá gbẹ gbogbo nǹkan gbọ́.
1: Bẹ́ẹ̀ni sà.
0: Ìran mi. Ẹ sà.
1: Má fi ṣeré o.
0: Tuntun ẹ̀dá ni. Àfi tí ìbá sọ Olúwa lọ́nà mi.
1: Àfi ṣeré o.
0: Olúwa wípé.
1: Ó yẹ sà.
0: Ẹ jọ.
1: Kábíyèsí o.
0: Màá fún wọn mọ́tò.
1: Yẹ sà.
0: Mọ́tò ọ̀fẹ́.
1: Ẹ.
0: La kó wọn wá.
1: Ẹ o.
0: Mọ́tò ọ̀fẹ́.
1: Yẹ sà.
0: Ni ó da wọn padà.
1: Kábíyèsí o.
0: Ọ̀gá.
1: Bàbá mi o.
0: Ago.
1: Yẹ sà.
0: Méje àárọ̀.
1: Méje àárọ̀.
0: Láti máa bẹ̀rẹ̀ àdúrà.
1: Ìpàdé ti máa bẹ̀rẹ̀
0: o. Lórí òkè Sioni.
1: Lórí òkè Sioni.
0: Torí wípé.
1: Ó yẹ sà.
0: Tó bá ti di ago mẹ́wàá.
1: Tó bá di ago mẹ́wàá.
0: Ọjọ́ kẹwàá.
1: Ó yẹ sà.
0: Oṣù kẹwàá.
1: Kábíyèsí o.
0: Ten ten ten.
1: Bẹ́ẹ̀ ni sà.
0: Ibi ọba wà.
1: Ibi ọba ti wà.
0: Òróró gbúdọ̀ ti kan orí ẹ̀. Ọ̀gá máa bọ̀. Wọ́n máa tó.
1: Ọjọ́ tètè máa
0: kọ. Àkúrẹ́ ló ti gbọ́ mi.
1: Bẹ́ẹ̀ ni sà.
0: Dé ilé sà.
1: Ibi ọba wà.
0: Ọjọ́ Sátidé.
1: Ọba ti gbọ́ òun
0: yóò. Àyá máa nù kẹ́rù.
1: Kábíyèsí Olorun.
0: Ìwọ tó bá fẹ́ dá sí.
1: Yes sir.
0: Auditorium tó ń kọ́ lọ́wọ́.
1: Yeah,
0: tó bá ti dé lẹ́sà.
1: Yes sir.
0: Lọ́wọ́ bí ó ti ra cement.
1: Kábíyèsí o.
0: Gbé wá sórí òkè.
1: Má gbé bọ̀ lórí òkè.
0: Má gbé bọ̀ mi.
1: Yes sir.
0: Ọ̀gá.
1: Yes sir.
0: Dá sí iṣẹ́ yẹn.
1: Yeah,
0: o máa ní orí ọ̀fẹ́.
1: Bẹ́ẹ̀ni sà.
0: Láti wọnú list.
1: Yeah,
0: àwọn tí mo fẹ́ rí fún counseling.
1: Yes.
0: Ó máa lágbára gan.
1: Bẹ́ẹ̀ni sà.
0: Mo rẹ́ ẹsẹ̀ jọ. de
1: Jesus
0: iku omo ni woli e
1: Jesus
0: e so fokunrin ya o
1: Elisha
0: ko gbe omo yen wa o
1: eh
0: sa
1: God bless you
0: o ni tale yen
1: amen Jesus
0: o de ni tamoto yen
1: amen Jesus
0: eyan ara sangwata
1: sangwata
0: sori ojo Sunday
1: oh yes sir
0: ko ba miss ye
1: ba miss ye
0: to ba di Sunday yen
1: di Sunday yes sir
0: ba ti e wa bere
1: God bless you
0: awon bus stop awon member mi tin wa
1: oh yes sir
0: lati sango ma bere re
1: yes sir
0: ma ma gbe moto si be
1: ayera ye o
0: a ma gbe won lo
1: hallelujah
0: go come
1: God bless you
0: love
1: Jesus
0: every Sunday
1: every Sunday
0: eh ma sori ofe yen
1: God bless you love
0: for Sunday meta
1: oh yes sir
0: ni ilu sangwata
1: sangwata
0: so ti wo gbe ro ba de
1: God bless you
0: ni ojo Sunday
1: ni Sunday
0: ko ni kaluku a ma so
1: oh yes sir
0: bus stop to ti wa o ma lagbara
1: God bless you
0: eh you wole sam yo
1: oh yes sir
0: you know what da
1: amen
0: ojo Sunday
1: Sunday
0: Maui Event Center
1: Maui Event Center
0: ni sangwata
1: sangwata
0: lagbo meta o sir
1: meta o sir
0: mami si o
1: dagero
2: ilori 3 days bro.

0: tó gba àlejò oní iṣẹ́ ìyanu Jésù lọ́jọ́ Tuesday, Wednesday àti Thursday ọ̀sẹ̀ bí wòlíì Ọlọ́run aláàyè ọlájídé Sinayọ̀ mi òkòkò Jésù yóò ti máa dẹ́sẹ̀ wọ̀lú lọ́rí àkọ́rí ìpàdé alágbára ìní kùtùkùtù láago méjì òwú ọ̀sẹ̀mú ẹ̀ẹ́ ìdápadà ògbó àwọn akọni tó ṣubú nínú ògo the Equa Event Hall làwọn olóògùn èèyàn yóò ti máa tó ìpín ògo yàn tí ẹ̀mí Ọlọ́run yóò sì máa dáhùn padà síbi ààyè ńlá débi tí òkòkò ti já wọn bọ́ ẹ̀mí Ọlọ́run ti ṣe tó fẹ́ dẹ́ ẹ̀tọ́ rẹ gbogbo padà èyí tí òkòkò ti jà olólè ẹ̀ lọ́jọ́ Tuesday, Wednesday àti Thursday ọ̀sẹ̀ ìgógó bí wòlíì Ọlọ́run aláàyè ọlájídé Sinayọ̀ mi òkòkò Jésù yóò ti máa sọ̀rọ̀ àṣà lórúkọ Jésù tí ìyanu ó sì máa ṣẹlẹ̀ láago méjì òwúrọ̀ ní kùtùkùtù 7 a.m. Equa Event Hall a ń ti pàdé gbogbo ní máa fara hàn ló máa sọ testimony lórúkọ Jésù.
1: Ẹyọ rẹ ìlọrin
2: lárí o.
1: Ọjọ́ Tuesday nínú Equa.
2: Equa la fẹ́ lọ.
1: Ó máa burú fún èṣù.
2: Ẹyẹ sà.
1: Ọ̀gá.
2: Bàbá mi
1: ò. Ó yẹ múra lè o.
3: Ó jẹ́ múra.
1: Tuesday tó ń bọ̀.
3: Tuesday.
1: Wednesday.
3: Wednesday.
1: Àti Thursday.
3: Thursday.
1: Tuesday, Wednesday, Thursday.
3: Ọjọ́ mẹ́ta ni o.
1: Ní Equa Hall.
3: Equa Hall sà.
1: Torí weather ni o.
3: Ó yẹ sà.
1: Ó stadium ló yẹ ká lò.
3: Ẹ o.
1: Ṣùgbọ́n torí weather. Torí ojú ọjọ́.
3: Ó ṣe Jésù.
1: Àti oòrùn tó ń pa àwọn
3: ènìyàn. Yes, sir.
1: So ìdí nìyẹn.
3: Ẹ o.
1: Equa Hall.
3: Equa Hall ni o.
1: Equa Hall.
3: Equa Hall.
1: Equa Hall.
3: Ìlọrin.
1: Ibo lo ti ń gbó yìí.
3: Ó yẹ sà.
1: Equa Hall.
3: Equa Hall.
1: Níwájú Yorùbá Market.
3: Ó yẹ sà.
1: Yorùbá Market.
3: Opposite Yorùbá Market.
1: Ẹ ní Government Road.
3: Ẹ o.
1: Ibikíbi tó o bá ti ń gbọ́ mi.
3: Yẹ sà.
1: Ní ipò wà ń bẹ̀.
3: Ẹ̀ha.
1: Ó máa lágbára.
3: Ó ṣe jẹ́.
1: Equa Event Center.
3: Ó ṣe jẹ́.
1: Equa Hall.
3: Equa Hall.
1: Ibẹ̀ ni kò máa bọ̀.
3: Bẹ́ẹ̀ ni o.
1: Lọ́jọ́ Tuesday.
3: Ṣe máa bọ̀.
1: Wednesday.
3: Tuesday, Wednesday.
1: And Thursday.
3: Àti Thursday ni o.
1: Tuesday ọ̀sẹ̀ tí ń bọ̀ ni o.
3: Ó yẹ sà.
1: Ọ̀sẹ̀ tó ń bọ̀.
3: Ọ̀sẹ̀ tó ń bọ̀ ni o.
1: 13. 14. And 15.
3: Àti 15.
1: 13, 14, 15.
3: Yes, sir.
1: 13. 14.
3: 14.
1: And 15.
3: Àti 15.
1: Ibikíbi tó bẹ́ wọ̀.
3: Ó yẹ sà.
1: Rí pé.
3: Ẹ o.
1: Ó wá bọ́ lọ́run pàdé. Ní.
3: Yes, sir.
1: Ọjọ́ Tuesday.
3: Ọjọ́ Tuesday.
1: Nílùú Ìlọrin.
3: Ìlọrin.
1: Ìlọrin.
3: Ìlọrin.
1: Àti agbègbè rẹ̀.
2: Kó o bá ṣàmì.
4: Kó o bá ti ṣàmì báyìí.
2: Ìwọ ni ẹ̀rí kan.
4: Mẹ́tọ́

0: Bàbá mi àgbàlagbà oyè, ipa ńlá tó ju ipa lọ. Ọlọ́run òjijì, Ọlọ́run ẹ̀mí àwọn wòlíì wo báwọn ọmọ ẹ ṣe dọ̀bálẹ̀ lọ bẹ́rẹ́bẹ́rẹ́. A dá ọpẹ́ padà fún ọ lẹ́ẹ̀kan náà. Ògo ni fún ọ Jésù. Jésù Olúwa wa. Ẹ̀yin olùfẹ́, kì í ṣe ìgbọ́ bá tó ń pariwo la kàṣàkàṣàkà. Bàbá rẹ ni, Ọlọ́run rẹ ni. Olùgbà bóun ló ṣe máa ń béèrè owó oúnjẹ lọ́ọ̀ dádìí ẹ̀ tó dìbò bá kí pé bàbá mi ò bá ń gbé owó oúnjẹ mi. No, àwọn ibi tó bá ti yọ pariwo tó bá fi ipò jìnnà bọ̀ ní ìsìn tó dọ̀bálẹ̀ ń bi pẹpẹ. Ó ní mo súnmọ́ yín ju ìsìn ọrùn yín lọ. Ọ̀rọ̀ kẹ́lẹ́kẹ́lẹ́ pẹ̀lú Jésù. Àìmọye ìdáhùn tó ń bẹ̀ ń bẹ̀ sà. Wá sọ fún bàbá, dádì mi ni ọ̀. Jésù ni dádì mi, dádì dada ni dádì mi. Kan sọ fún dádì ẹ tó bá ṣe pọ́ lọ ń dádì tí ẹ o. Bọ̀ èmi mọ̀ pé Jésù ń dádì mi. Wá sọ fún ẹ ṣe weekend fún mi. Ọ̀sẹ̀ tó ti tán Olúwa ṣe weekend fẹ́mi àtàwọn ọmọ mi. Ọlọ́run bẹ̀ wá wò kó sùn yóò tó tán. In the name of Jesus Christ. Gbogbo ẹyin tẹ́ ẹ dọ̀bálẹ̀, gbogbo ẹyin tẹ́ ẹ kúnlẹ̀, mi ọmọ tí ń bẹ nínú ọkàn tí ń bọ́ọ̀gì mind ẹ. Ṣùgbọ́n wọ́n ní sọ fún ọ pé Ọlọ́run ìpè mi yọ bẹ̀ ọ wò. In the name of Jesus Christ. Ẹ̀yin olùfẹ́, ṣe ẹ lè jájọ dìde. Mo fẹ́ kájọ kí Alleluia ńlá mẹ́jọ sí bàbá mi. Ipa nínú ipá, àṣẹ nínú àṣẹ. A sì ṣe ògo mẹ́sàn. Ẹ kí Alleluia yẹn bó ṣe wù yín. Alleluia is an heavenly language. Just shout it anywhere, anyhow. Somebody stand up and shout eight Hallelujah, eight. Oh yeah, Hallelujah, Hallelujah, Hallelujah, Hallelujah, Hallelujah, Hallelujah, Hallelujah, Hallelujah. Ogo mẹ́sàn, ogo, ogo, ogo, ogo, ogo, ogo, ogo, ogo, ogo fún Mẹ́sàyà. Tẹ́wọ́, ogo fọlọ́run ọ̀run, ayé mi ò rí bí ọta ṣe fẹ́ kórí. Èrò ọ̀ta fún ọ, o ní kí wọ́n sáyé rẹ sámálámálá kí wọ́n ṣe léṣe kí wọ́n ba nǹkan jẹ́. Bọ̀ Ọlọ́run ọgbà. Ẹ kígbe sọ́tẹ̀lé mi lẹ́yìn, Ọlọ́run ọjọ́ yín. Ọlọ́run agbé ọ̀gá. Ẹ̀yin olùfẹ́, kó tó di pé màmá lọ láàárọ̀ yìí. Mo fẹ́ sáré sọ nǹkan mẹ́jọ. Ètí Olúwa ní kí n sọ fún yín pé ẹ make sure pé ẹ sá fún tàbí kó o fi ilẹ̀ tó bá ṣe pọ̀ mọ́ ṣe láàárọ̀ yìí. Gbogbo nǹkan kọ́ ni àdúà. Ọ̀pọ̀ yín lẹ̀ ń gbàdúà, àwọn díẹ̀ ní réṣì. Àìmọye àwọn tí ń bẹ lórí òkè, àwọn mélòó ni wọ́n ń rátẹ́gùn tuntun. Olùfẹ́, bí àwọn nǹkan ìbá kù lójú ọ̀nà rẹ, ayé rẹ a sì sáré. Àdúà rẹ ò ní pẹ́, o ò ní mọ̀ dààmú. Kì í ṣe dandan kọ́ gbàwẹ̀ kẹ́mi ó tó fẹ́ bọ́ kó tó di pọ́ lọ ń sàánú rẹ̀. Mo sọ fún sísà kan nígbà tó lóun gbàwé ọjọ́ mẹ́jọ àbọ̀jọ́ mẹ́sàn-án tí ẹ̀mọjọ́ ti ń gbà. Mo ní fún kí ni o, ó ní torí pòun fẹ́ lọ́kọ. Mo ní Ọlọ́run ò burú tó báyìí. Ìgbà tó bá fi gbàwẹ̀ bíríbírí ọjọ́ mẹ́sàn-án tán, o ní fáìn mọ́. And gbogbo omi ara ó ti yọ́ dànù. Oh my God. Mo wá bẹ̀rẹ̀ sí ṣàlàyé fún mo, bẹ̀rẹ̀ sí fi Ọlọ́run ìfẹ́ hàn. Mo bẹ̀rẹ̀ sí sọ bàbá kan tó jẹ́ bàbá tó ju bàbá lọ. Ọlọ́run tó fẹ́ràn wa débi wípé nígbà tí àwa wà lẹ́lẹ́sẹ̀, Kristi ti kú fún wa. Ìwọ ni ó ṣe tó yẹ kó o ṣe. Àwọn nǹkan tó bá yẹ kó o dánwò, àwọn tó bá yẹ kó o mú kúò ni kó o mú kúò. Kọ wá wò bọ́ lọ́run ṣe dáa tó. Ọlọ́run ìfẹ́ àwa yìí ó o. Ọlọ́run ìfẹ́ o, àwa ń júbà rẹ. Bóyá tó jẹ́ mọ yìí bàbá wa tó ń bẹ lọ́run. Bàbá tó bí mi lọ́mọ, èmi àti ẹjọ́ pálí gan, ọ fẹ́ràn mi jù. So èmi àti ẹ lájọ́ mọ wọlé tájọ́ mọ jáde. So mo mọ tí ń pè ní ìkẹ́ bàbá. Tí n bá kàn nílò nǹkan màá kàn sọ ni. Màá ní bá mi mo mọ pé dádì mi. Màá ní bá mi ẹ kàn fún mi ní nǹkan báyìí. Ẹ ṣe nǹkan báyìí. Mi ò tiẹ̀ àwọn gan wọ́n mọ bí mi pé kí n lọ fẹ́. And that is how relationship between father and son, father and daughter. Tó bá tún wá jẹ́ ọmọbìnrin ni bàbá mọ kẹ́ wọn ni. Ẹ já mẹ́nu kúrò ń bẹ̀. Kí làwọn nǹkan tó gbọdọ̀ mú kúrò? Mẹ́jẹ̀jọ ni màá sì fi wọ́n gbàdúrà fún ọ. Alákọ̀ọ́kọ́ ni mo pè ní jẹ́lọ́sì. Olùfẹ́ ẹnìkan kí lẹ wí yẹn. Jẹ́lọ́sì Olúwa ní kìlọ̀ fún yín ni. Ẹ̀mí ń bẹ lára mi láàárọ̀ yìí. Ó ní kí n sọ fún ọ màmá owú jíjẹ. Bọ́ọ̀ bá fẹ́ para rẹ̀ sinmi dọ̀ yé jowú mọ́. And bọ́ọ̀ bá ń gbọ́ mi láàárọ̀ kùtùkùtù yìí. Bí ọba ṣe pé owú náà ò ń jẹ sáá. Àìmọye nǹkan ló gbé sọnù. Àìmọye nǹkan ló taari sọnù. Àìmọye nǹkan ni ó gbà lọ́wọ́ rẹ̀. Ìwọ màmá ìwọ bàbá tí ń gbọ́ mi lè sọ̀ra fún owú. Nǹkan alákọ̀ọ́kọ́ nìyẹn. Mi ìmọ̀ bọ́yá lè gbé ẹsẹ̀ mẹ́rin síwájú kí n pàṣẹ. Báyìí ni Olúwa wí. Mo dúró nínú jégbójégbó àṣẹ Elédùmarè. Ọfà owú lára rẹ̀ iná kò tì jáde. In the name of Jesus Christ. Mo mọ àwọn ọkọ tí mo ń jowú ìyàwó. Mo mọ àwọn ìyàwó tí ń jowú ọkọ wọn. awon okunrin ko le je yawo won lo sori Facebook nitori owu jije ko fe ka won okunrin ko ki ko fe won so pe yawo mi fine be na lawon obi nkan fe ko bi nkan ko sumo oko won ibi ji nkan wa olohun ba ngbo omo tilekun anu omo tilekun iranlowo omo tilekun igbega lai moye igba nigba ti owu ba je ipin re ewu ti de wahala ti de idamu de mo pase lekan na emi buku ti won gbe ni owu ki emi mo poju o fi aye re le lati iseju ilo o ni jowu mo mo so itan kan ni ojo Tuesday nigba ti mo lead aduwa yi emi olorun lo fi si mi nu o ni iko mi kede ka kakiri fun awon eniyan ati omode ati agba je ko di mimo fun won wipe owu jije lewu o le ko ba won ikan ninu awon ese igba ikeyin ni kini to sele eyin olufe okunrin yen abu e lo wa kin le ti odamo iyen to je obirin o kan di mo bo de gbagi awon mejeje o gara won asiko yen ni iyawo de igba ti o fi sumo to fa abu ko po lodu egbon bayi ona jati jati to fa so ya mo lorun at the end of the day o wa dictate pe ase abu oko ohun ni oko eko re ni ona to le aimoye ija lo dale nu family nitori nkan ti o to nkan olufe goju ki mo ni o se kole si agboju boju foko re lorun le fi yawo e lorun le in to ba je ti e bo lo yo si tun pada wa bo nkan akoko niyan oluwa ni kilo bu yin sora fun owu jije elekeji ti oluwa ni e fi le mejo ni won oni competition enikan kini je be keyan mo fi gbagbaga pelu enikan kejo mo fi kejo wa ko mo be nikan kan wa nkan ko olufe Olorun ko ira won ti ba nfi igagbaga bibeli ni they that compare themselves with themselves they are fool alive eniyan awon kan they compete by style enikan ni kini je be won mo bo fi gbagbaga nipa ogbon ogbon ewe o kan para re danu hallelujah gbogbo eyin omo Olorun te n gbo mi nle ikan ninu awon kan to le ba irin ajo aye eniyan je ikan ninu awon to le ji otete ku oni ko mo sare ko lo fe dan tenikan da Oh my God. The only person ti mama ba compete is myself. I don't compete with anybody. O you see Pastor Paul Ori Afefe competition lot of competition lo si. Mo kan ni wa ya oni brain ni. Oni daddy yi Pastor kini ti courses to tobi to bayi. Emi na okay to ju bayi lo. Daddy kini tin se bayi won ti bo sori radio bayi. Emi na o se bayi iku re sumo. Eni kan be ti won pe ni Jaco. Iran si Olorun kan ni. O gbona o na si je eni kan to Olorun lo. O wa sari lo si church kan ni ilu Oyinbo won pe church yen ni Ora Robert Ministry igba to debi ti won po auditorium church yen si eyin olufe o wa won be o wo bo se tobi to o wa fowo saya we too we can do it bo se senu nan awa na le koru church bayi awa na le se be ta lo Olorun lo to Olorun o lo in lo won in la wa na o wa lo pe awon ti won mo won le oni ki won jo ki won bo won church yen won wa won church yen nigba ti won won tan gbogbo church ti o to nkan o ke to bi o okan yi teni kan se o sa lo na fe dabi re ha omo to je tele kun omo bi ti Olorun ti nba bo omo ru majemu ati mandate to nbe lori e sora fun competitions e sora fun competition bibeli ni they that compare themselves with themselves they are fool awon ti ba nfira won wera won oponu eniyan ni won awon ti ba compare church omo gbo ile idimu ni kini kan lo daju eleyi lo se kini kan mo je won ba ti eje gbogbo eyin te ngbo mi ta won eyan ba ti wonu emi competition ewu ti de leyin gba ti won won church yen tan o wa ni ki won won ese mewa si pe in to won ko won gba pe source n lo tobi ju source n lo tobi ju church ohun lo tobi ju won ba won won ese mewa fun o ba bere si sa ere leyin gba to pe osu mefa ke pe odun kan titi nle po n sa fe ko church to tobi ju o ku pelu heart attack o subu lule o ku debi pe won ori atunse in da eje leti in da eje mu te ku danu titi won 60 something year church Ora Robert si tun lo ohun ti kuku give father nitori pe o fe compare they that compare themselves with themselves they are fool mo compare daddy re pelu daddy elomi mo compare yawo re bo lo se mo compare yawo ti e pelu yawo ti won bo lo se mo compare pastor ti e pelu pastor ti won no ki saye mo nbo e je won ti baba idanwo kin to so meta si merin si bi aye ba gba mi mo like in ti baba iso awon ni en control yawo meji o si ban ti mo so imu gan e ja wo testimony won engineer e pe daddy yen wole kasari yen tin be nbe
1: praise the lord emi le gbe testimony mi ti yawo me ni cancer of the brain to
0: ẹyin ni.
1: tẹgbẹ testimony ti ọmọ ẹni kansa ọmọ tí mo dọ ọsibítù tí mo lọ pòórá.
0: ó pòórá sẹyìn rẹ.
1: ibẹ ni.
0: nice ṣẹgbọn nǹkan wọn làwọn làwọn wá lẹyìn ìgbà wọn dé tán tá a gbàdúrà tán wọn padà gbéyàwó wọn lọ sí ọsibítù wọn wá sọ di mímọ fún wa pé nígbà tí wọn ó ṣe test padà wọn ti dọ ọsibítù kó tó di pé kinní yẹn parẹ kí dókítà tó ni wọn mọ lọlé. ẹnìkan ní kí lè fẹ́ fìyẹn mú jáde níbo ni àìsàn wà lára rẹ. ọwọ́ olúwa ń bẹ lára mi báyìí kì í ṣe pé ń gbé mi fò nìkan ń gbé mi sáré sá bí mo ṣe wà nínú studio mo ń fíìlì ìka ọlọ́run ẹ̀yin ọmọ ọlọ́run ẹ dìde gbé ọwọ́ lé àìsàn káìsàn ti bá ń ṣe ọ́ a sọ̀rọ̀ ṣe kan kì í waste àpò kì í waste ọ̀rọ̀ mo dúró nínú àṣẹ ilédùmarè mi ọmọ owó mi ọmọ fà mi ọmọ kú àwúbì ikú àwúgbẹ mi ọmọ arthritis mi ọmọ tí ń wọ kiri àwọká mi mọ tí ń ṣiṣẹ nínú omi àtẹjẹ rẹ gbogbo tí ń ṣiṣẹ nínú ọpọlọ gbogbo tí ń ṣiṣẹ nínú ẹjẹ tí gbogbo ara fi ń ní ọ in tí wọn ní wọn sọ operation lé lórí gbogbo ẹyin tẹ ní cancer I don't know the cancer of the lungs cancer of the liver cancer of the brain I don't want to know it gbogbo ẹyin tẹ ní ikọ ọfẹ gbogbo ẹyin tẹ ní àìsàn jẹdíjẹdí àìsàn gbọfungbọfun báyìí lolúwa wí mo dẹ orúkọ jésù sí yín mo sọ tàṣẹ tàṣẹ lórúkọ jésù ọjà pàrẹ pàrẹ pàrẹ pàrẹ pàrẹ pàrẹ in the name of jesus today is friday mo rán àṣẹ ìwòsàn bíbélì ni àṣà lọgbẹ nítorí àìṣedédé wa ìnà àlàáfíà wa ó ń bẹ ní ara rẹ tó o bá lè fòókè mọ fòókè n ti ń bẹ lára rẹ tí ń ní ọ lára ọya jabọ jabọ jabọ jabọ jabọ jabọ ẹ jabọ in the name of jesus christ ṣẹ́rí tí mò ń ṣe èmi mo sọ fún yín màá tún sọ nǹkan kan abala tẹ̀mí ni mò ń yẹ̀wò yìí mò ń padà bọ̀ àfi nǹkan méje mi hàn yín so gbogbo àwọn nǹkan tí mò ń sọ yìí ìmọ̀jẹ̀ yìí ò ní internal sickness ni ẹnìkan níbi ìwé wo kéèyàn ọmọ jowú nọmba tí ò ní lè sọ jáde inú rẹ ò ní dùn bí kéèyàn ọmọ ṣe competition àìmọye ẹni tó ti fẹ́ para rẹ̀ nísìn yóò mọ compete ó ní ẹ̀pà fúlàn wà sùn lórí rédíò kò gbé ìbò jẹ́mi náà mọ́ ń lọ ṣé ọwà ń bẹ́ẹ̀ ń gbàtọ́ lọ́n sọ fún mi pé mo rán ọ lọ àìmọye ẹni tó ti wá nípa agbára wọn èmi ọ̀wà nípa agbára mi ọlọ́run ló fi ìran lẹ̀ and when God gives a vision he will automatically back it up with provision mo ti wà lórí rédíò nísìn kì í sò ní kì í sànà so kì í ṣe pa ẹ nìkan tàbí pẹ nìkan ló nígbà tí ò tiẹ̀ tí ì sọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn ń bẹ̀ tọ́jẹ́ pa àwọn fíù kò lé àwọn pásítọ̀ díẹ̀ nasán ní bẹ́ẹ̀ láti wà ń bẹ̀ mo gbàdúrà fún yín láàárọ̀ yìí gbogbo tí ń bẹ lára rẹ tí ò jẹ́ ọ gbádùn kọjá bọ́ọ̀lẹ̀ ọ̀rọ̀ mi ìwòsàn ni kì í ṣe gbàǹbá tó pe àdúrà sà pásítọ̀ kì í ṣe gbàǹbá tó pàdúrà fún àwọn èèyàn iṣẹ́ ìwòsàn ń ṣẹlẹ̀ internal injury là ń ṣe lọ́wọ́ báyìí ní ọ̀sẹ̀ tí ń bọ̀ sátọ̀dé tí ń bọ̀ ó dé ọ̀sẹ̀ tí ń bọ̀ báyìí ó ní graduation fún gbogbo àwọn bible school ó ní graduation ó ńlá fún gbogbo ẹ̀yin tẹ́ ẹ parí bible ní certificate yín but ǹjẹ́ jẹ́ mọ̀ pé leadership seminar ó ti bẹ̀rẹ̀ fún gbogbo àwọn tí wọ́n jẹ́ ìránṣẹ́ ọlọ́run dádì mo invite yín mọ́mì mo invite yín sí summit yìí there is going to be leadership summit fún gbogbo àwọn pastor evangelist ìwọ tó jẹ́ ọ̀dọ́ ní ọjọ́ méjì thursday and friday fún gbogbo ẹ̀yin tẹ́ ẹsẹ̀ṣẹ̀ dájọ́ ọ́lẹ̀ ẹnìkan ni wọ́n mọ̀ láàfọwọ́wọlé ni ẹ̀fọwọ́wọlé ni o iye èèyàn 1000 láfẹ́ accommodate so ní agbára ẹlọ́run thursday and friday lọ́jọ́ friday wẹ̀jẹ̀ wẹ̀múni lágbára ọlọ́run wá sì fi certificate lẹ́yìn lọ́wọ́ kò síbi tó ti lè lead we are training 2 days leadership training 2 days for the people that want to grow their church is basically tó o bá lọ́mọ tó o fẹ́ kọ́ bọ́ ọmújọ rẹ dàgbà fi ránṣẹ́ ẹnìkan ni wòlíì bó o ní màá fún yín ní nọ́mbà tẹ́mọ̀ pé tẹ́mọ̀ ṣe registration sí gbogbo ẹni tó fẹ́ ìdàgbàsókè ìjọ ẹ jẹ́ bàbá yẹn ọmọ sọ̀rọ̀ lọ ẹnjìníà ẹgbẹ́ pàkì sí alẹ́nu. lẹ́bà ẹ sọ bó ṣe ṣẹlẹ̀ nù.
2: ní 3 years afẹ́ra wa pátáfẹ́ra wa ta la sáré pé
0: olóyún
2: nígbà tó lóyún a sáré pé kíní kan wà nù ọmọ ẹ sáà ń develop díẹ̀díẹ̀ èmi ò tiẹ̀ ká kú but later àwọn òbí ẹ wá wá pé ó yà ká lọ yọ oyún yẹn káwọn ráyè ṣe ọ̀pẹ̀sìmọ̀ ẹ máa yóyún ọ̀gbọ̀.
0: wọn láwọn yọ oyún.
2: pé káwọn yà ká sẹ́yìn ẹ pé tó láwọn fẹ́ kí kankan ṣe ọ̀yìn èjì dọ́mọ ìjọba.
0: ó ti dọmọ ìjọba.
2: a sá fa títí after gbà yẹn obì mọ̀ yẹn tán àlọ́bá doctor doctor ní kámọ̀ wọlé pé ká máa wò. bá a ṣe ń wo yẹn náà ló ń tóbi.
0: ń tóbi sí.
2: mi ò lè wo ọmú yẹn gan bí ọkọ tìyàwó tí bá mi ò tẹ́ lọ sún mọ́. aba be so na ma sha boju si
0: e boju so nu bayi
2: o de se mo so mo ya we
0: ya ka eh ni so mo kini be ba so mo won mo
2: a meji ni keji na wa me yo
0: ya o meji le fe
2: olorun den bo mi la siri
0: ti si bo yin lo su
2: ti me de ni problem
0: eh ni problem ka ko si wahala bibeli so oba bibeli mu fe to ba ti e ba salagba ti e si se pastor iru awa ila le fe meji e yo kan ti mo fe rin le fe ta won go lo iba
2: so what would be last 2 months no February awa wa si Jesus City
0: e wa Jesus City
2: e wa n gba do wa na mo le
0: won subu lule
2: subu to le pelu omo leyin
0: ah nice lai se pe nikan kan lo ti momo yen owo agbara lokan ko si jo mo sese mhm ko se en to dodo e owo olon lokan lo ba nbe an to wo olon ba wa sodo re ko ni se o le se o fe tu oni kini kan sele en sunday mami gbogbo eyin te ngbo mi mo so nkan kan fun o connect mo program awon mo yin to nbe ni bi to jina e connect won sir emi o kan mo gbadua bi mo se gba lana ma mo gbadua bi mo se ngba yi mi nilo ki ngbo wole o nbi to duo si aso mo kan oni bawo la o se mo woli ni gba to ba soro to si ri be ki se pe mo fi ngberaga o olon si mo pe mo so pe bo ba connect mo program jesu olusu agutan rere afun ni ni isinmi afun ni ni ipese latorun oni mo nde si o oni mo tu yan le eni kan ni se te ba ngbadua nkan mo sele wa ya ya o le re lomi ti o mo kigbe ye ye ni gba tadua ba nlo lowo o le re lomi ta ba ngbadua ko kan sadide mo lagun wa lati nu o le re lomi ti o subulule ti o se nto ti mi mo ti raye ki mo se oba si jijo ti emi oluwa ba ni ki se world land enikan ni ki ni jebe ki mo gbe owo le awon eyan lo o igu sunday ti boy ni isin ki si se sin ti o pe and mo fe fi kun bayi wipe in town se nbi ni gbogbo sunday church ni o se a je won lo service lana ni isin kini di nitori 77 ta se tan but sunday lei gbogbo wa la wa ni inu service ti n ba ti kun bi ni isin ma bo sori facebook ma bo sori youtube 6:30 laaro yi o dekun li e paraphrase mo si be ni kankan chat e je mo gboro baba ibo engineer
2: laarin gbogbo eyan o sa n gba gba ya le na sa mu asa doti asa
0: won tun mu yo da fun yin iya awon sa won na wa Jesus
2: I don't really
0: e joni e ba n pa to fun baba yi e pe won
2: mommy sofia
0: awon da e ma bo ita lohun won wa
2: so won ko si bi te gbogbo abajo fe se nkan mo se po ni
0: e jo se po ni
2: o wa jobe ni ma je mu asa lo pa ta wa data wa subu o subu o sa gbe won ko de dan ba yen
0: o to abi wo nti yi alara la ro ta o ke na o bi
2: o kan le fun wa gan mo ti wa Jesus City nigba ti nkan le pe mo fe se lati Jesus City de kire
0: e fe se ni lati Jesus City de koja kire lo
2: 1000 lo de wa lo me mo de lo sota ye gbaju ni wa egbe la so
0: egbe la se be le ti wa la re
2: lagbara lo esu gan tubogun la ro lori ti mo le mo fo se obirin kan wa ko bi mo lati 17 years lo ya ni moto ta jo wa to fini ka ma bo
0: o se kini
2: lati ko bi mo lati bi 17 years olorun ta to ya mi ni moto ta gbe wa la ro yi
0: so na be nbi so si fe bi mo ni
2: o ma bi pelu ogo olorun
0: epo na
2: mama bi
0: eni na mo po
2: so mata wa ta wa ko metan a wa gbadura olorun to pe o fe ka ma tele pe to pe muslimi ni wa
0: e gbo won so wi pe muslimi la won lati ile farabalẹ ko gbo eko
2: tori pe muslimi ni wa gbogbo eyan awon to mo mi po ti mo ko wa bi po ton wa o asa gbadura to ba je pe lo to lo fe ka tele pe yi to le ba pe se kese kan ni safa ya ti po ju ata won mo mi bi mefa eya o mi akan abalo nipa to di march 20 olokan ko so ko meji ni
0: ni march 20 moto meji
2: lai damu lai se wahala moto meji to kun bo
0: nice yi se bi ta n bo ro lo niyan o bi cancer of the breast bo se pora ti won de hospital leyin ba won de be ti doctor yi e wo to se test a ba de be e gbo ko yen ti pe yawo mejeji bota o tun pe ni tin woju oluwa fun omo na fun 17 years o na won di meta ni waju an ba bo die die ni bi mo se mu oro yin o se se ki mo le pari e eyin olufe bi n ba gbo to se ami tori po n te le program aye asan o in the name of Jesus Christ e kigbe aye asan mi no kini nkan keta ti ninu nkan mejo ti oluwa so ipa gbodo sa fun losu yi oni ibinu bibeli so nkan ninu wi oni waasu oni ibinu simi si aya siwere gbogbo awon kan ti mo so le mama baba e ma sa fun o seri awon kan yi olude na buku ni won fun kan reti ba nbo eyin olufe e je n bo tin tin si ibi anga yen ibi ibinu oni kan keta ibe ma ti mu boya ngba ba padade to wa dabe npe won tin bi mo se nwo na tin tan yi ninu studio won ti fe mo lo le niyan bo je n sare so tin tin je n gbo nkan die si lodo baba yi eh baba oya e so die si
2: over the last month
0: eyin mama bi e duro bayi
2: o to se mi emi o le so fun ele yi pe kan se eni yi
0: eni suru o
2: o to se iyawo mi le so fun yale ko se gege bi okun lati
0: lati
2: de ki kan mo ba
0: mo bu kan e wo wisdom e wo wisdom
2: ma to ba the last month yo kini e ti wa le gan mu ti ru ironu ti mu mi pa olomo eni kan le ru aisa to se o de ku do te ni yan ku ta si ku e ta la ya mi ti wa ja pe ah mi o gboro so iyawo inu ki lo de abado hospital ba ni ka lo se test ni pe after ba ya scan a debe o ti to ese o to wa bayi doctor ba se ba fe jade ororo mo se mo gbe kanare o
0: se oil bayi
2: mo se wa na ni o mo a lo nu moto mo wa mu awon ka ma ba se ba fe mo to je pe lo to angeli to nbo odekunle paraphrase o wa lo to to se nba won rin to se nje ki awon eyan leri je ki leri ti nba leri lori ma so ro le ma lo ma kirun pada
0: e so le lo mo kirun e gbo challenge nice ibi ni ti pause eni kan ni pause ikini exaje odola bo se won so tesuba se won lo mu tesuba pada se won pada si di irun kikini abi jesus so se yanu e gbo nti oba awon omo meteta yen so se da meshak ati abedinego won ni oluwa to ba wu ogba wa bo ba gba wa awa oni teriba fun kabiyesi o a o si ni bo sinu ina ilewi mama so n gbadun program eyin olufe mo fe ke se nkan kan mo fe ke ran mi lowo in le ni eran olodun lowo o se n to le ran olodun lowo laye mo fe ke ran mi lowo lori program ta ni ta n se enikan bi bo mo fe ke ba mi dashi enikan bi bo ki se o le tesi waju ni ola iba se 5000 lo fe fi ban dashi iba se 2000 pe ki program a fe lo sanwo finally nu station bayi bi ogo se nje ti olodun lo sui on the 9 on the 10 la man san so gbogbo iwo to ba fe ba mi dashi kan wa nkan kan fi dashi ko wa fi sori e pe ko to dale ninu aini mo ti mu olodun dashi mi gbogbo eyin te ba le support account number church na ni ma fun bo ba fe sanja mewa ba wa san si program yi 2017 42 90 47 o fe ran ise yi o fe ran mi lowo o fe ran program yi lowo o fe ko ku in so pe o fe ran olodun lowo ko se to le ran olodun lowo en to ran olodun lowo ma ku ni usa lo ran olodun lowo ku danu wo gbogbo eyan omo olodun 2017 42 90 47 Comfort Life Mission International First Bank bi oba lo yen lo eleyi 1966 36 38 73 1966 36 38 73 Access Bank Comfort Life Mission International yen no gbe jade eje ngbadua fun awon mo ti won bi loni e wa kunle am gbaradi fun Sunday atẹyin tẹ mark wedding anniversary ipe ni mo fi so tele se aye yin pe ni bi ti won ki ti ona lo nile to ti wa I ti won ki ri se bi te ti loko te ti laya orun anu ti yin si eyin o ri se in Jesus name oba yin yo gbeyin omo olodun te mark birthday and wedding anniversary happy birthday long life and prosperity happy wedding anniversary e support the program it is going to be well with you any kind of official testimony to me now 080-88-71-65-66 e send the message ire atanu ko bayin e je mo lori Facebook you are blessed it is well with you

0: Ìṣàmúlùmọ̀lá agbára àbámọ̀ dákọ́ ìgbé adékunlé o àgbé mi náà sókè.
1: Sọ pé wọ́n ṣe kà fún mi, Olúwa ṣe kà fún wọn. Ẹ sọ̀rọ̀ báyẹn gbàgbé ẹ̀ tẹ́ bá ti sọ̀rọ̀. Wọ́n dí mi lọ́wọ́, Olúwa dí wọn lọ́wọ́. Wọ́n yọ mí lẹ́nu, Olúwa yọ wọ́n lẹ́nu. Wọ́n ń bà mí jẹ́, Olúwa bà wọ́n jẹ́. Wọ́n dẹ̀ ń bà mí jẹ́ káàkiri káàkiri káàkiri. Ẹ bà wọ́n jẹ́. Ègbé ni fún abatẹni jẹ́. Tí a ò bàjẹ́, ìjọ tó bá dẹ́kun àti banijẹ́, a ò bàjẹ́ kanlẹ̀. Ni Bíbélì wí, ta ló ń ba ayé mi jẹ́ kiri? Ẹ bà tiẹ̀ jẹ́ báyìí. Ta ló gbé lójú láti ba tèmi jẹ́? Ẹ bà tiẹ̀ jẹ́. Ta ló gbé lójú láti mú mi wálẹ̀? Olúwa mú wálẹ̀. Ta ló ń fọmọ yọ mí lẹ́nu? Olúwa fọmọ yọ lẹ́nu. Ta ló ń fògo mi pọ́n mi lójú? Olúwa pọ́n lójú. Ta ló sọ wípé ó kù bí tí màá gbé gbà? Olúwa gba orí ẹ̀ wọlẹ̀. Ẹ jẹ́ ń gorí ẹ̀ kọjá. Olúwa mi jẹ́jẹ́ mi, ó ní mò ń lọ. Mi ò ba tèèyàn jẹ́, mi ò ro tẹ́nikẹ́ni láì da. Olúwa gbà mí o, gbèjà mí o. Mi ò mọ tí mo ṣe fún wọn. Wọ́n ń bà mí já o, wọ́n ń bà mí já o. Wọ́n fẹ́ kó bá mi o, Olúwa kó bá wọn. Wọ́n fẹ́ ba tèmi jẹ́, ẹ bá tiwọn já o. Olúwa mi, ayé fẹ́ gba aṣọ lọ́rùn mi. Olúwa gbaṣọ lára wọn, mọ̀jẹ̀ gbaṣọ lára mi. Olúwa jà fọ́mọ mi, jà fún ìyàwó mi, jà fẹ́ mi náà, jà fún iṣẹ́ ìránṣẹ́ mi, jà fún mi ní ìjáde mi, jà fún mi ní ìwọlé mi, lójú oorun, ẹ jà fún mi, lójú àlá, ẹ jà fún mi, lójú ayé, ẹ jà fún mi. Ọlọ́run mi o, dídé ni mo dé o, ẹ gbà mí o, lọ́wọ́ àwọn ọ̀tá, ọ̀tá ibi iṣẹ́, ọ̀tá ilé mi, ọ̀tá àdúgbò, ọ̀tá ilé bàbá mi, ọ̀tá ilé ìyá mi, ọ̀tá ilé àna, ọ̀tá nínú ọ̀rẹ́, ọ̀rẹ́ nínú ọ̀tá, àwọn ọ̀dájú, àwọn ọ̀dàlẹ̀, àwọn tí mo gbára lé, tí wọ́n ń fogún lé mi. Ẹ jàǹbá wọn, ẹ ṣe kà fún wọn, ẹ pé fire mẹ́ta sà. Anytime tí ọ̀tá bá ti lè gba àdúrà gbígbà lẹ́nu ẹ, ọmú ẹ nìyẹn. Ọjọ́ tó bá ti lò pray mọ́, wọ́n mú ẹ nìyẹn. Ọjọ́ tó bá ti lò tẹ̀tí rẹ̀ mímí ìjẹni lọ sọ́ọ̀sì lónìí, wọ́n mú ẹ nìyẹn. Ọjọ́ tó bá ti lè sọ wípé a kúkú gbàdúrà gbàdúrà náà, àrè kókó, wọ́n mú ẹ nìyẹn. Intọ́ta ń wá ni pé káwọn lè gba orúkọ Jésù lẹ́nu ẹ. Pariwo, ẹ lè gba orúkọ Jésù lẹ́nu mi. Ẹ wá wo àṣírí kan kí n tó máa fáyà dà lọ. Ẹ jọ gbogbo ẹni tó bá ń gbọ́ mi ní afẹ́fẹ́, ẹ mọ̀ ṣeré o. Ẹ wo bí ṣe wá rí àṣírí kan tó lérè. Sórí anytime tẹ bá ń pray lọ́wọ́, àwọn ọ̀tá yóò mọ̀ sunkún. Wá ní ha dídí lórí ìkúnlẹ̀ kìlọ̀ kúnlẹ̀ sí báyìí. Wá ní èyí tí ń pariwo yìí tó ń ké gbé yìí báyìí. Tó ní ẹ̀yìn ayé ẹ tú mi lẹ̀. Ẹ̀yin ọ̀tá ẹ yọwọ́ lọ́rọ̀ ọmọ mi. Wá ní ha wàládé o. Ìpàdé pàjáwìrì àsáré wáyé. Pàápàá àdúrà tó ń gbà lọ́wọ́ tó tẹ fóun. Yes, àdúrà tí kọ́ wọlé tó nínú. I know they pick this call. Na God I want talk to, no be man. Nọ́wọ́ ẹ sókè wá. Tí fóun ríngì tó nínú, don't call me, don't call me. Mo ń bọ́ lọ sọ̀rọ̀ lọ́wọ́. Àdúrà tó ń gbà lọ́wọ́ tó ń tẹ fóun, tó ń chatty, tó ń say, how are you? I was on high, I was fine, I was late, I was dead. Nọ́wọ́ ẹ sókè. Ó lọ nìyẹn. Bó bá ti sàmì mẹ́ta. Today I hereby prophesy by the authority in the name of Jesus, by the power of arúgbó ọjọ́. Àṣẹ tí mo pa ni wípé ẹni bá gbé ọ̀pá ogun dìde sí ọ, ẹni yẹn máa bógun lọ. Sàmì dada. Jẹ́ kí àwọn ọ̀tá mi ó bógun lọ. Okay, listen. Tell us there. O ti salaye bi o se lo, o de ti call me ninu Bibeli pe

daraya latari gbogbo ile wa Nigeria titi de gbogbo koro kondu ile Africa to di pe yo to pinpin wole okere ko ni kaluku le dati won ma lai ni daba ma oye papa lati be de eyan lolufe asna e ma gbo solo ogo ipare pate elesere ebele ki ma toyin asna lo mo ti won so lowo ta wa ye lati jojo to doctor oro asna oge gege ni won je lana semble bi ko bi afe de cho de aju de tan eyin ti asna je ki ma toyin leyin to luko ni yin mi ke la teta to to wo bo adun tutu olodun merin lati suse re si waju si titi di oju kefa odun 2030 ti yo si ma be lara awon oluko ni ele to gbowo julo lagbaye lagbo bolo lafese gba oro ye gan la nje lenu ta ti je tan o ni royin mi iroyin ayo mi to tun bale gudugbe bi e mu koloko senu ipe gbe bolu asna gege bi rawa gba bolu odo leje eyen masdoma to nje gba iwe eri meta ototo la towo ajo guinness world record la tori awon akole ti ma won otomani gbagbe ele ti rawo agbe bolu odo lenje na to fi kale to fi lele ni iyen ni sa igba bolu to koja 2024-2026 niyen gege bi agba bolu ele tojo ri re pere julo to kopa ninu idije UEFA Champions League ati gege bi agba bolu tojo ri re to kere julo to mi awon to Swiss to gba de feye iyen idije Premier League lori idawo adunu yi o ni gbogbo awon lolufe ko agbabolu asan wa o ni royin mi to tun wole o ele to won ni ko tun won yi ko agbabolu asan won ti tun setan lati su adon ise declare right lati su adon ise re siwaju gege bi nkan se lo ti nko ba yi pada o se se ko je adon olodun meta to wu gongbe gongbe o gan ni won futare o ni won fu declare lati suse re siwaju si titi dodun 2031 ba kan na lo ja wi pe iye owo tin gba eyan losose yo lekun si eyan lati egberun lona ojilelugba pon eyan 240,000 pounds lo si egberun lona otalelodurun odi mewa pon 350 pounds eyi to tumo si pe ohun ati Bukayo Saka o gan ni won jo ma lanfani o lati ma gba iye owo kan to po julo eyan ninu iko agbabolu asna ta ba won so nipa ugbo ntaji agbabolu yi eyan declare adiari gbogbo mo mi o fi da ele to gbo nje fegbe ti o gbagbe plate saba to won eno dun meta dinogban 27 years omo bibi orile de England igilandi osu keje odun 2023 lo to pinpin to darapo mo ipa agbabolu Arsenal latinu ipa agbabolu West Ham United pelu iye owo to je million 15.5 pon 105 million pounds niyan o si ti ni anfani lati ni ifarahan gba bolu fun iko agbabolu asan le gba 15-95 165 la piarase kaakiri gbogbo idije gbogbo o si lowo lenu gbo to to 38 eyen 38 goals are contribution lenu gbogbo idije niyan koda
gbogbo ikọ̀ ẹ̀ka ẹ̀bá gbàgbé ẹ̀yìn ti asna díklẹ́rà ẹ̀gbọ́ ikọ̀ asna ó ṣeéṣe kí wọ́n fún o ẹ̀yìn aláìkiri àdán tuntun náà tí gbogbo ikọ̀ bá tiẹ̀ wá ń gbàgbé ẹ̀yìn díklẹ́rà Real Madrid wọ́n á lè gbàgbé díklẹ́rà sí nítorí pé ó ń bẹ lára àwọn agbábọ́ọ̀lù elétò gbaṣọ yìí lára Real Madrid níta gbangba nínú ìdíje UEFA Champions League lọ́dún 2024-2025 pẹ̀lú bó ṣe gbá free kick kà sí ara méjì wọnú àwọn èèyàn ní ìpele tó kángun sí àṣekágbá semi final lọ́wọ́ yìí agbábọ́ọ̀lù náà ó ti gbà láti súnṣẹ́ rẹ̀ síwájú sí ẹ̀yẹ pẹ̀lú ikọ̀ agbábọ́ọ̀lù arsenal ìbéèrè wá ni wípé ṣé díklẹ́rà sí wọ́ọ̀tì £350,000 ẹ̀yẹ tí ó máa gbà lọ́sọ̀ọ̀sẹ̀ ìdáhùn bẹ lọ́wọ́ ẹ̀yin olólùfẹ́ arsenal ṣùgbọ́n lórí ọ̀rọ̀ yíyẹn tí mo ti díklẹ́rà sí náà ẹ jẹ́ kí rẹ wá pé akójúmọ́ a tún kójúmọ́ máa kójú làtúrọ̀ ọmọdù tó dá ìwà náà níbikíbi láyèkáyè ilé tẹ bá tún láǹfààní láti tún dúró sí jọ́jọ́mbà ìjọṣọ ilé epo sí ilé epo tí mo gbogbo ẹ̀yin tẹ̀ ń bẹ lábẹ́ monitoring spirit ó ní mo láǹfààní o èyẹ láti kí lójúmọ́ àtòtò ni wípé kójúmọ́ mọ́ ó dẹ́rù pàápàá lágbó sport láti ìkànnì ìdánmọ́dẹ̀fẹ̀ ó gángan lélẹ́tẹ̀ láǹfààní láti tẹ́tí sí ewéspọ̀ ọlọ́ba jimason ló ṣì ń pàrọ̀ lórí paramita sọ̀rọ̀ ṣàlàyé rẹ̀ bẹ́ta ló kọ́ gbogbo àwọn ọmọ ọjọ́ mi àwọn sábẹ́ mi tàjọ máa mẹ́ta ètò níwá tó máa fi dùn tẹ gbogbo kẹ̀dẹ̀ máa fi kan sí bẹ̀rẹ̀ látọ́dọ́ nọ́mbà wà tí ọlọ́pàá bí agbára àtàṣe gbogbo bravo castle limited bami mosina special apostle awotuyi mi ìgbọ́kù yín bà mí àwọn kan ṣe tí ò ní dàrí pò ṣe mo rí yín lápá bẹ̀ ó yẹ wẹ́rẹ́ ka sí ní mọ́mọ́ fúlàní dàgbà èèyàn funfun lẹ́lẹ́ ní mọ́mọ́ kó sọ̀ra sàwámà bábíkù tẹ́ mọ́ pizza èèyàn gẹ́gẹ́gẹ́ làwọn ọmọ bọ̀ tí ń jẹ ayọ́dẹ́jà yọ lálòkọ̀ mi ewesport mr lagasi kale àwa tó ní joshua èèyàn mayweather ọlọ́ba jimason ilé sanmi láàrin gbogbo wọn ọlọ́run ọba ló kórí bẹ̀ simply because ilé sanmi tẹ̀rí yẹn dùjòyè lọ́wọ́ kan lagasi kale ó yé pàápàá ẹ jẹ́ bẹ̀rẹ̀ láti ní ìdíje líìgì ó ní pẹ̀lẹ́ kejì tilẹ̀ wá nàìjíríà èèyàn nàìjíríà national league gangan nìyẹn nínú ikọ̀ agbábọ́ọ̀lù tekiti united ó ń bẹ gangan ni mo láǹfààní láti tọpinpin dé láàárọ̀ tòní simply because wọ́n ti tún kéde wèé pé wọ́n ti tún gbé àwọn agbábọ́ọ̀lù kan ẹ jẹ́ láǹfààní láti kókọ́ wọn fún yín ẹ ní àkọ́kọ́ Gabriel Onoja láti inú ikọ̀ agbábọ́ọ̀lù Tosun United nìyẹn òun bẹ́ẹ̀ ni wọ́n ti gbé o gẹ́gẹ́ bí wọ́n ṣe kéde rẹ̀ agbábọ́ọ̀lù láàrin gbùngbùn lápá èèyàn ni èyẹ centre back bákan náà wọ́n tún kéde wèé pé wọ́n ti gbé Gbadamọ́sí Ahmed láti inú ikọ̀ agbábọ́ọ̀lù Oyè Ọlọ́run FC èyẹ láti ìpínlẹ̀ Ọ̀yọ́ bó ṣe jẹ́ nìyẹn lápá ibẹ̀ yẹn kò bẹ́jọ́ dé ó yá mo gbé bọ́dì kúrò lápá ibẹ̀ eré gbogbo tó ń tẹ̀sẹ̀ tẹ̀rẹ̀tẹ̀rẹ̀ ó dínú ìdíje ìró match nigeria premier football tọdún 2025-2026-2027 oje lọ́wọ́ tá a wà yìí ikọ̀ agbábọ́ọ̀lù tiwọ̀rì sporting lagos ẹni tó jẹ́ olùkọ́ ni wọn ìgbìmọ̀ tí ń bójú tó líìgì àgbọ̀kúta lẹ́wà nàìjíríà npfl wọ́n ti ní kàlàyé kó lọ san owó ọ̀tọ̀nà tó tó ẹgbẹ̀rún lọ́nà ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà ₦500,000 nìyẹn kí ló fà bíkọ́ọ̀sì kí ló fàdí abájọ lórí ọ̀rọ̀ eléyìí tí wọ́n ló sọ èèyàn nípa ìdíje npfl tí mọ́ àwọn adarí ìfẹsẹ̀wọnsẹ̀ èèyàn rọ́fìn gbòòrò ayé nìyẹn gẹ́gẹ́ bí wọ́n ṣe jẹ́ kó di mímọ̀ wọ́n ní jẹ́ rólùkọ́ ni ikọ̀ agbábọ́ọ̀lù sporting lagos yìí èyí jẹ́ free butter ó gẹ́gẹ́gẹ́ ló jẹ́ wípé ó lọ sọ àwọn ọ̀rọ̀ kan èyí pẹ̀lú àwọn ròyìn lẹ́yìn tó jẹ́ wípé ìfẹsẹ̀wọnsẹ̀ lagos derby ó wáyé láàrin òun àti ikọ̀ agbábọ́ọ̀lù ikorodu city èyí lọ́gbọ́jọ́
oṣù kẹsàn ta lò tẹyẹ wọn ní sódì ẹbọ àwọn ọrọ kan àtàwọn ọrọ kan ilé títà rè jeffrey butcher tó jẹ olùkọ ní sport lagos náà tó sọ wọn ló tako gbogbo ìlànà tí mo fi ìdíje mpf ọgbà bẹẹ wọn ní alaye lọsàn ẹgbẹrún lọnà ẹgbẹgbẹta náírà tó jẹ owó ọtọràn 500,000 naira nìyẹn wọn tún fọ kirikiri wọn tún fẹwọ ọmọọmọ létí wọn ní tó bá tún ṣe bẹẹ tó tó ṣọrú rẹ ṣòro ajẹ pé pọ ọtẹlọ nìyẹn bó jẹ jáde yẹn kò bẹjọ dé mo gbé bọdì kúrò lápá bẹ mo gbójú gbére mo bálẹ pẹpẹpẹ èyẹ sí ìpínlẹ edo gangan nìyẹn o nínú ikọ ẹgbẹ bọọlù ti edo nínú ikọ̀ ẹgbẹ́ bọ́ọ̀lù ti benden insurance nìyẹn lọ́wọ́ tá a wà yìí wọ́n ti kéde wọ́n ní wọ́n wà ẹni ó bá bá wọn rí kódàkú dàbọ̀ kó fi tó wọn létí nìyẹn ẹ̀yìn aṣọ́lé wọn joshua bàbá wọ́n lọ aṣọ́lé yìí òun ló jẹ́ wípé kò wá síbi iṣẹ́ kó sì tọrọ ààyè wọ́n ní sódì ẹ̀fọ́ ẹni ó bá bá wọn rí kódàkú dàbọ̀ ẹ fi tètè tó wà létí o nítorí pé wọ́n wá aṣọ lẹ́yìn wọ́n ní lákọ̀ọ́kọ́ ló ti kọ́kọ́ ṣe kíre ló jẹ́ wípé ó ti ní ìfarapa elé tó jẹ́ wípé ó gbà tó sẹ̀ méjì elé tó sì jẹ́ wípé ó ló ń fẹ́ tẹkọ̀ létí èèyàn lọ sí ìpínlẹ̀ plateau láti lọ ṣàyẹ̀wò èèyàn sáwọn èèyàn o wọn ni mo dé bọ̀ ṣùgbọ́n wọn láláyé kò padà wá nítorí pé wọn retí rẹ kó padà sí training kó sì padà wá láti àárín gbogbo oṣù kẹsàn tá a lò tán yẹn wọn ní sódì ẹbọ joshua bàbá ó kùnà èèyàn láti padà wá o kò sì tọrọ àyè bó tilẹ̀ wò ó kéré ọmọ wọn lẹ́gbọ́ ẹni ó bá bá wa rí ẹdẹ́kù dábọ̀ ẹ bá wa wá o ẹ sọ fún wa kẹ́ẹ̀sì fi tó wa létí gẹ́gẹ́ bí ìpa gbábọ́ọ̀lù benden insurance bẹ́ẹ̀ wọ́n ṣe fọ̀rọ̀ yẹ tó mi létí bẹ́ẹ̀ wọ́n sì ń jẹ́ kó di mímọ̀ fún ìgbìmọ̀ olùṣètò ìdíje mpf ṣe mọ́ àjọ nfl àtàwọn àjọ míì tọrọ kan ó lè mí láǹfààní láti farabalẹ̀ gbé súnmẹ́yìn tèmi ló ní fẹ́rẹ́ ń jogi o ó yá mo ti gbé bọ́dì kúrò lápá bẹ́ẹ̀ fẹ́rẹ́ gbogbo tó ń tẹ̀sẹ̀ tìrìntìrìn ó dìbò rè ikọ̀ ẹgbẹ́ bọ́ọ̀lù tíríà sí tilẹ̀ ìbàdàn ṣé bẹ́ẹ̀ bá gbàgbé abẹ́ ti gbàgbé láyé àjẹta wípé fúngbà àkọ́kọ́ láti bí ọdún mẹ́sàn-án ikọ̀ ẹgbẹ́ bọ́ọ̀lù canopilas wọ́n lọ sí pápá ṣeré lẹ́kan sàlámì tí ń bẹ ládámá sí gbà nílẹ̀ ìbàdàn wọ́n sì mú pọ́ìntì kan jáde láti ibẹ̀ yẹn elé tó mú pé kí ìbínú kí ó wáyé èèyàn láàrin àwọn olólùfẹ́ ìpa ẹgbẹ́ bọ́ọ̀lù ti tíríẹ̀sì èyí ò sún ti sà tilẹ̀ ìbàdàn àwọn kan tiẹ̀ ń pè wípé kó lùkọ́ ni wọn kó kọ̀wé fi ṣẹlẹ̀ èyí alàgbà sálìsù wọn ní kó kọ̀wé fi ṣẹlẹ̀ látàrí pé ó jọ bíi pé eku òkè bí eku ẹyẹ òkè bí ẹyẹ ọmọ ènìyàn fóun bọ́mọ ènìyàn nínú ìpa ẹgbẹ́ bọ́ọ̀lù lọ́wọ́ tí a wà yìí ṣe wá rí ẹnìkan tó jẹ́ ẹgbẹ́ bọ́ọ̀lù lápá yìí nínú ìpa ẹgbẹ́ bọ́ọ̀lù tírí ẹsẹ̀ ọ̀hún adélọ́wọ̀ gbọ́lágadé ó ti fi dá gbogbo àwọn olólùfẹ́ ìpa ẹgbẹ́ bọ́ọ̀lù olúyọ̀lé wọlé ọ̀sìn náà lójú ṣe máwọn akẹgbẹ́ rẹ̀ òun lè má já ká rẹ̀ ẹ má já wararo nítorí pé ìdúró òsì ìbẹ̀rẹ̀ òsì fẹ́ni tó gbọ́dọ̀ mìíràn ó lè nítorí pé kiri ó lòún gbàgbọ́ wípé nǹkan máa padà mú yẹ́ẹ̀sì dáadáa ìyẹn fún ikọ̀ agbábọ́ọ̀lù kánò ikọ̀ agbábọ́ọ̀lù tírí ẹ̀sì èyí ṣú ti sà tilẹ̀ ìbàdàn ẹ̀yẹn gẹ́gẹ́ bí sísì yẹn bó ṣe ń lọ ń gbòòrò ayé fọ́rọ̀ ṣe jẹ́ nìyẹn lápá bẹ̀ ẹ má gbàgbé wípé ikọ̀ agbábọ́ọ̀lù tírí ẹ̀sì tilẹ̀ ìbàdàn ipò kẹtàlá ni wọ́n dúró sí lọ́wọ́ tá a wà yìí pẹ̀lú àmì méjì rí mẹ́ta mẹ́jọ nínú ìdíje líìgì àgbọ̀kúta tilẹ̀ wa nàìjíríà ó jẹ jẹ́ nìyẹn kò bẹjọ dé ó yá mo ti gbé bọ́ọ̀dì kúrò lápá bẹ ẹjẹ́ sáré lọ wò ní kòkó èjèèjì àwọn ìfẹsẹ̀wọnsẹ̀ eléyìí yóò láǹfààní láti gbìnà yá nínú ìdíje euro match nigeria premier football league 2026-2027 mazde 8 gangan lónìí tí kò ní di ní tomorrow èní ọjọ́ kẹsàn-án oṣù kẹwàá casino united yóò gbàlejò ikọ̀ agbábọ́ọ̀lù tẹ̀yìnbá dèdí agogo márùn-ún agogo márùn-ún rọ̀lẹ́ òun ní ìfagagbága yẹn yóò kẹ̀dẹ̀ láǹfààní láti gbìnà yá tó bá wá di ní tùmọ́rò tí ṣọjọ́ sátidé ìkorò dúzítì yóò máa gbàlejò ikọ̀ agbábọ́ọ̀lù ti ké kwara united gbogbo olólùfẹ́ kwara united ẹ̀yin tamoni boys ẹ̀yin tàfọ̀njá warriors ẹ̀jẹ̀ máa gbàdúrà fún wọn ìpékélé
gbàdúà kó jẹ́ kí wọ́n lọ rí kí wọ́n bọ̀ rí nítorí pé ìròyìn tó tómi lọ́wọ́ ikọ̀ ẹgbẹ́ bọ́ọ̀lù Kwara United wọ́n ti balẹ̀ gàgàgà ẹ̀yẹ sí ìpínlẹ̀ Èkó lọ́wọ́ tá a wà yìí ọlọ́run ọba dágun dábọ̀ kì ó jẹ́ kí wọ́n ṣe àṣeyẹ tálákàn ń ṣepo nìyẹn o bó ṣe máa jẹ́ nìyẹn bákan náà tó bá di lọ́la ọ̀hún rẹ́ṣábì yóò gbàlejò ikọ̀ agbábọ́ọ̀lù niger tornadoes àwọn ìfẹsẹ̀wọnsẹ̀ méjèèjì yẹn dèdé agogo mẹ́rin ni ó wáyé tó bá wá di ọjọ́ kọkànlá oṣù kẹwàá kì í ṣọjọ́ bíi tèmi gangan àwọn ìfẹsẹ̀wọnsẹ̀ tí ó láǹfààní láti wáyé nínú ìdíje npfl rèé o farawo sc yóò gbàlejò ikọ̀ agbábọ́ọ̀lù rangers international rivers united yóò tẹkọ̀ létí lọ́kọ́ ikọ̀ agbábọ́ọ̀lù ti abia warriors ìmọ̀lẹ́ kún califas ilé làwọn náà yóò dúró sí láti máa kí ikọ̀ agbábọ́ọ̀lù shooting stars káàbọ̀ ẹ̀dọ́ man united àwọn náà yóò lọ sókè ìta láti lọ́kọ́ ikọ̀ agbábọ́ọ̀lù ti nasarawa united ìmọ̀lẹ́ warriors àwọn náà yóò máa ní ẹ̀ máa wọlé ẹ̀ máa rọra fún ikọ̀ agbábọ́ọ̀lù inter lagos nìyẹn o plateau united ìlú jọ̀sìn tí ń ṣe lé bàbá wọn ó làwọn ó dúró sí láti gbàlejò ikọ̀ agbábọ́ọ̀lù kano pillars shooting stars yóò gbàlejò ikọ̀ agbábọ́ọ̀lù kano pillars oyè sporting lagos ìlú èkó aromi sálẹ̀gbẹ̀lẹ̀gbẹ̀ làwọn yóò ti gbàlejò ikọ̀ agbábọ́ọ̀lù benjamin nisọ́nà kó gbọ́ àwọn ìfẹsẹ̀wọnsẹ̀ yẹn dèdé agogo mẹ́rin ìrọ̀lẹ́ ogan ni gbogbo ẹ̀ yóò láǹfààní láti wáyé o kó jẹ jẹ́ nìyẹn kò bẹ́jọ́ dé oyè mo ti gbójú gbére kúrò lápá bẹ́ẹ̀ mò ń rìnrìn ìyàwó sápá iwájú nìyẹn ṣé kí n kàwé yẹn sápá iwájú

ele to waye lale ojo osegun nigba ti Moses Simon ti yo kede lanfani lati soro salaye oni kan ma paro kan ma seke pelu nkan ti nbele yi ta ba wenu le ta wenu oko ojo la o deju fun ipa gbabolu super eagles ile wa pelu awon agbabolu tutu ele titare oluko ni erche ko se lanfani lati fi we pe wa sinu ipa gbabolu super eagles ile wa gege bi Moses Simon o ji koro yen sojo pa yelu jara act eyan lojo tana o le mi je yin temi lo ni ferenjogi o ya mo ti gbe body kuro lagba be ajibade ahmed lati gbogbo ipaja ipaja yobo eyan ni gbogbo eku awon ti sesinu o ti gbori wole lawo kan lagasi kale awon temi ti duro sapa be yen sojo pa yelu jara yen sojo po facebook te ma tiktok yen e white spot update o ya be se pon mi le emi ma ye yin si be se ye mi si emi ma pon yin le ni kokan jeje sha tubo je ko ma lo fan guraye rahim taufik bo ti ri alapa be la gbogbo ikirun awon ti manchester united akise yeye mi mi gbo ko e adeleke kozim yinka bo ti ri alapa be eyin to gbo e tubo mu comment yen le ki ba le lanfani lati ri yin ki ma gbe yin debe ki ma ye yin si kinde ma pon yin le lowo kan lagasi kale o de gbagba mo ti rin le yawo kuro lapa be yen mo gboju gbere sapa waju o dinu ajo tin boju to bolu ajo tin boju to igbejo eyan lagbere daraya niyan o ne tori pe mo pe lana o ni won je ko di mimo we pe igbejo yo waye lori fanfa tin be laarin ipo agbabolu orile de moroko te ma senegal eyan nipa se ka gba dije afcon 2025 lẹyìn ìjoko èèyàn ìgbẹjọ yẹn tó kẹdẹ wáyé lọjọ tana wọn wá ti jẹ kó di mímọ wípé àwọn ò tí fi léde o wọn ò tí fi léde ọjọ gangan ilé tó jẹ pé wọn wà gbé ìdájọ kalẹ ní sánsan ṣẹrẹ ni tó jẹ agbẹjọrò orílẹèdè senegal èèyàn kọọsì drama lánàá wọn lálàyé dọbálẹ níbi tí ìgbẹjọ yẹn ti ń lọ lọwọ ni ṣùgbọn àjọ káàsì yẹn ilé ẹjọ káàsì èèyàn court of arbitration osport àwọn ti jágbó di mímọ wípé àwọn ò tí ì mọjọ o eléyìí tó jẹ pé wọn gbé ìdájọ galẹ gan ní sànsan ìròyìn yẹn tó mi lọwọ mo jẹyìn tèmi bẹta ó jẹ mo ti ń lọ sílẹ òkèrè ẹ má gbàgbé ẹyìn ọmọ mi rímọje àbí pé pàṣọrọ eléwéńjẹwé ẹ má gbàgbé wípé lọ́sẹ̀ yìí ìdíje gbogbo yóò gbìnàyà kódà bẹ̀rẹ̀ látòní gangan ni yóò bẹ̀rẹ̀ sí ní gbìnàyà gẹ́gẹ́ bí a ṣe kọ̀wé rẹ̀ mo mọ̀ pé ọkàn àwọn kò ní balẹ̀ ráì ẹ ti mọ àwọn tí mò ń sọ ọkàn wọn ò ní balẹ̀ kí ló máa ṣẹlẹ̀ gangan lópin ọ̀sẹ̀ yìí ẹjá máa wò bọ̀ anyway ẹ jẹ́ kí n sì kọ́kọ́ mu látàpá bínà bẹ̀rẹ̀ látọ̀dọ̀ ẹnì tó jẹ́ ààrẹ àjọ uefa alexander sefrin ó ti jẹ́ kó di mímọ̀ wípé òun tún padà fẹ́ díje fúngbà kẹrin o èlé tó túmọ̀ sí wípé yóò máa darí àjọ tí ń bójú tó bọ́ọ̀lù aláfẹsẹ̀gbà èèyàn ní ilẹ̀ europe fúngbà kẹrin gẹ́gẹ́ bí ìròyìn ilé tí wọ́n fi tó mi lọ́wọ́ wọ́n jẹ́ kó di mímọ̀ wípé sefri olófin tó gbogbo àwọn aṣojú tí wọ́n jẹ́ ti àjọ uefa létí níbi ìpàdé kan tó wáyé ìyẹn nílùú benin ó jẹ́ kó di mímọ̀ wípé ó tún fẹ́ díje o ìyẹn lẹ́lẹ́kẹrin gẹ́gẹ́ bí nǹkan ṣe ń lọ ó ní mo ní jẹ́yìn tèmi bẹ́ta ṣé rí tí alexander sefrin tó bá lọ padà díje ẹ mọ̀ pé ẹni tó jẹ́ ààrẹ àjọ fifa indiani fatino ó ti rógun dọ̀rá borínú nítorí pé trailer ti gba tàrí àwọn méjèèjọ rẹ́dì tó sì jẹ́ pé àjọ uefa gbogbo àwọn ọmọ ẹgbẹ́ wọn ni wọ́n ti kọ̀yìn sí kíná pé ó kọ rẹ̀ indiani fatino ìfatino sì rèé ó sì fẹ́ díje padà yàtọ̀ sí orílẹ̀-èdè azerbaijan elé tí ń bẹ ní àjọ uefa yìí kò sí orílẹ̀-èdè mí elé tó ṣàtìlẹ́yìn fún ìfatino bọ́rọ̀ ṣe jẹ́ nìyẹn ẹjá jọ máa wò bọ̀ ṣé wá fẹ́ gbọ́ àjọ káàfù tó ń ṣe tó jẹ́ àjọ tí ń ṣe kò kárí bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá torílẹ̀-èdè ilẹ̀ adúláwọ̀ áfíríkà àwọn ti jẹ́ kó di mímọ̀ náà lọ́jọ́ tana wọ́n ní gbágbágbá bí ìgbà kan ṣe kọ́wọ́ tilé ti ìgbà láàmú kọ́wọ́ tó gidi
la won be leyin jani fatido eyin na re rin abi okay e ja jo ma wo bo ka ma wo bi nkan yo se ri o je je niyan o ye dede yin ti Manchester City e je nbale kakaka sodo yin nitori pe fun gba koko oluko ni yin Enzo Maresca o ti soro o papa julo lori ponpona yan ati gbogbo lasigbo

0: àwọn ọba tó bá jẹ tó bá kó iyùn sílẹ̀ aráàlú ò mọ̀ nígbàgbé rẹ̀ ìjọba àpapọ̀ ilẹ̀ yìí ti kéde pé àwọn ọmọlẹ̀ yìí wọ́n mọ̀ ra epo ẹ̀dínwó fún ọgbọ̀n ọjọ́ ní àwọn iléeṣẹ́ epo ti nnpcl bó lè ṣe lọ ẹgbọ̀n lówùúrọ̀ tòní.
1: Àtíkù fajúro lórí àwọn àdínkù owó epo rọ̀bì fún ọgbọ̀n ọjọ́ ó ní ẹ̀wọ̀ ìdẹ̀kùn títí láì òun ni ẹ wá fáwọn ọmọ ilẹ̀ Nàìjíríà báwo ló ṣe sọ ẹ máa gbọ́.
0: Tó tá a bá ta àtọ̀ ni nǹkan padà di ẹran onídi ìjọba àpapọ̀ ilẹ̀ yìí ti sọ iye tí àwọn ọmọlẹ̀ yóò mọ ganu síjára epo pẹntiró ìlónìí ẹgbọ lówùúrọ̀ tòní.
1: Ẹ wo orílẹ̀-èdè Nàìjíríà ṣe sílẹ̀ fún ẹ̀yin olókoòwò lórí pípẹ́ àpapọ̀ jùlọ lẹ́ka afẹ́fẹ́ gáàsì. Ìjọba àpapọ̀ fọ́hùn ọ̀rọ̀ léde wọn yọ kò mú òkun ìròyìn ń bọ̀ lórí ẹ̀.
0: Tó àìtètè fẹ̀lẹ̀ ké bòsì kò jẹ́ kárẹ́ni tó mọ̀ bá ní ké wọn sanwó tú sílẹ̀ fún àwọn ọ̀dọ́ tó fẹ́ sìnrúùlù tó mọ̀ kó nígbèkùn ta ló ń sọ̀rọ̀ ọ̀gá ọgbà iléeṣẹ́ ọlọ́pàá kan ni ta ló sọ ẹkùgbọ́ lówùúrọ̀ tòní.
1: Ọwọ́ lórí ìròyìn tí tá ìwọ́jú lẹ́hún eléyìí yàtọ̀ lápọ̀dọ̀ tẹ̀mí 6 million naira mọ́ sán o fún ìtúsílẹ̀ ọmọ mi ìyá kan ló wí bẹ́ẹ̀ nínú àwọn agùnbánirọ̀ tí wọ́n jí gbé.
0: Ẹ̀mí ọkọ̀ já pé ìjásílẹ̀ àárọ̀ tó àgbà kì í wà lọ́jà kọ́rọ́mọ tuntun wọ̀ bẹ́ẹ̀ bí ìlú kan bá fi lè bàjẹ́ mọ̀ wá àwọn àgbààgbà tó wà níkàlẹ̀ náà mọ̀ ni ẹgbẹ́ àwọn àgbààgbà ajẹ́ṣẹ́bì kan fòrò ránṣẹ́ sí ààrẹ tinubu kí wọ́n sọ ẹkùgbọ́ lówùúrọ̀ tòní.
1: Ẹgbẹ́ NLC wọ́n ti ṣe bẹ́ẹ̀ ṣe àgbékalẹ̀ gbèdéke ọlọ́sẹ̀ méje fún ìjọba àpapọ̀ láti mú àdínkù bá owó epo rọ̀bì kí wọ́n sì ṣe bẹ́ẹ̀ kí wọ́n pe ìjókòó lórí ìlànà owó oṣù tuntun tó kéré jùlọ mìíràn.
0: Tó bá a kó ṣẹ́gi sọ́wọ́ ọ̀tún tá a kó iyùn sọ́wọ́ òsè bí àtàrẹ náà mọ̀ ló ń jọ lójú ọ̀tá ẹni òde lówùúrọ̀ tòní ètò yín ètò wa ètò
1: àtúpalẹ̀ ròyìn
0: sórí ìkànnì diamond ti pọ̀ sẹ́mù ìlú ìlọrin ní ìpínlẹ̀ kwara lọ́dọ̀ tí ibo lẹ̀ ṣe ń pè àwọn tó mẹnu ẹ̀ wọ́n ti gbéke sí ọ̀sọ̀rọ̀ wọ́n fẹ́ gbé lówùúrọ̀ tòní torí kókó àjímuni fún wọn àwọn ẹlòmíràn wọn gbómi sẹ́gbẹ̀ẹ́ àti ṣebi wọn fẹ́ ganu sí lówùúrọ̀ tòní ogun ẹ̀gẹ́ ni àwọn ń pè é ṣe wá rí àwọn tó wá mẹ́rẹ̀ dáadáa bíi àbúrò mi ògún àbúrò mi omidan ọ̀rẹ́ mi ṣẹ́gun àwọn èèyàn tèmi precious wọn gbómi sẹ́gbẹ̀ẹ́ wọn já sínú omi ìyẹn bẹ̀rọ̀kà ni lówùúrọ̀ tòní ilẹ̀ ìbàdàn àmàlà láfúnni àti àgbòlewedu ẹran ògún fún wọn fi garnish ẹ̀ ogún bani ní nǹkan bí aago mẹ́jọ òwúrọ̀ kọjá ìṣẹ́jú mẹ́rin taiwo adéyẹmí lorúkọ mi.
1: A ṣe máa gang up lórí ẹ̀ má wọrí ogun ni yóò ṣíwájú
0: o wà gbọ́n mi ó dé jí ni
1: o tún ń rà kan àwọn kan bẹ́ẹ̀ dínkù ìwọ tún fi kún
0: agbalewu tó mọ̀
1: ẹ kó ojú wọn jẹ omidanláyín kájà ni ajímọ́dé wò ń jẹ.
0: Àwọn olódáyìn ti wa
1: àmọ́ wọ́rí yìí aláwọ̀ kan dínkù ìwọ fi kún bóyá kí n tún yá ẹ̀mẹ́ta sínú dọ̀dọ̀ mi kí n yá ẹ̀mẹ́ta.
0: Tó omi náà ò jẹ́ kó àbàrá ká kóbo ṣẹ̀kẹ̀rẹ̀ lówùúrọ̀ tòní tẹnu rẹ̀ kó mọ̀ pọ́ sílẹ̀ o ṣebí ọba tó bá jẹ tó bá kó ṣẹ̀gí léde aráàlú onígbàgbé rẹ̀ ètò bá tún wá kó ṣẹ̀gí kúrò ń lẹ̀ ńkọ aráàlú náà wọ́n kọ̀tàn nípa rẹ̀ ìjọba àpapọ̀ ilẹ̀ yìí ti ṣàlàyé pípẹ́ àwọn iléeṣẹ́ epo tó ń ta epo ti nnpcl òun ni wọ́n mọ̀ ta epo ẹ̀dínwó fún àwọn ọmọ ilẹ̀ yìí fún ọgbọ̀n ọjọ́ gbáko ìjọba tẹnumọ́ pé ìgbésẹ̀ náà òun ni láti jẹ́ kí ara tún dẹ àwọn ọmọ ilẹ̀ yìí àti láti jẹ́ kí kára epo pẹntiró tí wọ́n ń tà kó wà lójú kan náà mínísítà nílẹ̀ nàìjíríà tó wà ní ìjánu ọ̀rọ̀ okòwò tó tún mógú tó ọ̀rọ̀ ajé ilẹ̀ yìí taiwo òyìndélé ló ṣe ìkéde náà ní àná jọ́bọ̀ nígbà tó ń sọ̀rọ̀ pẹ̀lú àwọn oníròyìn gẹ́gẹ́ bó ṣe wí nígbà tó sọ̀rọ̀ nílùú àbújá mínísítà ọ̀hún pàbí ó yọ àbídún ọ̀rọ̀ ọ̀hún ó ní ẹ̀dínwó epo tá a fẹ́ máa tà yìí àmọ́ dá padà kò pa pẹntiró yẹn sọ́bsidì ó wá tẹnumọ́ pípẹ́ ìjọba òun náà ló gbé ìlànà ń kalẹ̀ láti rí wípé wọ́n fi ń ta dálà epo pẹntiró fún àwọn ọmọ ilẹ̀ yìí omidan kẹ̀kẹ́ lèmi lò tọ́mẹ́sì mo ti kà á lówùúrọ̀ tòní.
1: ẹ jẹ́ kẹ́mi náà mú un látinú ì ìwé ìròyìn Nigeria Tribune tó jáde lójúmọ́ tòní ẹni tó jẹ́ igbákejì ààrẹ ilé wa tẹ́lẹ̀ rẹ̀ tó tún jẹ́ olùdíje sípò ààrẹ lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú tó mọ̀ sí African Democratic Congress ADC Atiku Abubakar ti fọ̀wọ̀n ọ̀rọ̀ lédè níbi tó ti bẹnu àtẹ́ lu èròǹgbà ìjọba àpapọ̀ láti mú àdínkù ọgbọ̀n jọ bá owó epo rọ̀bì láwọn ilé epo tó jẹ́ ti NNPC lórílẹ̀‐èdè yìí ó jẹ́ kọ́ di mímọ̀ oníṣẹ́ rí àdínkù ọlọ́gbọ̀n jọ yìí yóò kàn yọjú ìṣòro ní alásìkò péréte ni ó ní kò lè yọjú ìṣòro eléyìí tí ọmọ Nàìjíríà ń kojú lẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ epo rọ̀bì títí láéláé Atiku sọ̀rọ̀ yìí lọ́jọ́ ọjọ́bọ̀ láti pàṣẹ Frank Shaibu ẹni tí ó jẹ́ adari lẹ́ka ètò ìpolongo ìbò fún ààrẹ ẹgbẹ́ òṣèlú fún olùdíje sípò ààrẹ lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú ADC ó jẹ́ kó di mímọ̀ ó ní ìyà tí ń jẹ àwọn ọmọ ilẹ̀ nàìjíríà tipẹ́tipẹ́ látàrí ọ̀wọ́n gógó ọ̀rọ̀ epo rọ̀bì yìí tó sì mú kí ìgbé ayé kí ó túbọ̀ máa lera kó máa nira fún ọmọ ilẹ̀ nàìjíríà ó wájú ó di mímọ̀ ó ní ìjọba àpapọ̀ wọn kàn ń wo àwọn ilẹ̀ nàìjíríà níran tí wọ́n sì ń wo bí ìyà ṣe ń jẹ wọn látàrí ọ̀wọ́n gógó epo rọ̀bì ó ní ní báyìí ìjọba bí wọ́n bá gbé ìgbésẹ̀ tí yóò ran àwọn ọmọ ilẹ̀ nàìjíríà lọ́wọ́ wọn láti jẹ́ ìgbésẹ̀ eléyìí tí yóò ní tí yóò jẹ́ ọlọ́dún pípẹ́ Nigeria Tribune ló sọ di mímọ̀.
0: tó omi dán tá a bá ta á lónìí a gbúdọ̀ tọ́ kọ́kọ́dà di ẹran onídè kẹ̀kẹ́ ròyìn mi omi dán wọ́n mọ̀ sí wa nílùú Abuja ìjọba àpapọ̀ ti ṣàlàyé pé kálẹ̀ kó pẹntiró òun náà tí wọ́n ń pè ní pẹntiróòlù òní wọ́n mọ̀ tà ní owó tó jẹ́ 50 náírà dín ní 1000 náírà gẹ́gẹ́ kan ni amúlẹ̀ yóò mọ̀ rà á mínísítà nílẹ̀ yìí tó wà ní ìjánu ọ̀rọ̀ owó náà ó tún mójútó ọrọ̀ ajé ilẹ̀ yìí táwọ̀ òyẹ̀dẹ̀lẹ̀ ló ṣe ìkéde náà ní àná ọjọ́bọ̀ nílùú Abuja nígbà tó ń sọ̀rọ̀ lórí kẹ́lá ẹ̀kọ́ pẹntiró àyè tó ní í ṣe lóògùn pa pẹntiró nílùú Abuja gẹ́gẹ́ bí ọmọ̀ṣẹ́wé oní ètò ọ̀hún wọn gbé kalẹ̀ àti iye tí wọn mọ ta ọ̀hún ₦1,250 tán mọ tà náà ó ní ìgbésẹ̀ náà òní láti rí i pé jálá ẹ̀kọ́ pẹntiró òun náà ló wà lójú kan náà pàápàá jùlọ ó ní nǹkan tá à ń ṣe yìí pa pẹntiró yẹn sọ́síìdì àwọn dá padà bẹ́ẹ̀ àtúgbò ìgbésẹ̀ kan láti kọ́ ọ̀bọ̀ iye tí wọ́n ń tà lójú omidan lórí post ló pòsẹ̀ lówùrọ̀ tòní.
1: ilẹ̀kùn ilẹ̀ nàìjíríà ti ṣí sílẹ̀ gbẹ́yàmú gbẹ́yàmú fún ẹ̀yìn olókòwò lẹ́ka afẹ́fẹ́ gáàsì gẹ́gẹ́ bí ìjọba àpapọ̀ orílẹ̀-èdè nàìjíríà ṣe ń jẹ́ kó di mímọ̀ lójúmọ́ tí mo lónìí ipe pàtàkì èyí ni láti lè fi mú ìgboro bá ọ̀rọ̀ afẹ́fẹ́ gáàsì lórílẹ̀-èdè nàìjíríà fún àwọn ènìyàn láti lè túbọ̀ máa rí afẹ́fẹ́ gáàsì lò pàápàá jùlọ àwọn iléeṣẹ́ ẹ̀ka ètò agbára okòwò àti àwọn ilé ìgbé tí wọ́n nílò rẹ̀ ẹni tí ó jẹ́ mínísítà kejì lẹ́ka ọ̀rọ̀ epo rọ̀bì ìyẹn ti agbe ti afẹ́fẹ́ gáàsì èpẹ́rípẹ́ opò òun ni ó sọ̀rọ̀ yìí lásìkò tó ń bá àwọn ikọ̀ kan sọ̀rọ̀ ní ọjọ́ ọjọ́bọ̀ ó jẹ́ kódìmọ̀ ìpéjọba àpapọ̀ ń ṣiṣẹ́ tọ̀sọ́tọ̀rọ̀ láti lè fi mú kí àyíká tó rọrùn ó wà fún ètò okòwò eléyìí tí yóò mú kí ó fa ojú àwọn olùdókòwò mọ́ra ojú ọ̀pọ̀ channels níròyìn ọ̀hún wà láàárọ̀ tòní.
0: tó omi dán o kẹ̀kẹ́ ròyìn tẹ́mi gbé lówùrọ̀ tòní iléeṣẹ́ ọlọ́pàá mọ̀ gbédè kẹ̀kẹ́ ọ̀hún mo wá gbé e sílẹ̀ mo wá ń dárò látọ̀ọ̀kan káwọn pé táwọn ya wọlé gátà mi tiẹ̀ wọlé. tó àgbàlagbà tí ò bá lè kẹ́hùn sọ̀rọ̀ yóò mọ̀ padà kẹtàn sáré kọmíṣánná fún iléeṣẹ́ ọlọ́pàá ilẹ̀ yìí ẹ̀ka ti ìpínlẹ̀ Imo Audu Bonso ti ṣàlàyé pé ohun wọn mọ̀ pé bóyá wọ́n san owó ìtúsílẹ̀ fún àwọn ọ̀dọ́ tó fẹ́ sìn lùlùú tó kó nígbẹ̀kùn àti ẹnìkan tó jẹ́ aráàlú ṣe pé wọ́n padà tútù okùn lọ́rùn òun náà àwọn èèyàn wọn ò ní wọn kó wọn nígbẹ̀kùn ní ojú ọ̀nà tó lọ láti ìlú Òwèrè sílùú Onitsha ẹ̀rántí pé àwọn èèyàn wọn kó wọn nígbẹ̀kùn ní ọjọ́ kìíní oṣù kẹwàá ọdún tá a wà yé bẹ́ẹ̀ àwọn òṣìṣẹ́ aláàbò lọ́dọ̀ lẹ́mí wọn nínú igbó aginjù ìmọ́kọ̀ọ́ uwe tó wà ní ìjọba ìbílẹ̀ ìwọ̀ oòrùn Òwèrè ní ìpínlẹ̀ Imo gẹ́gẹ́ bí Bosso ṣe ṣàlàyé nígbà tó sọ̀rọ̀ ní àná ọjọ́bọ̀ ó ní ẹ̀wọ́ àwọn òṣìṣẹ́ aláàbò wọ́n mọ̀ fínà mọ́ àwọn ajínigbé ọ̀hún iná tó wá fi mọ́ wọn ló fà á tó fi yọ̀ǹda àwọn èèyàn tí wọ́n kó nígbèkùn omidan pọ́ǹchì ni lówùrọ̀ tòní.
1: ó dá lórí ìròyìn ti taiwo oju ole bi omu ko so yi na le mi na janu sinu iwe iroyin vanguard oto lohun ti mo ri nbe gege bi okan lara won obi agun baniro eleyi ti won ji gbe sa lo hun ti se kede loju moto ni wipe ewo mo sanwo 6 million naira ni mo san fun awon iko ajinigbe ki won to yanda omo ohun ti se omokunrin gege bi iroyin se filede wipe won ji awon a ti won fe lo singu ilu won ji won gbe ni ayajo igbominila ile nigeria october 1st latowo awon iko atilawi iyen ninu awon oko bus meji kan ti o je elero meji di ni ogun meji di logun 80 passengers ishi awon oko bus ohun ni won gbe ra kuro nilu ibadan ipinle oyo ti won si nlo ko to di wipe won se akolu si won ni ojo na marose oweri si onicha obi okan lara awon iko agubaniro ohun lasiko ti o fo won gelede ni bi eto ifarawalelenuwo pelu orisi iroyin kan iyen new central television o je ko di bi mo ipe se bi ngba ti awon agubaniro ohun awon ajinigbe na ti won kan si awon obi o ni won kokan bere fun million lona 50 naira iyen 50 million naira ta won si bere si ni rawo rase fun won pe edekun ko si bi a fe gbegba ta fi ri aduro owo yi koda ba ta gbogbo dukiya padaji debi pe yo poju owo o nigba ta won to ya won tun pe pada sugbon gbo ti o pada ya o wa je oju bi mo ipoda e so 6 million naira o ni sugbon gba ta won sa sare sa gbogbo onojo owo pe o ni 6 million naira yi ohun ni ohun so o ki ohun o tori omo ohun vanguard lo seri iroyin laaro
0: toni to omina leadership momo gbamu lo woro toni keke royin mi waju awon agbagba aje sebi kan momo gbede tan pada fun lede pe bi lo kan ba fi le baje ma wa gba to wa nibe na mo ni be agbogudo wa loja komo tutun komo wo egbe awon agbagba aje sebi to gajulo ni agbegbe arewa ile ye ACF ti kesi are le yibola Ahmed Tinubu ko jawo ninu oro oselu odun to nbo ko si ri pe o gbajumo wiwon abayo si ipinija eto abo to koju la ye ajade kan to lede atowo akowe ipolongo apapo fun egbe awon agbagba gesebi ACF ohun ojogbon tuko Muhammad baba ni anojobo egbe ohun won ma benu atelu agbando tan gbe dani atowo ijoba apapo ile ye bi la sigbo se nbe sile lorilede ye egbe awon agbagba aje sebi ohun mo tenumo pe awon eyan kan won ti fun won lanfani lati ma se ikolu si awon mole yi papa julo ikolu ohun oni o se akoba fun atije atimu awon mole ye won tesiwaju pe awon oloselu ati awon to lowo ninu nkan to ni se pe won dibo yan won se ni ipo o da pe to dibo to nbo won gbajumo be won wa ndagula se kan to je pe o se akoba fa mole yi omidan leadership ni lowuro toni
1: iko olupolongo ibo are ti makide daura lojo jobo ti pariwo sita won pariwo si gboro aye ipe awon ikoko ti npete pero ti won je lara awon osise ajo eleto idibo ile wa INEC lati fun awon omo egbe oselu APC ni awon card idibo alalope ti awon to ni won ti wa gba won eleyi ti wa pe ni unclaimed permanent voters card ṣaaju eto idibo ọdun 2027 ṣe wa ri ko olupolongo ibo makide daura ye ni won wa nje ko di mimo ipe ki gbogbo awon ti won ti foruko sile ti won si ti gba card idibo alalope won ki won wa ni toju ti ye nitori olobo ti awon gbigbo ye won wa ro ajo eleto idibo ile wa lati ri wipe won boju wo esun yi daada won wa shake lo wipe ki ko awon card idibo alalope ti won o ti ri eni gba won iyen unclaimed PVC yi lati ko le awon kan lowo lona ito o je ohun ti yo mu akuda ba eto idibo gbogbogbo odun 2027 to nbo lona inu re Nigerian Tribune ni ko yan wa laaro toni
0: to o mi do leyin oko aje yi a padade a wa ganu si awon iroyin toku anbo ati lanale lekan si akin pe eku ikale
2: rira ibalẹ inu to ma nwaye latari inu kikun aya tita ata isile ounje ninu ti ki je ko ja fafa leyin ounje ma gba ibale inu laye lati je gaba ojo re gascol antacid yo pale inu kikun mo kia kia tara ri o si pada bo sipo logon ase lona marun ototo olomi to benu sore atoni koro jije gascol ise re da owo ri ogupa ko si soro lati ri yan itura yan igboya gascol antacid o ti wa kakiri ile itaja ladugo re gascol antacid itura kia kia pelu alafia ile ise fitsin healthcare plc lo se

0: To e ka bo pada sori eto yin eto wa eto
1: atupale royin
0: ni kan da modo 2.7 to wa ni lorin ni ipinle kwara ominan jaka siwaju jemu lati bi loworo toni keke royin mi ilu abuja na mo lo si wa alagbede ominan to ba lori loju kan o ni kan to fe fayo nibe na mo ni ijoba apapole si jaki owo pe sise idapada daleko si idapada mba ko pe subsidy oni yo je ki o ta kale pete Nigeria bi owo toto egberun meji naira gara epo kan be yo se akoba fun owo naira legbe owo dollar ti won si mo se si egberun meta naira si dollar kan laarin osu perete minister nile yi fun oro owo na to mo to oro agele ye tawo dile lo fohun lede ege bo se wi nigba to soro ni ana ojobo nilu abuja niri iwoye re lori tin ta gale komitiro ati kupa eko pentiro o edele tenumo wipe idapada pa eko pentiro ohun oni yo tu je ki wo joba kan pa wole ko kere se ipa pajulo yo tu se akoba fun igbelewon orage Nigeria lagbaye o tesiwajo ipe igbese na Nigeria yo tu mo ya o bete beti owo si be opolopa omo le ye oni won igbese won lo si ile okere omidan punch ni lowuro to ni
1: awo osise NLC lorilede Nigeria ti rojoba apopo wi pe a fun yin ni gbede ki ose meje lati fi mu adiku ba oro owo epo robi ki esi bere joko lori atunse owo osu tutu to kere julo bako na ki e mu ki e se amuse awon adehun eleyi te ba awon osise se egbe awon osise NLC ye ni won fenu oro yi ko layin ipade eleyi ti awon alenu loro ninu egbe na ti won jojo ko se nilu abuja won ni ose meji ohun o ti bere lati oni ti se ojo jimo ojo kesan osu kewo odun ta wa ninu aye atojade eleyi ti are egbe na Comrade Joe Ajaero Tabuwalu nibe ohun ni egbe awon osise ti ba ijoba ipe e mu adiku bo oro owo epo robi e je ki owo epo robi ko wa ni iye ti en ta lasiko ta joko ta si se adehun lori ilana owo osu tutu to kejulo ta lo lowo lowo yi iyen lodun 2024 oni iye te po robi wa lodun na nigba ta joko lori owo osu ta ngba lowo yi na ni ke da owo epo robi si ki e si se kini aje ke joko lori afikun owo osu tutun to pe julo inu we leadership ni goyan wa laro toni
0: to omidan Nigerian Tribune momo gbamu keke royin mi oni asha godo fini jo yawode ka mo le gbadi ye o tu wa korin pe soli soli solidarity oh money yen forever solidarity forever solidarity forever we shall always fight for our right to egbe awon akeko nile yi nurse titako awon owo ti won bere latowo awon facility nile Nigeria ati awon ile eko to ku ega bo se we won ni ajaga owo na ni eka eto eko oni ko ye ki won beru awon akeko are apapo fun egbe awon akeko nurse ohun comrade akinte babatunde asisi lo fun lede akeko bo walu nya na nigba to fesi se ekun owo kan to lede ati facility amadu bello abu ni ilu zaria a fesi tenumo wi pe lo to egbe awon akeko faramo eto iyani lowo lati ko eko ye net fund amo awon ile eko kan mo di eruru awon akeko latari odawo awon lokun to ko ale quality lorilede ye oni ewo e mo gberuwa lateyin to omidan Nigeria Tribune ni lowuro toni
1: gomina tolerin ni pile kaduna na si welu pilot se be padanu ejo eleyi ti o je lowo lati niwaju ile ejo lori wipe ki won da ajo ICPC ko ati awon ajo miran lati ma se fi agadagodo ti awon akoto owo ohun pa ati awon dukiya ohun miran adajo Joyce Abdulmalik ti ile ejo giga apapo ilu Abuja lo da ejo eleyi ti gomina tolerin ni ipinle kaduna ohun pe lo da ejo na nu lana ti se ajo ijabo o je ko di mimo ipe asilo akoko ile ejo ohun ni igbese ti Elufai gbe nitori wipe Elufai o ti saju si iwe ejo yi kan na siwaju ile giga eleyi tó ń bẹ nílùú Abuja Dination ni wẹ́rẹ̀ yìí tó ṣẹ̀rí ẹ̀ láàárọ̀ tó ní.
0: Tó omi náà ò jẹ́ ń lọ sí ìpínlẹ̀ Ọ̀yọ́ ó ní ọ̀gẹ̀dẹ̀ ń bàjẹ́ àmọ̀nà pọ̀n. Iléeṣẹ́ ọlọ́pàá ilẹ̀ yìí ẹ̀ka tìpínlẹ̀ Ọ̀yọ́ ti pàǹpò fún gbé ọkùnrin kan ẹni ọdún 95 Adeni Benjamin ti ó ní ilé ìwòsàn tó sì ń fún àwọn èèyàn tọ́jú láṣẹ yìí pé ó gba ìwé àṣẹ àti pé ó kọ́ ẹ̀kọ́ ó kọ́ ètò ẹ̀kọ́ nípa ìṣègùn òyìnbó nílùú ìbàdàn jáde kan tó lédè látọwọ́ alūkkóró fún iléeṣẹ́ ọlọ́pàá ilẹ̀ yìí ẹ̀ka ti ìpínlẹ̀ Ọ̀yọ́ DSP Àyánládé Ọláyinka iléeṣẹ́ ọlọ́pàá ṣàlàyé pé afurasí ọ̀hún ọmọ ìgbámú nígbà tó ń ṣe ìtọ́jú àwọn aláìsàn pàápàá jùlọ àìsàn tó ní ṣe lórí ọ̀rọ̀ kéèyàn bímọ bẹ́ẹ̀ wọ́n ní ẹni tó ń sọ yìí ó jẹ́ ayédèrú dókítà oníṣègùn òyìnbó pé kò kọ́ kankan kò sì ní ìmọ̀ lórí ìṣègùn òyìnbó kọ́ lọ ń ṣàánú anìmọ̀ pọ́ǹchì ní lówùúrọ̀ tòní.
1: ẹ wò ó ẹ jẹ́ kébì náà mú nínú wẹ́rẹ́ indination tó jáde lójúmọ́ tòní àjọ tó ń rí sí ìṣedéédé epo rọ̀bì nmdpra wọ́n ti ṣe bẹ́ẹ̀ wọ́n ti fi àgádágodo tiyan wọ́n ti fi ti àwọn ilé epo méjì kan pa ìyẹn ní ìlú port harcourt ìpínlẹ̀ rivers fún ẹ̀sùn wípé wọ́n mú àdínkù bá epo eléyìí tí wọ́n ń tà fún àwọn oníbàárà wọn àwọn ilé epo wọ̀nyí ni ilé epo mrs filling station tó ń bẹ ní azikwe road àti ilé epo stage oil filling station tó ń bẹ ní ojú ọ̀nà aba road wọ́n ní ìgbésẹ̀ yìí ni wọ́n gbé lẹ́yìn ìgbà tí àjọ nmdpra tí wọ́n lọ ṣe àyẹ̀wò sí àwọn ilé epo láti fi mọ̀ wípé ṣé ẹ ò máa yín epo yín wọlé kẹ ẹ gba 10,000 kẹ ẹ tẹ pé 8,000 nígbà tẹ ẹ bá fi tọwọ èèyàn bá fi rí lójú ìwò wọn wọn rí 10,000 ń bẹ ṣùgbọ́n dèédé epo tẹ́ẹ̀ta kò tó bẹ́ẹ̀ wọ́n ní wọ́n bá yí pé àwọn ilé epo méjèèjì yìí wọ́n jẹ̀bi ìyẹn bí wọ́n ṣe ń ta epo tí kò kún fún àwọn aráàlú ni wọ́n bá ṣe bẹ́ẹ̀ ni wọ́n ti lufin àjọ nmdpra ni wọ́n bá fi àgádágodo tiyan tí ọkọ lọ́wọ́ wọ́n bá fi ti àwọn ilé epo ọ̀hún pa inú ìwé indination ni ìròyìn wà láàárọ̀ tó ní.
0: tó omi dán rèé tó ń ta epo lówùúrọ̀ tó ní ṣáàtì
1: tàpé tó èmi wá jẹ́ jápo jápo.
0: mo náà ń ta epo mo náà ń ta epo.
1: ok mo ń ta epo mo ń jẹ epo náà
0: ni. ló ń jẹ epo náà. tó ìyáralé lẹ́yìn sí ránpẹ́ yìí akànlù abala kéje tó ń tàpé ní abala.
1: lámẹ̀
0: tọ́lá lè kẹ́sì akínyìn ẹkú ìkàlẹ̀.

0: mi lójú ajé yín ò ní wà bákan náà mọ jésù lolúwa lolúwa
1: Ǹjẹ́ ò ń gbẹ̀ngbẹ́ fún ìmọ̀ ìgbàgbọ́ àti ìsìn? Sharifat Institute of Professional and Islamic Legal Studies (SIPAIS) ni ìdáhùn rẹ̀. Àyè ìgbaniwọlé ti sílẹ̀ fún sáà ọdún 2026-2027. Àǹfààní wà láti kẹ́kọ̀ọ́ gboyè National Diploma ní Banking and Finance, Business Administration and Management, Library and Information Science, Computer Science, Common and Islamic Law, Law tó fi mọ́ Science Laboratory Technology. Àǹfààní ẹ̀kọ́ ọ̀fẹ́ wà fún àwọn ogójì akẹ́kọ̀ọ́ tó bá kọ́kọ́ forúkọ sílẹ̀. Ẹ kàn sí wa ní number 45 Pauna Street, Olonsogo area. Lọrin pele Kwara eslepe 0911-746-4972 tabi 0706-082-9259 esle lo email info@sharifatohills.edu.ng tabi website www.sharifatohills.

0: e ka bo pada so di eto yin eto wa eto atupale royin kan da mode 3.7 to wa ni lorin ni ipinle kwara loni omi da ara le awon na ba da si bayi ba fun oloju opo
1: oju opo telegram na se ni 0913655952 ni oju opo
0: ti a fi da si whatsapp number ba mi fun won na
2: e ko jumo
3: e ka lo sir
2: e ko jumo oruko yin
3: Afa lo nbe lori la Dr. Lare Okiki Exponenti lati takure ni lori.
2: A gbo yin sir.
3: Ti awon oga mi atokun ati baba engineer to awon Olorun sa lekun la tayin.
1: Amen.
3: Awon pa ti agba won be so nipa e. Ti aye ti joba kan wa si kriji fun won daada. To e kan ma je agba ni rogbe. Eni ga ti e so pe bi tan ba nlo. O ye ki si kriji ma sa ju ko to ma tayin won lati ma protect won. Ti joba ni tan wo le si won. Kamas wala ni state won boya se odun meji kan won ma se abi ka post won si nkan ni state bi ti wa so lati de na nji won gbe iti ni loju le je fun Nigeria because bi omo ijoba ni won je e wo yi to be la omo school ni jo atowo to je se ijoba ni abe ijoba won wa o ko bo bi mo ara ti ijoba wa nkan se si afa Dr. Lare Okiki ba ti ta kure
0: e se gan fun iwoye ti yin ah wa whatsapp wa ko da nje lati asada mu won ni ton ba da epo pentulu kun pa re pada wi pe raje Nigeria yo subu ni arin ogbon ojo won ni joba won ni ko ri pe o gbe igbese a je ki ara de awon omo ile yi iyen ogben Nigeria ti asadan
2: e ko ju me ti wa nbe o
3: e ka ro
2: ruko yin sir
3: ati so so wa lata data
2: a gbo yin sir
3: te ri ro ni je alo ìjọba tó ní pẹ̀tù àwọn fẹ́ yọ ìfúnpá kò lérí epo láàrin oṣù kan wọ́n ti rí wípé àwọn èèyàn ti ń listing sí campaign ní tí àtìkù fi campaign yìí wọ́n ti tún àyàn ti fẹ́ mọ listing sóhun tó jẹ́ káwọn aṣòyìn òun tó ń já sí wípé ṣé oṣù kan yìí fẹ́ẹ́ dá padà yìí nìsín tá a bá kò lórí oṣù kan yìí nìsín ṣé yàtọ̀ wọn á bẹ̀rẹ̀ padà ni àbí mo dá tí òun rẹ fi ṣe ṣé nǹkan tá a ti ń rabọ̀ ṣé láàrin oṣù kan òun tó bá jápọ̀ márùn kò lórí nǹkan òun tó bá ti wá di pé kì í ṣe ẹ̀ pé nǹkan nàìjíríà kẹ̀dẹ̀rẹ́ tó àìsí lọlẹ̀ kó tó bá ti lòkè kò ní lọlẹ̀ mọ́ tí wọ́n bá dá padà nìsín wọ́n lè fi fífín náírà wọ́n fi dá padà pẹ̀lẹ́ padà ọlọ́run ó ṣàánú wa lówó àwọn agùnbánirọ̀ kẹ̀dẹ̀rẹ́ ẹni tí ń parọ́ tí ẹni tí ń parọ́ fún tí ò bá mọ́ ẹni tí ń parọ́ mọ̀ pé wọ́n lòun pa àwọn òbí sọ pé àwọn gbowó lọ àwọn ìjọba sọ pé kinní lọ́dà síjọba wa sọ pé tó ìgbà táwọn fèsì wọ̀ o àwọn mẹ́ta làwọn pa àwọn márùn-ún làwọn mú tí wọ́n sọ bẹ́ẹ̀ fún yín tí bóun ni wọ́n ṣe gbìyàn tí wọ́n ti kalẹ̀ wọ́n wá gbà lọ scoffy báwọn pa ọlọ́run ṣàánú wa jàrí
0: ìjọba ọ̀nà tó wà ní o. Ẹ ṣe gan tẹ bá ti fọ̀rọ̀ ránṣẹ́ sórí ètò yìí ẹ máa fi orúkọ yín sí kí a lè máa bá yín kà.
2: Ẹ kojúmọ̀
4: ẹ kàárọ̀
2: ẹ kojúmọ̀ orúkọ yín sà.
4: Mo kí Taiwo mi tẹ kí omi dán.
1: Rọ́ṣẹ́
4: mo dẹ̀ ká lè jọ wà ọlọ́run níta àlàkà irú. Orúkọ tèmi ni Afa Saidi láti Tanki Fiodo. Ṣé gẹ́gẹ́ bí ẹni tó sọ̀rọ̀ ọ̀sìn nǹkan tí ń jẹ́ àlọ́ irọ́ ni. Tẹ́rí kíní kẹ̀lẹ́mí kan máa ń sọ tí máa ń lábàá láti pẹ̀lú rẹ̀ nígbà tẹ́rí èmi àtìyàn àti gbogbo etí tó ń gbọ́ wa àtàwọn àjọba wa tẹ́rí ẹja níbẹ̀rù ọlọ́run ìfẹ́ ṣe kókó ká nítorí ọmọlàkejì tẹ́rí ìdájọ́ òdodo ló máa ń gbé orílẹ̀-èdè lékè tẹ́rí ìjọba àtàwọn táwọn dìbò fáwọn ìjọba gbogbo wa lóòótọ́ síra wa a nífẹ̀ẹ́ ara wa tẹ́rí mi tó ṣe ibi tí ìjọba ti wá lè kápá wa ni ìdájọ́ òdodo àwọn gan wa ní ìdájọ́ òdodo yẹn ládẹ nídi lórí èdè Nàìjíríà ṣé táwọn agùnbánirọ̀ ó dà ṣé tí èèyàn bá jẹ́ ọmọ Kwara State tí wọ́n bá fẹ́ẹ́ gbé lọ fà á pé ká má gbé lọ state míì táwọn ajínigbé ò bá jiyàn gbé kò ní kó má jiyàn gbé igbó wà láàrin ọ̀pá sí lọrin tẹ́rí ètò security ni kí wọ́n lọ múra sí ó ní òun ló jẹ́ kókó òun gani ń bẹ orí èdè Nàìjíríà rú ètò àbójú òsì ni Nàìjíríà ní dáró orúkọ tèmi là bá sẹ́yìn dáta kékeré ó dàbọ̀.
0: Ẹ ṣe gan fún ìwé ti yín. Ní WhatsApp wa Honorable Yusuf láti Akẹ́kàsẹ́ Fúlàní nílùú Ìlọrin wọn ni ìnira tó ń kojú àwọn ọmọlẹ̀ yìí ààrẹ Tinubu ló fà á nígbà tó kéde pé subsidy has gone nígbà tó ń ṣe ìbúra fún wọn láì kàn sí àwọn tọrọ kàn àbí kan jókòó pẹ̀lú àwọn èèyàn wọn ni gbogbo nǹkan tí wọ́n ṣe yìí wọ́n kàn wá ọ̀nà mìíràn ni wọn ni ó yẹ kán gbájúmọ́ nǹkan tó ní ṣe lórí ìdẹrùn àwọn ọmọ ilẹ̀ yìí.
2: Ẹ kojúmọ̀
5: àlàáfíà
2: orúkọ yín sà
1: àlàáfíà fẹ́
5: inú lọ́lẹ́jọ́ rìn gbogbo ọ̀rọ̀ tó ń sọ yìí sà nípa ti elékodé àbí àwọn ọmọ yukopas fọ́lásì irọ́ ni lẹ́yìn òbí ti sọ pé àwọn san owó tí àwọn tó sanwó jẹ́ mọ̀ pé wọ́n sanwó ni ìjọ owó kan ó pìtẹ́ẹ̀dì láti sọ pé wọ́n gbéra wọn níjà ni wọ́n sọ́tọ́ tó ń sọ bá sọ́tọ́ ní sàájẹ́ káàbọ̀bí tá a wà epo tó ń sọ yìí tó bá fẹ́ jáwọ́ rẹ̀ kó jáwọ́ rẹ̀ kọ́ndọ̀ kó gbọ́n bí tá a wà wọ́n tó ń sọ ìwọ́n ní wọ́n 30 days wọ́n tó ń sọ àwọn tó ń sọ 30 kí èyàn sọ fún mi wá ní ó ṣe ní láàánú ó ṣe ní láàánú nàìjíríà ẹ gba ìtúsẹ̀ lórúkọ jésù.
0: Ẹ ṣe gan fún òye tí ọmọọba Ọlátúnjì Káyọ̀dé láti ibùdó Gíwá ní ìlú Ìlọrin wọn ní mínísítà fún ọrọ̀ ajé ní 1350 ó ní a máa ra epo fún oṣù kan pé lẹ́yìn ìgbà náà wọ́n ṣàgbéyẹ̀wò rẹ̀ wọ́n ní Àtíkù kan wà gbogbo ọ̀nà láti rí i pé ó fẹ́ di ààrẹ ló jẹ́ kó wa gbọ̀n láti máa bu ẹnu àtẹ́lu ìṣàkóso ààrẹ Tinubu. Ẹ kojúmọ̀ orúkọ yín o ẹ kojúmọ̀.
6: Ẹ kú ètò orúkọ mi ni Murtala Tó. Ọ̀pọ̀ àwọn tó rẹ̀mú tá a ní gọ́ọ̀mẹ̀ntì wa náà ló ń dalẹ̀. Ẹ gbogbo nǹkan tó yẹ kí wọ́n ṣe sọ́jídì yìí wọ́n yọ normal normal àwọn ti yọ sọ́jídì gbogbo àwọn tó ń bọ̀ wá ń jọ náà. Nǹkan tí gbogbo wọn sọ fún wa náà nípa àwọn yọ sọ́jídì. Láti ẹjọ́ bá yọ sọ́jídì ẹ̀ sì rí tẹ́ ẹ̀ ń rówó ẹ náwó yìí kó kárì tá a bá ń repo ní 15 tá a ń lọ sí tù tí owó tá a san kéré tówó ẹ̀kọ́ ọmọ kéré títí dà ìlú ó dànà owó ìbò ni wọ́n fi kó sí ìbò ni wọ́n fẹ́ẹ́ lọ tí wọ́n náwó lọ́rùn ni owó táwọn olóṣèlú wa ti ń kó pọ̀ jù àwọn ìjọba ò dá o àwọn nu ọlọ́run.
0: Ẹ ṣe gan fún ìwòye tí ní WhatsApp ṣàkà oníyomítàn láti alóore wọn kí wa wọn ní ṣíṣe àdínkù jálá iye jáde pẹ̀ntúró fún ọgbọ̀n ọjọ́ wọn ní àwọn ò mọ̀ bóyá ìṣẹ̀lẹ̀ ìgbésẹ̀ yìí yóò fẹsẹ̀ múlẹ̀ wọn ní ìjọba ò ní kó wá ọ̀nà láti jẹ́ kí epo kó dínwó wọn nílẹ̀ Nàìjíríà a nílò adarí tí ẹ pé yóò ní àkóyawọ́.
2: Ẹ kojúmọ̀ ẹ ti wá ń bẹ̀ o.
3: Ẹlẹ́ káàárọ̀.
2: Ẹ káàárọ̀ orúkọ yín o.
3: Àrùkọ mi ni Àtẹ̀lifàtà tí ó bu ayé mà sí pápẹ́ láti gẹ̀rẹ́ o. Àmú kí àlejò wa rọ̀ ní dáadáa láka ìwọ̀n arú. Bẹ̀rẹ̀ òye tèmi ti gbé òun ni pé problem wa ó wà lọ́dọ̀ àwọn òṣìṣẹ́. Kí ni problem wa tó wà lọ́dọ̀ àwọn òṣìṣẹ́ ni pé ní wọ́n ní kí ìjọba padà sáde ohun ibi táwọn àjọ kepo sí. Choice wọ́n increase salary àwọn ibo la fẹ́ lọ. Tába wo tí a bá ní kí epo padà sí bá a fi rà níjọ òun ǹjẹ́ wọ́n di salary àwọn òṣìṣẹ́ náà kù. Àwọn òṣìṣẹ́ nìkan ni wọ́n ní kí wọ́n máa wáyé gbádùn ni àwa tá a wà lára àlù tí epo yẹn náà ní lára ńkọ́. Kí ni wọ́n máa jẹ́ benefit ti wa tí ó túmọ̀ sí pé àwọn òṣìṣẹ́ yẹn jà fún ibi ara wọn ni wọ́n jà fún mi. Lọ́sùn olóye tẹ́mi ti dé ní o. Ìfọ́ tó bá rí bẹ́ẹ̀ ni ẹ wá ẹ jọ́nátà náà ẹ bọ́ jọ́ lórí òṣìṣẹ́ ńgbà yẹn àwọn èrè pé àwa lọ jà fún gbogbo tẹ bá ní ká máa dáwọ epo padà nísìnyí náà fẹẹ gbà jẹ ká di owó tuntun yín náà kù ìgbà tó epo wà nígbà yẹn tó wo òṣìṣẹ́ ń gbàǹgbà yẹn ló ń gbà nífẹ̀ẹ́ ọlọ́run ní dáadáa gbéra rẹ gbé tó.
0: Ẹ ṣe gan fún ìwòye ti ọdọ tí yín ní WhatsApp Adémọ́lá láti gà òsibí alágbàdo wọn ní lọ́rọ̀ àwọn NYSC wọn ní tán bá ti jí àwọn ìgbésẹ̀ Nàìjíríà pé àwọn mọ̀lẹ́bí wọn mọ̀ ní àwọn sanwó ṣùgbọ́n àwọn agbófinró wọn mọ̀ ní wọn sanwó tù sílẹ̀. Ẹ kojúmọ̀.
7: Ẹ káàárọ̀.
2: Ẹ kojúmọ̀ orúkọ yín sà.
7: Tajudeen Lajumani pé.
2: Ọkọ yín lẹ́ẹ̀kan yín sà.
7: Tajudeen Magaji Lajumani.
2: À ń gbọ́ yín sà.
7: Sẹ́rí ìjọba Tinubu Ìkó láàánú tí wọ́n fẹ́ dé orúkọ kù ìṣìdí àti bó ṣe ṣe ṣe báwa là ń wa epo tún àti ìfọ̀ kó máa tàkùn dáadé ẹmí dáńgọ́tẹ̀ ń fọ̀ lójúmọ́ fún ti Nàìjíríà lẹ́nu kó máa tàkùn ní náírà tí ó fi máa tàkùn ní bí 500 àbí 700. Ìjọba Tinubu ò ní láti kọ̀sídà ìlú rárá kò láàánú ni àìní títí àwọn ọmọ títí tó ń ṣèjọba lórí owó tó fẹ́ pa olóyìn kan ló mọ̀ gómìnà kálẹ̀ kó lè ṣe ní
0: ẹ má jẹ́ kí a fi ẹnu àtẹ̀sọ̀rọ̀ nípa
8: ààrẹ. The truth is pé ìkan wọn ìkan sí má jẹ́ lo èdè pé ó le kókókókókó lásìkò yìí.
0: Ṣùgbọ́n tá a fẹ́ sọ́nà àgbúdọ̀ tàbùkù ààrẹ. Ní WhatsApp wa ìtò láti tánkẹ̀ wọ́n ní lórí ọ̀rọ̀ àwọn ọ̀dọ́ àgùnbọ̀nrán àwọn náà sọ̀rọ̀ lórí wípé lórí pé wọ́n san owó ìtúsílẹ̀ wọ́n níjọba wọ́n yìí sóòótọ́. Wọ́n ní ọ̀dọ̀ àwọn oníjọba abilẹ̀ ẹ̀dọ̀ àti pátígì wípé owó táwọn dájọ fáwọn ajínigbé ó fẹ́ tó ó lé ní bílíọ̀nù kan náírà. Wọ́n ní àwọn sanwó yìí ṣùgbọ́n ìjọba wọ́n sọ fáwọn èèyàn wípé wọ́n sanwó kankan fún àwọn ajínigbé látọ̀dọ̀ history láti tánkẹ̀ ni.
2: kama yo kankan wa lo sile eko jumo
9: hello mr taiwo
2: eko jumo ro koyan
9: e taaro aki omi da ti ti dari sawa seri lori oro o se po ko se po lagbaye ni you know ki we just have to talk agboro soro pelu nkan te yan ba mo o le fiyan yes about 2 days back our European Union won come out gbogbo awon ni awon sori ja won to yet awon fe ri ni fi iju fun ati fawon eyan ni ni ki e fun fun olofe o se mo the problem we having is awon ijoba awon tin so nto fun wa that's the pain of our problem because the three leading candidates in 2023 lo so pe some are yourself kidi why some people can be some bad that brother how would they fund it owo osise ton so how would they be paying because the king present government today and my state to je wo osise ti won ni so before kibo today ko to bere ti fun ni bail out before this going so je ri ngo je le ko to chere ni pe no pain no gain ti o ba si nira ko ni si je fun but awon governors wa awon ni kon je ki nira ba won la the president cannot come ti gbogbo ilu lati ma fun alu it's not possible it has to be through a channel but ba se n pariwo president ja n pariwo awon governors ti wa there at our representative people in national and state level there. God bless him.
8: Any should be somebody to expose to government system or economics to
0: or subsidy awon kan awada pada obi bayi oni won pa kan onu oni onu awada pada onu won yo nisin bayi onu won da pada alakoko oni ton ba yokun ma ko si eka eto eko eka oro lera atawon eka to ku oni se bayi onu ma da pada bayi won ibe na ni pe to ati e yo gan na federation account in revenue lo bawo ni wa se na sawon eka yi
8: sheri ati yo nisin o wa complicated for any leader because so many things learning the adjustment duality can be reduction le wa ko lorun wa lo
0: so awon fa se gbe na pinle eko ara ka ma bi won pe to ba gba subsidy na kilo fe fowo te na se ti ka bere ni yi
8: beemi
0: ko se pe ma kin soro ko je pe elomi agba a ti lo ko
1: Dale,
0: Omidan.
1: Omidan la yin ka je na je pale loruko temi o.
0: To, Taiwo Adeyemi ni oruko temi. Oh, dabo.
10: Don't buy by don't. Ara babara. Damon 88.7 FM.
11: All the best of national, local, international news.
12: The time is 9 o'clock.
13: Ago mesan tilu.
11: For the best of national, local, international news and sport. Tune in to New Sponge and Diamond 88.7 FM. New Sponge. All about the news.

0: ọ̀pọ̀ àwọn obìnrin ni ó ṣe wípé ọ̀nà ìjẹ́ kan òun ni wọ́n ní. Wọ́n sì ń fi ọ̀nà ìjẹ́ yìí gbọ́ bùkátà ara wọn àti àwọn ẹbí wọn. Ṣùgbọ́n kí ló máa ṣẹlẹ̀ tí ọ̀nà ìjẹ́ yìí tó bá di?
1: Ọ̀rẹ́ wọn fún láàrin ò bá ṣe ń ṣe
2: ìgbéyàwó. Pápákọ̀ ṣe ìdánwò àmúmọ́ra. Fọkọ̀yàwó tó fẹ́ fọ́mọ.
0: Ọ̀nà ìjẹ́ tí mò ń sọ yìí tí ó bá dí nípa wípé bóyá pàdánù iṣẹ́ wa, bóyá okòwò wa kò lọ déédé mọ́, àbí kó ṣe wípé ẹni tí a gbẹ́kẹ̀lé wípé ó jẹ́ alátìlẹyìn wa níbi bùkátà gbígbọ́ kò sí bẹ́ẹ̀ mọ́. Bóyá ìyá alátìlẹyìn ẹ̀mí bùkátà gbígbọ́ tí ìyá sì ṣe bẹ́ẹ̀ tó títí wọn ò sí mọ́. Bóyá bàbá ni alátìlẹyìn ẹ̀ níbi bùkátà gbígbọ́ bí n bá ti pe dádì mi ọwọ́ kan wọ́n ràn mí lọ́wọ́. Bóyá bàbá wọn ò sí bẹ́ẹ̀ mọ́. Bóyá ọkọ sì ni alátìlẹyìn tiẹ̀ níbi bùkátà gbígbọ́. Bóyá ọkọ ò sí bẹ́ẹ̀ mọ́ látara ìpínyà ìjáde láyé tàbí ohunkóhun tó lè ṣẹlẹ̀. Ohun tí mò ń sọ gangan ni wípé kí ni yóò ṣẹlẹ̀ fún ìwọ tó ní ọ̀nà ìjẹ́ kan tí ó wá ní alátìlẹyìn tí máa ń ràn ọ́ lọ́wọ́. Ó lè jẹ́ bàbá, ó lè jẹ́ ìyá, ó lè jẹ́ ọ̀rẹ́, ó lè jẹ́ ẹbí, ó sì lè jẹ́ ọkọ tàbí ẹnikẹ́ni. Tí ẹni náà wá sí ń bẹ̀ mọ́, what would happen? I mean, or a woman who has just one source of income but has some subordinates, some supporters, what will happen if your supporters are no more there for you? Kini o ṣẹlẹ̀?
2: Ó lè yàtọ̀ sí lọ́run kò ní ṣubú. Ó gara tí jù tó bá tẹ̀lé súnà òun. Ó gara tí òun tí ó bá ti bẹ̀rù obìnrin.
0: Ṣé gbogbo obìnrin ló wá yẹ kó ní plan B? Lónìí, a máa sọ̀rọ̀ nípa ohun tí a pè ní ìgbòmìnira lẹ́ka ètò ìṣúná. A lè sọ wípé financial independence. Ìwá ọ̀nà ìjẹ́ mìíràn fúnra ẹni, building another source of income, àti bí obìnrin ṣe lè gbáradì fún àwọn ìṣẹ̀lẹ̀ àìlérò tẹ́lẹ̀, and how women can prepare for unexpected situation. Àwọn ohun tá a máa gbé yẹ̀wò láàárọ̀ tòní rèé.
2: Bí ṣe fẹ́, mo gbọ́ ṣùgbọ́n apá àwọn abiyamọ.
0: Ṣé lórí ohun tá a máa sọ lónìí ṣe kì í ṣe láti fi put more pressure to women, ṣùgbọ́n láti fi encourage wa láti ronú ọjọ́ iwájú kalẹ̀, láti fi ní confidence, ká build confidence ara wa, and láti fi gbé àwọn ìgbésẹ̀ tí yóò mú kí ọjọ́ iwájú wa kó fi àyà balẹ̀, kí ọjọ́ iwájú wa fi ẹ̀mí balẹ̀.

0: òwe.
1: Lórí ètò láàárọ̀ tòní, mo ní àlejò kan tí wọ́n jẹ́ ọkàn lára àwọn obìnrin olùdàgbà onídàgbà sókè ní ìpínlẹ̀ Kwara wa ní àyín, tó sì jẹ́ wípé ta bá ń sọ̀rọ̀ nípa multiple source of income, mo lè sọ fún yín pé wọ́n jẹ́ ọ̀kan tó ṣe wípé adúpẹ́ lọ́wọ́ ọ̀nà tí ó ń gbà wọlé fún kìí ṣe ọ̀nà kan, ǹjẹ́ báwo ni wọ́n ti ń ṣe? Má ṣe bẹ́ẹ̀, máa kàn sí àlejò wa tí wọ́n máa bá wa ṣàlàyé ọ̀rọ̀ nípa báwo ni àwọn obìnrin ṣe lè ní plan B, nítorí pé ọ̀nà kan ǹjẹ́ ó ṣe jẹ fún wa? Bí ọ̀nà kan yẹn bó bá wá di ìwọ tó sọ pé tẹ́lọ̀ ni ẹ́, kí ni yóò ṣẹlẹ̀ ní àwọn oṣù tí ò bá rí iṣẹ́ yọkan ṣoṣo gbà, tó sì jẹ́ wípé bóyá ẹlòmíì ó tiẹ̀ ti wá gba iṣẹ́ àmọ́ ó ti gbowó iṣẹ́ kọ́kọ́ ṣiṣẹ́ lókù, ó sì ń ṣiṣẹ́ lọ owó iṣẹ́ tó gbà ó ti ná, iṣẹ́ tí ò lówó lókù tó ń ṣe báyìí, ìmí ò sì wọlé tí wọ́n fi ní àwóyá ẹgba part payment. Kí ni yóò ṣẹlẹ̀ tó bá wá dé pé ṣọ́ọ̀bù tó ti ń ṣiṣẹ́ yẹn nǹkan kan ṣẹlẹ̀ sí? Kọ́lọ́ má jẹ́ gbìyànjú, ló ń gbàdúrà ẹ̀, ṣùgbọ́n ó ń ṣẹlẹ̀ gẹ́gẹ́ bí orílẹ̀-èdè Nàìjíríà ta wà yìí. Ìwọ tó ṣe pé ọ̀nà ìjẹ kan ṣoṣo ló ní, nígbà tí owó ò bá wọlé lọ́nà ìjẹ yẹn fún àwọn gbèdéke kan, yálà fún ìpèníjà kan àbí mí, kí ni yóò ṣẹlẹ̀? Ló fi jẹ́ pé ǹjẹ́ plan B ǹjẹ́ necessary fún àwa obìnrin? Ọ̀nà wo la fi lè gbé gbà? Mo bọ̀.

0: tó yọ mú ṣoṣù fi para.
1: Ọ̀gẹ̀tò bá wa dá sí agbọ́n tí ọ̀rọ̀ àwa obìnrin ní kò ní dá Monday ti 8.7 FM Ìlọrin náà láwà. Ẹ jẹ́ kí lèyìí máa jẹ́ ìṣíyè fún wa ìṣíwa lójú inú etí inú. Bóyá ìbámọ̀ gan bóyá ètò yìí wà fún èèyàn kan tó ṣe wípé ìpèníjà kan tí ó dàbí ètò ìnáwó ó sì ń bọ̀ tó yẹ pé ẹ ní máa àì máa lè kúrò ní comfort zone gan ló mú kí àwọn obìnrin míì kò di wípé wọ́n di owó lọ́wọ́ ẹ̀yìn ńlẹ̀ ọkùnrin wa máa wá fi wọ́n tàfàlà ọkùnrin míì wá wò pé tí bá ń ṣe wàá rọ́kùnrin míì ẹni tí ò tiẹ̀ wọ́ ọ̀tiẹ obì náà máa ní bí bá ń ṣe ohun tó ṣe mí irú eléyìí ẹlòmíì gan níbi pé ẹ ti ń tọrọ gentle kiri ẹ pé pakò ní gbé kọlù yín ẹ ti tẹ́ni ẹ pé pakò ní tí màá ṣe pé mo ní ìdówó ni kò yẹ kí n pe lágbájá mọ́ mo dẹ̀ ń pè kò gbé kò dẹ̀ gbé kọlù mi ẹ sẹ́ndì tẹ́sítì kò ní kà tùgbọ́n tó yàn bá wà láyé ọ̀wọ́ tiẹ̀ kódà kẹ́ ẹ tó pẹlòmíì lẹ́ẹ̀kan ó ti gbé yín because ó mọ̀ pé no you are a respectable person when it comes to that. Mo rí fídíò kan láìpẹ́ yìí táwọn èèyàn ní tán ní kọ́ máa challenge ni wọ́n ní kọ́ máa pẹ́ni tó lè ya ₦1 million. Each person tí wọ́n ń kọ́kọ́ pè ló ní ó yá send your account number. Èmi lè yáyàn tí ò níṣẹ́ lọ́wọ́lọ́wọ́. They play my fan. Tí omidan yá mi ní owó tí ń bá ti lè fẹ́ni tí ò níṣẹ́ lọ́wọ́ yìí lè yá. Àbí mo mọ̀ pé gbogbo wa tó bá ti pè mí kò sówó ló máa ń kọ. Owó á pè mí olómidan dákun yá mi ₦100k. Àkáǹtì wo ni kí n kọ sí? Èmi náà máa ní kò sí ni. Ṣùgbọ́n mo mọ̀ pé o ní iṣẹ́ lọ́wọ́ o tó tán o wá pè mí pé omidan yá mi ₦500 ń kọlẹ̀ torí mo mọ̀ pé ibi kan ò máa rí kọ ló fi jẹ́ wípé mo sọ kí ní ọ̀pẹ́ ẹni tó bá ṣe pa la máa ní òbí ẹ̀ máa ń gbé ohun tí mo sọ nìyẹn in every angles of life àwọn èèyàn fẹ́ dá mi sínú apẹ̀rẹ̀ mọ́ ẹ jẹ́ káwa náà ní plan b iṣẹ́ ẹyọkan tá à ń ṣe yìí ó lè máa ní rìn ó lè ikọ̀ láyọ̀lé ẹ jẹ́ ní plan b bó tilẹ̀ kí plan b yẹn kéré mọ́ kódà kò jẹ́ plan b ₦1,000 owó ni o ìgbà míì ẹ máa fẹ́ra chirichirika ₦1,000 kò ní rí o plan b ẹ lè bẹ máa lóòdù káàdì ẹ jẹ́ ká wá ọ̀nà táwa náà ò fi dá wà lẹ́ka ètò ìṣúná adúpẹ́ lọ́gbọ́n ẹ̀ tẹ̀pẹ̀ wọlé tẹ̀ bá wa dá sí ìtàn pátápátá ó tún di ní ọjọ́ mẹ́jọ lórí akọ̀tún ètò ẹ̀ bá wa dá sí aago tí ọ̀rọ̀ àwa obìnrin ṣùgbọ́n mọ̀ pé àwọn ètò bá wa dá sí wà from Monday to Friday. Omidan Ọláyinka Ajani Ajibade lèmi ń jẹ lágbára Ọlọ́run ìpèníjà tí yóò sọ wá sínú àgbàná tí yóò gba gbogbo dúkìá gba gbogbo owó lọ́wọ́ wa Elédùmarè ò ní jẹ́ kó wọlé tọ̀ wá wá àìsàn ní jẹ́ bẹ́ẹ̀ Omidan ni mò ń jẹ́ lẹ́ẹ̀kan sí I love you all bye.

ọmọ Kwara ṣe gbàgbé àṣeyọrí ẹgbẹ́ òṣèlú PDP nípínlẹ̀ Kwara. Ebi ò pa wá ní Kwara lásìkò ẹgbẹ́ òṣèlú PDP. Àlàáfíà jọba lásìkò PDP. Àwọn ọlọ́jà ń tàtà jìrì lásìkò PDP. Ọmọ Kwara ń kọ́lé mọ́lé bẹ́ẹ̀ lọ́n ralẹ̀ mọ́lẹ̀. Gbogbo ọmọ Kwara ń gbé nǹkan rí ṣe. Àwọn bàbá ń ṣe baba rere nínú ilé wọn. Lónìí wá ń kọ́. Èrú àti mọ̀kàrúrù ni ọ̀pákùtẹ̀lẹ̀ ìṣèjọba àwọn tó wà lórí àlééfà. Irọ́ funfun báláwo ni wọ́n fi ń darí wa rìbáríbo. Ọmọ Kwara etí yín dà. Ẹ má já jásìkò tó ìdá. Àmú àwọn ará abílẹ̀ kan sí yo. Ṣàtìlẹ́yìn fún ẹgbẹ́ òṣèlú PDP. Ìgbà yóò sàn wá síre. Ìkéde yìí wá láti ọ́fíìsì alukoro ẹgbẹ́ PDP nípínlẹ̀ Kwara. PDP Power PDMP Olóyè.

0: ìran ọjọ́ ní báwọn tọ̀nà yanayana kakò inú oòrùn àtẹ̀pá àlẹ̀kẹ̀ wọ́jà. Ojúmọ́ bá mọ olówó àgbòwò àrọ̀wọ́ amákẹ̀kẹ́.
1: Àkókò dórí àpáta, ó gbẹgbẹgbẹ.
0: Ilé àkókò ni wọ́n ń gbé ń gbẹ́dó. Iná bá jó lóko màjàlà ní ìrònlé.
1: Kàkàkà àpáta, ẹ̀yẹ tú wa jẹ mọ́.
0: Bí àbámọ́ bí à ń lọ, ó yà mọ́ bí a ti bọ̀. Ẹjẹ́ máa fi yán kí rọwọ́ wípé ẹ̀túnká bọ̀ sórí akọtú ètò ọ̀nà àbáyọ. Ẹgbẹ́ òṣèlú People's Democratic Party ẹ̀ka ti ìpínlẹ̀ Kwara tí wọ́n ń ṣe onígbọ̀wọ́ rẹ̀ ń gbogbo ọjọ́ mẹ́jọ mẹ́jọ báyìí. Ọgbà tí agogo mọ́kànlá àyálẹ̀ tá bá ti lè rókè ní gbogbo ọjọ́ Jímọ̀. Ó náà lè to ọ̀nà àbáyọ tí ń ga tẹ́gùn lẹ́jẹ́.
1: Àwọn
0: bí atijọ́ ń wò ó. Kì í ṣèjọba ọ̀rọ̀ òṣèlú. Pàápàá jùlọ ní ìpínlẹ̀ Kwara
1: yìí.
0: Ó ní iye ọdún tí ẹgbẹ́ òṣèlú People's Democratic Party fi ṣèjọba ní ìpínlẹ̀ Kwara. Ó tó di pé ó bọ́ sí ọwọ́ ẹgbẹ́ òṣèlú tí ń ṣe ìjọba lọ́wọ́ báyìí. Àwọn náà ti ń ṣe tí wọ́n ń lọ kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ dá àwọn agbọ́n ibì kan. Ṣé yóò bá wá bọ̀ wọ́n ní ohun tó kojú sẹ́nìkan ẹ̀yìn ló kọ sẹ́lòmíì bí ìlú Gógún.
1: Lẹ́gbẹ́ ire.
0: Ìdí abẹ́rẹ́ tó fi jẹ́ wípé ẹgbẹ́ òṣèlú PDP tí wọ́n jẹ́ ẹgbẹ́ òṣèlú alátakò ní ìpínlẹ̀ Kwara àti lórílẹ̀‐èdè Nàìjíríà lọ́wọ́ yìí. Wọ́n ti ń sọ wípé ibi a ti ń bọ̀ gan. Ó sọ ju bí adé lọ́wọ́ tá a wà yìí.
1: Ẹ̀yin ara wa.
0: Nítorí àwọn kankan àti àwọn kankan eléyìí tí àwọn ń rò. Lémi gan tí mo jẹ́ atọ́kùn ètò ètò ìmọ̀. Ìdí abẹ́rẹ́ tó fi jẹ́ wípé fún gbogbo ọjọ́ mẹ́jọ mẹ́jọ òun náà ni a fi ń gbé àwọn èèkàn. Àwọn àwòrò ṣàṣà lágbo òṣèlú yálà nínú ẹgbẹ́ òṣèlú People's Democratic Party náà àbí àwọn akọ́ṣẹ́mọṣẹ́ tí wọ́n mọ̀ dáadáa láwọn agbọ̀nkan wá sórí ètò yìí láti ṣe àlàyé àwọn kankan àtàwọn kankan eléyìí tí àwọn ń wòye wípé ibi a ti ń bọ̀ ibi a lò sẹ́yìn ó sàn ju bí adé lọ́wọ́ yìí nínú ìṣèjọba pàápàá jùlọ ní ìpínlẹ̀ Kwara. Ó nílé mo kí yín lẹ́ẹ̀kan sí àlejò ibẹ̀ mo kí yín o. Ayọ̀dẹ̀jì Ayọ̀lá olókọ́ tèmi ọmọ bàbá tí ṣàlókọ́ wọ́n fi ń gbé mi lárugẹ o. Lórí ètò ọ̀nà àbáyọ fótò ni. Èèkàn pàtàkì lágbo òṣèlú. Èèkàn tó já wípé wọ́n jẹ́ àwòrò ṣàṣà. Àwọn náà ni yóò jẹ́ àlejò wa lónìí tí wọ́n tún máa bá wa ṣàlàyé ọ̀rìn kìnìún àwọn ọ̀bẹ̀rẹ̀ tí ọlọ́run ọba bá kádàra rẹ̀ wípé kí àtàkùtò rẹ̀ sí wọn wájú. Mò ń sọ̀ nípa dókítà Yusuf Babalọla Ọlá. Àwọn ni àlejò mi lórí ètò ọ̀nà àbáyọ fún ti àákò yìí. A bàbá mú kí yín ẹkú dédé àsìkò yẹ bá kí gbogbo ọmọ ìpínlẹ̀ Kwara tí wọ́n gbọ́ wa àtàwọn tí wọ́n lè máa wò wá káàkiri tùbútùrú olú àgbàlá ayé.
2: Ẹ ṣeun gan.
0: Ẹ bá ń súnmọ́ kínní ọ̀hún dáadáa.
2: Atọ́kùn ètò ẹ ṣe mo dúpẹ́ gan. Lẹ́ẹ̀kan sí mo kí gbogbo aráalé ní gbogbo tẹ̀bútòrò ìpínlẹ̀ Kwara tó ń gbọ́ ètò ọ̀nà àbáyọ láàárọ̀ yìí. Gẹ́gẹ́ bí atọ́kùn ṣe sọ, orúkọ mi ni Dr. Yusuf Babalọla Ọlá. Olùkọ́ni ni mo jẹ́ nìkan nínú àwọn fáfitì ìjọba àpapọ̀ tó wà lórílẹ̀‐èdè yìí.
0: Tó wà lórílẹ̀‐èdè yìí. Ẹ náà ti rí báyìí pé bí a bá sọ àwọn sódò lórí ètò yìí ẹja ńlá ni màá sábà gbé olùkọ́ni nílẹ̀ẹ̀kọ́ fásitì ẹ mọ̀ pé gbẹ́nu sọ̀hún ó kúrò lọ́rọ̀ wọn tá a bá ń sọ̀rọ̀ nípa ìmọ̀ ohun òye. Ẹjẹ́ mú pápá pàápàá nítorí ìjọba.

tó mú kí yín ó káàbọ̀ padà láti ìdánudúró ránpẹ́ wọn. ọ̀nà àbáyọ lẹ́tọ̀ tí ẹ ṣe ń gbọ́. ìkànnì ìkejìdínní àádọ́rùn-ún ó lé ọwọ́ méje. diamond fm náà ni ẹ̀ ń gbọ́ o ọ̀nà àbáyọ lẹ́tọ̀. tẹgbẹ́ òṣèlú people's democratic party ẹ̀ka ti ìpínlẹ̀ kwara tí wọ́n ṣe onígbọ̀wọ́ ètò náà. àlejò wa lórí ètò lónìí àwọn náà ni ọmọwé yusuf babalọla ọlá. tí wọ́n jẹ́ olùkọ́. wọ́n tún jẹ́ olùṣèwádìí tẹ àwọn ilé ìbò ń pè ní rìsáṣà.

0: Àti wákàtí lẹ ń fi máa gbádùn ojúlówó àwọn ètò ní ilé iṣẹ́ tiwa kò sí àṣàdànù nínú àwọn àlàkalẹ̀ ètò ní ìkànnì tí ẹ ti mọ̀ bí ẹni mowó Diamond 88.7 FM ẹ lọ fọkàn balẹ̀ bó bá jẹ́ lẹ́ka eré ìdárayá ìfikùnlukùn lẹ́ka amúlùúdùn eré oníṣe àti àwọn orin aládìídùn fún ìgbádùn tiyín nìkan ni o Diamond FM ìkànnì tó ń tàn yẹrin yẹrin.
1: The time is 12 o'clock.
2: Ago mejila ti lu.
3: Assalamu alaikum mu'mini. Assalamu alaikum mu'mina. Gbogbo mu'mini ati mu'mina. Ito alibasiro logode. Gbogbo mu'mini eje kajogbo. Alibasiro ta pe loju inu. Tori bi a besin de a foju inu orisiri si ma lo gbaye eni ti o fa ni te tele foju oju inu loku ni seyin oju inu loku ni seyin e gbo bolu a mi se wi eni ba fe sin mi a fi ko ma mi Any to

0: rántí mi létí ó ń gbọ̀n rìnrìn ìdọ́kan ìkànnì diamond 88.7
1: FM. Bọ́dà Sọ̀dí, lẹ́yìn mọ̀gbà tó ń ṣe kọ̀mpútà.
2: Ìgbà tí wọ́n ṣe.
1: Ìgbà wo náà ṣe.
2: Wọ́n mẹ́ni tó ṣe.
1: Kílé tó máa ń jiyàn
0: báyà. Kí lẹ ń jiyàn sí? Ṣé ẹ ti gbọ́ nípa ètò tó ń ṣàtúpalẹ̀ àwọn ìwádìí lórí bí àwọn ohun ìdàgbàsókè tá à ń fojú rí láwùjọ wa ṣe wáyé? Ẹni tó ṣe wọ́n tẹ mọ ọdún tí wọ́n gbé wọn jáde.
3: Kí ló orúkọ ètò ọ̀hún?
0: Àràndẹ́ẹ̀kùn ni.
3: Àràndẹ́ẹ̀kùn.
0: Bẹ́ẹ̀ni, Àràndẹ́ẹ̀kùn. Kọ́mọ olúgì ni wá já tiẹ̀ kárí. Lórí ètò àràndẹ́ ẹ̀kùn náà lẹ́ ó ti máa gbọ́ nípa àwọn onírúurú ìwádìí ìmọ̀ ìjìnlẹ̀ táwọn ọ̀jìmí onímọ̀ ìjìnlẹ̀ ṣe lágbàáyé tẹ máwọn ohun èlò tí wọ́n gbé jáde. Ètò àràndẹ́ ẹ̀kùn, ètò tó wà educative, informative, bẹ́ẹ̀ ni àwàdà kẹ́ríkẹ́rí ò ní gbẹ̀yìn lórí ètò yìí o. Tàwa ni atọ́kùn ètò yìí, Ọ̀làǹrẹ̀wájú Ògúnníyì, Ọ̀pá Ẹ̀bìtì, ní gbogbo alẹ́ ọjọ́ Jímọ̀ Friday, lágo mẹ́sàn-án alẹ́. Léwùmọ̀ jẹ̀gbádùn ètò yìí lóní rẹ́gẹ́dẹ́ fín. Àràndẹ́ ẹ̀kùn, ètò tó ń sọ nípa ìwádìí ohun àwárí, àwọn ohun ìjìnlẹ̀ gbogbo.
1: 88.7 FM fún àwọn ètò ọgbọ́n, ìmọ̀ àti òye tó yẹ kó.

0: 107 FM.
1: Radio made for you.
2: Tó jalè jako tó tàn kárí ayé.
3: Gbogbo wa ní gbòòrò ti mọ kí ló ń ààbùn.
4: Àpapọ̀ mọ̀ pọ̀pẹ́ onímọ̀jì. Ìgbà tí gbangba tó wà dẹ̀kun gedere.
2: Ayọ̀ àti ìdùnnú yín lọ jẹ wá lógún.
5: Bí àbí bí fún mi bẹ́tù àbí.
2: Pẹ̀lú Diamond FM, ìgbádùn tí ò lópin ni.
6: After working kí ló kù, ìgbádùn ló kù ká wá jẹ.
2: Àní nínú ohun gbogbo ayé ọpẹ tó yọ.
7: Ṣé Ọlọ́run òbójú mi jẹ́?
2: Diamond FM, ìkànnì aláyọ̀ ni wá.
7: Ṣé Ọlọ́run òbójú mi jẹ́? Obìnrin mi sọ̀tà lẹ́nu.
0: Látinú ìyàrá ìròyìn Diamond 88.7 FM, Ìlọrin, ìròyìn ẹ̀kúnrẹ́rẹ́.
8: Ṣáájú ẹgbọ́ àwọn kòkòrò tó wà nínú ìròyìn náà. Gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ Mákindé ti fohùn lédè lórí bí wọ́n ṣe tu okùn lọ́rùn àwọn ọ̀dọ́ tó fẹ́ sìnú ìlú láti ìpínlẹ̀ Ọ̀yọ́. Gómìnà ìpínlẹ̀ Èkìtì ti gbé abá ètò ìṣúná ọ̀dún tó ń bọ̀ owó tó dín díẹ̀ ní bílíọ̀nù lọ́nà 500 náírà káwájú lẹ́gbẹ̀mọ aṣòfin ìpínlẹ̀ ọ̀hún. Àjọ tó ń mójútó ọkọ̀ bàálù nílẹ̀ yìí títí yóò ti kọ́ ọkọ̀ bàálù tó wà ní ìlú Òwèrè fúngbà díẹ̀. Ní ilẹ̀ òkèrè ọmọlẹ̀ South Africa Nafi Pila ti gba àmì ẹ̀yẹ Nobel Peace fún ọdún tá a wà yìí. Ní ìdárayá, àgbá bọ́ọ̀lù lọ́wọ́ ẹ̀yìn tẹ́lẹ̀ rèé fún ikọ̀ Super Falcons Ohale ti darapọ̀ mọ́ ikọ̀ agbábọ́ọ̀lù Kumo ní ilẹ̀ Italy. Ẹ̀ka san akíwa wípé a kò ọ̀wọ́ lẹ́nu iṣẹ́. Ìròyìn ẹ̀kúnrẹ́rẹ́ láti kàní Diamond 88.7 tó wà nílọ́rin ní ìpínlẹ̀ Kwara Taiwo. Adéyẹmi ròyìn yìí ká sọ fún yín pé ẹlẹ́gbọ́ wa ní ojú ìtàkùn www.diamondfm.net. ẹ wò wá ní YouTube wa ní Diamond 88.7 FM. Ẹ̀kọ́ náà ń bọ̀ lẹ́yìn sinmi ráńpẹ́ yìí lẹ́ẹ̀kan sí akẹyin pé ẹkú ìkàlẹ̀.
9: Ẹjọ́ ẹ ṣàánú mi o.
10: Ó ṣe ní bíbẹ̀ táwọn èèyàn ṣe pé ìjọ tó wọn ya fún tòbá yìí á ń ṣe ìlú kí ló ṣẹlẹ̀.
11: Èmi náà mú ìjàmbá àkọ́kọ́ ló sọ ẹ̀ẹ́dẹ̀
10: ha síkẹ́sìkẹ́. Wọ́n ya fún tòbá ṣùgbọ́n yẹ kó gbé ní ìbọn lọ sọ hospital ni. Ká mi sì lẹ́gbàá àwọn èèyàn ṣe máa ń ṣe báyìí wọ́n wá ju wọn á ya fún tò.
11: Mi náà mú ṣe bá wọn nìyẹn.
12: Àǹtí ẹ̀jẹ̀ sùkú ẹ̀ ń block photo tí mo fẹ́ yà jàre.
13: Nígbà kan rí, àwọn èèyàn a máa ṣùgbọ́n ẹni tó bá wà nínú ìṣòro ni láti ràn wọ́n lọ́wọ́. Ṣùgbọ́n ní ìsìn, ọ̀pọ̀ àwọn èèyàn kùnà kí wọ́n máa fi fóònù rìkọ́ọ̀dù tàbí ya fọ́tò ìṣẹ̀lẹ̀ apanilẹ́kún láti fi sórí ayélujára. Kàkà ká máa rìkọ́ọ̀dù tàbí ya fọ́tò tá a fẹ́ fi sórí ayélujára. Ẹ jẹ́ ká kọ́kọ́ yára pè fún ìrànlọ́wọ́ láti dóòlà àwọn tó wà nínú ìjàmbá. Lẹ́yìn náà, a lè wá rìkọ́ọ̀dù tàbí ya fọ́tò fún ẹ̀rí tó dájú.
14: Ìmọ̀ràn yìí ló ń dé tètè gbọ́ yín láti ìkànnì Diamond 88.7 Ìlọrin.

Ẹ̀ka bọ́ padà ìròyìn ẹ̀kúnrẹ́ náà ni amúwá sí etí gbọ́ yẹn láti kàyìn dá mọ́lẹ̀ tí 8.7 tó wà nílọrin ní ìpínlẹ̀ Kwara. Ìròyìn ọ̀hún tẹ̀síwájú ní ilé òkèrè Nafi Pile tó ti fi igba kan jẹ́ adarí ẹ̀ka ọ̀rọ̀ tó ń jà fún ẹ̀tọ́ ọmọnìyàn nínú àjọ ìṣọ̀kan àgbáyé ti gba àmẹ̀yẹ Nobel Prize fún àlàáfíà ti ọdún tá a wà yìí. Nígbà tó ń ṣe ìkéde àmẹ̀yẹ ọ̀hún, Georgine Watney Franis tó jẹ́ alága ìgbìmọ̀ àmẹ̀yẹ ọ̀hún tó jẹ́ ti ilẹ̀ Norway ṣàlàyé pé àmẹ̀yẹ ọ̀hún ni wọ́n fẹ́ fún ẹni tó jẹ́ akínkanjú tó sì jẹ́ pé ó ní òtítọ́ pàápàá jùlọ tó tún nímọ̀ nípa ẹ̀ka ọ̀rọ̀ òfin. Wọ́n bí nílùú Durban ní South Africa bílẹ̀ ó ní ó di ẹni tó jẹ́ adarí àgbà fún ẹ̀rọ ẹ̀tọ́ ọmọnìyàn nínú àjọ ìṣọ̀kan àgbáyé. Ó sì kó lórí ipò ọ̀hún lọ́dún 2014 kó lórí ipò náà ó ṣiṣẹ́ rí gẹ́gẹ́ bí agbẹjọ́rò fún àwọn ayélujára tó ń pè fún kan fagilé ìlànà ẹlẹ́yàmẹ̀yà ilẹ̀ South Africa. Bákan náà ó tún gbé ìgbésẹ̀ láti rí pé wọ́n bọ̀wọ̀ fún ẹ̀tọ́ àwọn èèyàn tó wà nínú ọgbà àtúnṣe Robben Island. Ó ṣiṣẹ́ rí gẹ́gẹ́ bí adelé adájọ́ ìga ilẹ̀ South Africa. Ó ṣiṣẹ́ rí nílé ẹjọ́ àgbáyé tó ń gbọ́ ọ̀rọ̀ ọ̀daràn nílùú Rwanda. Àmẹ̀yẹ ọ̀hún ni wọ́n kéde rẹ̀ látọwọ́ àjọ tó wà ní ìjánu rẹ̀ wípé owó tí wọ́n fáwọn tó bá gbàmẹ̀yẹ ọ̀hún wọ́n jàre sóbì sí di owó tó lé díẹ̀ ní mílíọ̀nù kan euro. Síbẹ̀ ní ilé òkèrè ó kéré tán àwọn ọkọ̀ 24 ó ni wọ́n finá sí pẹ̀lú ìsọ àwọn ààrẹ ẹ̀fẹ̀hónúhàn kan sí Áfíríkà. Tọ́ni ṣèfẹ̀hónúhàn tako àwọn ààrẹ bí lágbèsígò ṣe bẹ́ sílẹ̀ ní àwọn ìlú méjì ńláńlá. Làsígbò ló bẹ́ sílẹ̀ ní ìlú Soweto ní àná ọ̀jọ́bọ̀ tó sì túnde agbègbè Durban ní ilẹ̀ ọ̀hún. Ìfẹ̀hónúhàn ló gbìnàyà lórí ìdájọ́ ilé ẹjọ́ kan tó pàṣẹ wípé àwọn ààrẹ tó bá wọlé ọ̀hún lọ́nà tí ò bófin mu òkè fún láǹfààní láti ṣe àtìpó. Ìgbésẹ̀ náà ó ní ọgọ́rọ̀ àwọn èèyàn fi wà ní ìta iléeṣẹ́ ìjọba ilẹ̀ ọ̀hún tó wà ní ìjánu ìwọlé àti ìjáde. Wọ́n ṣe kéde rẹ̀ látọwọ́ iléeṣẹ́ ìjọba ilẹ̀ South Africa tó wà ní ìjánu ọ̀rọ̀ abẹ́lé tẹnumọ́ wípé àwọn òṣìṣẹ́ rẹ̀ ni wọ́n ti ń ṣiṣẹ́ àṣekára látàrí ìgbésẹ̀ ọ̀hún. Lábala ìròyìn eré ìdárayá, àgbábọ́ọ̀lù tẹ́lẹ̀ rí fún ikọ̀ àgbábọ́ọ̀lù obìnrin agbájẹ̀rẹ̀ Super Falcons Osinachi Ohale ti darapọ̀ mọ́ ikọ̀ àgbábọ́ọ̀lù Como ní ilẹ̀ Italy. Ohale ó ní ó darapọ̀ mọ́ ikọ̀ ọ̀hún lẹ́yìn ìgbà tó kúrò nínú ikọ̀ àgbábọ́ọ̀lù Pachuca ní ilẹ̀ Mexico. Àgbábọ́ọ̀lù náà ló gbá bọ́ọ̀lù fún ikọ̀ Pachuca fún ọdún mẹ́ta. Ẹni ọdún 24 ọ̀hún ló padà sílẹ̀ Italy ṣáájú ó ti gbá bọ́ọ̀lù rí fún ikọ̀ àgbábọ́ọ̀lù AS Roma. Olùkọ́ni fìdí ẹ̀ ti ikọ̀ Super Falcons sílẹ̀ yí Augustine Igbafọ́ ti ṣàlàyé pé òun ò mí kan látàrí àìsínlẹ̀ àgbábọ́ọ̀lù ṣankú-ṣankú. Wọ́n ṣe wàákò pẹ̀lú ikọ̀ Comoros fún ìdíje àkọ́kọ́ àwọn ìjọ Olympics 2028 ilẹ̀ Nàìjíríà yóò gba ìdíje ọ̀hún ẹlẹ́sẹ̀ méjì. Yóò sì wáyé ní pápá ìṣeré Remo Stars nílùú Remo ní ìlú Ikenne Remo ní ọjọ́ kẹsàn-án àti ọjọ́ kẹtàlá oṣù kẹwàá. Super Falcons kò nílò agbábọ́ọ̀lù bíi Asa Oshoala, Oluwatosin Demeyin, Flory Sabatin àti Avles Plonter tán sọ pé àwọn olùkópa nínú ìdíje ọ̀hún. Àmọ́ olùkọ́ni Igbafọ́ tẹnumọ́ pé àwọn kan náà tí balógun wọn ràṣà ìgbàjọ yóò kò sódì fàkọyọ nínú ìdíje ọ̀hún. Tó lẹ́ẹ̀kan sí àwọn kókó náà rí, a sọ fún yín pé gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ Mákindé ti fohùn lédè lórí bí wọ́n ṣe tú okùn lọ́rùn àwọn ọ̀dọ́ tó fẹ́ sin ìlú tó kó nígbèkùn tí wọ́n wà láti ìpínlẹ̀ Ọ̀yọ́. A sọ fún yín ní ìpínlẹ̀ Èkìtì pé gómìnà Oyèbámíjẹ ti gbé abá ètò ìṣúná owó tó dín díẹ̀ ní bílíọ̀nù lọ́nà 500 náírà káwájú lẹ́gbẹ̀mọ́ aṣòfin ìpínlẹ̀ ọ̀hún fún ti ọdún tó ń bọ̀. A kà fún pé àjọ FAN kéde pé pápákọ̀ ọkọ̀ bàálùú tó wà ní ìlú Òwèrè ní ìpínlẹ̀ Imo ni wọ́n ti yé fúngbà díẹ̀. Nílùú òkèrè ọmọlẹ̀ South Africa Nafi Pile ti gba àmẹ̀yẹ ní ẹ̀ka àlàáfíà àti Nobel Prize. A kà fún yín pé àgbábọ́ọ̀lù tẹ́lẹ̀ rí ní ikọ̀ Super Falcons Ohale ti darapọ̀ mọ́ àgbábọ́ọ̀lù Como
ni ile Italy. Ogun 1999 oni awon adale nile Adulawo gba ifenuko to lede tan pe ni Sate ni ile Libya to se idasile ajo isokan Adulawo AU to fi ropo ajo isokan ajo to pe fun isokan Adulawo OAU to eyi lo pin royin ohun Abiodun Akinwumi ni olotu royin Taiwo Adeyemi lotu toka se ti gboyin lekan si akin pe eko wo lenu share

0: dọpẹ
1: lórí ètò mi náà ẹwẹ jẹ n kẹrọ kí n lọ polówó ọjà náà ọlọrun ló lẹmí èrò kíní ẹ ń sin pẹpẹ sí n lọpọlọ fa ọlọrun ajẹyà sí n kàn fáàmù ẹ jẹ n polówó ọjà náà bí n bá dé látẹka polówó ọjà yẹ nǹkan tá a máa gbé sọ lórí ètò lónìí ẹ ti lé gògò lọ́bà ẹ fẹ́ gbọ́ ok jẹ́ kí n lè fún yín ẹ gbọ́ kọkùnrin ó tọ́ obìnrin nílé ìwé àbí kó ràn lọ kọ́ṣẹ́ àbí kó jẹ́ obìnrin ló tọ́ ọkùnrin nílé ìwé tàbí lọ ràn kọ́ṣẹ́ ewo ló da ìdùnnú méjèèjì àjọ máa explain táyà ni ẹ padà ẹ farabalẹ̀ kẹ́gbọ́ o kọkùnrin kó tọ́ obìnrin nílé ìwé ẹ gbọ́ àbí kó jẹ́ pé ó fi sẹ́nu iṣẹ́ àbí kó jẹ́ obìnrin ló tọ́ ọkùnrin nílé ìwé tàbí kó fi sẹ́nu iṣẹ́ èwo ló da àjùnú méjèèjì ẹ sọ pé àbí ok ká má fiṣẹ́ sí ok ok let's assume ká tiẹ̀ mú báyẹn pé ọkùnrin ló tọ́ obìnrin lọ sílé ìwé àbí kó jẹ́ obìnrin ló tọ́ ọkùnrin lọ sílé ìwé èwo ló da àjùnú méjèèjì ẹ ń fọ èmi kan fọ sára ọlọ́ọ̀ ajé bros bro alpha ó ti yí ẹ já polówó ọjà náà mo ń lọ wá mo ń bọ̀ wá gbogbo ara mo fi ń bọ̀ ẹ lẹ́m̀bẹ̀ ń wọ ẹ kúkú kalẹ̀.

0: Now where una dey? Now where una want spend this weekend? Mo le di velo go e je ki mo ye. E fun mi ni updates. Ki na update ti nbe le. Ijeju mewa loku ki agogo meta oso ko gbenu le ra won. Diamond ni won si npe bi. Gbedu extra. Oni patagun dore ayode jayola omo ba ti ya. OBD oyi nbe le ye ma zi. Ta lo tun wa be kan kan le ku mi. Hello somebody e ka so.
1: Hello Kehinde lo nsọ̀rọ̀ láti ẹyẹ nkọrin.
0: Kehinde láti ẹyẹ nkọrin bò ń gbogbo ẹyẹ nkọrin.
1: Dáadáa la wa o.
0: Wà á dẹ̀ bá a máa bá yín dáadáa ní ìmọ̀ ẹ́.
1: Àmì o.
0: Ó yẹ gbé mi débẹ̀, wo ló sọ jùnú méjèèjì yẹn náà?
1: Ṣé inú méjèèjì yẹn?
0: Ẹyin.
1: Ọta ni kọrọgùn.
0: As in, I don't understand. Ọta ni
1: kọrọgùn. Méjèèjì ọta, àwọn kò légùn.
0: Kò légùn. Kí ló ṣẹlẹ̀? Ẹ mú kan mẹ́ náà, Alish.
1: Ẹgbọ́n tí mo sọ ọmọ ní méjèèjì yẹn.
0: Ẹ kò yé mi nì, kò yé mi nà, ẹ mọ̀ pé.
1: Ìtumọ̀ ọ̀tá ní kọrọ́gùn, ó dà bí ìgbà tí kéèyàn ń ṣiṣẹ́ tí ò sí mọ̀ bọ́yá yóò jèrè.
0: Kéèyàn máa pọnmi sínú apẹ̀ ẹ̀kọ́. Ṣúgà jíjà, ẹ sọ pé pọ̀ àtẹ̀lá, àtẹ̀lá. 0913655692 ti wo ba se nkan se ba wa lori eto gbedu extra o ta n gbe yewo lose ni wipe egbo ewo lo sanju kokunrin o to obirin nile ewe abi ko je obirin lo to okunrin nile ewe as in boyfriend and girlfriend ni o sadiq malik hello somebody wo ya ba mi lati lajo rin baba
2: Gbẹ́gẹ́gi
0: ní kọkùnrin
2: kó
0: tọ́ wọn ni. Ẹ sọ pé. I don't understand.
2: Kí ọkùnrin kó tọ́ àwọn méjì ni.
0: Kọkùnrin ó tọ́ obìnrin ni.
2: Ẹ kó tọ́.
0: Ok.
2: Àtọ̀kùnrin ló fi lórí yìí o.
0: Ẹ ló níyì. Ok.
2: Bóbi.
0: Tóbìnrin bá tẹ̀, bóbìnrin bá tẹ̀ wá fi ilẹ̀ sá lọ.
2: Kó sá lọ.
0: Kó sá lọ. Ta ló lára òfò.
2: Ìwọ ló mọ̀, yóò wá wí ní.
0: Sọ pé pọ̀ ọ̀tẹ̀lọ, ọ̀tẹ̀lọ, ọ̀tẹ̀lọ bàjẹ́, ọ̀tẹ̀lọ bàjẹ́. Bàbá Godwin láti lájọ rìn. Zero 913655692. Ìyẹn lójú òpó tó wọ bí. Hello somebody, ta ló wà ń bẹ̀? Ẹ ṣeun gan-an ni mà. Mami Adeola láti Ìjàgbó. Bó o ni gbogbo Ìjàgbó lọ́sàn-án yìí màmá?
3: Gbó wà dáadáa.
0: A máa bá yín dáadáa láṣẹ Elédùà. Ó yẹ gbé mi débẹ̀, èwo ló tọ́nà jù nínú méjèèjì yẹn?
3: Ọkùnrin
0: ló yẹ kó tọ́ obìnrin. Bóbìnrin bá tiẹ̀ wá padà tó fẹsẹ̀ fẹ́ tí wọ́n wà compatible mọ́. Sadiq kò sóhun tójú òrírí mo ti mu mọ́mí Adeola ẹ sọ pé pọ̀ ọ̀tọ̀lọ ní kò sóhun tójú òrírí ọlọ́run àyà ṣàṣe dànù náà.

ọbẹ̀ rẹ̀ gbé kinní ọ̀hún dẹ́sẹ̀ àdélérè tọjọ́ jímọ̀ lélẹ́yìí mọ̀lẹ́bí ẹ̀rọ mìíràn lọ́bẹ̀ magi. Kí ló ti sọ kí ló ẹ̀rọ mi ẹ̀rọ mi ìrọ̀rùn lọ́bẹ̀ magi. Ibolẹ̀wọ̀. Mo máa ṣe ojú òpó tí n bá ti já yín sí abala àkọ́kọ́ mo wà yìí mo kó fàájì rẹpẹtẹ wọlé ni mo fún yín bẹ́ẹ̀ ni sà káwọn bàbá kan ṣíde ètò wọ́n foni dárayá dáadáa tó ń dá yín lárayá tán màá wá fi today in history tún tàn nírú ọjọ́ bí àwọn kan ti ń gbòmìnira lọ́jọ́ òní ọjọ́ òní jẹ́ àyájọ́ pàtàkì kan àwọn north korea wọn ò lè gbàgbé ẹ̀ kí n mo wá débẹ̀ màá sọ fún yín o south korea ìrìnàjò gan mo dá amẹ́ríkà o gbogbo ẹ̀ ni máa já yín sí òní nínú tàn àti lo 282 days bẹ́ẹ̀ ni sà ọ̀rìn lérú ti ẹyọ méjì láti lò bí ilẹ̀ òní bá ṣú nínú ọdún 2026 nínú ọ̀tàléní ọ̀ọ́dúnrún àti ẹyọ márùn-ún péré ti ń bẹ nínú ọjọ́ ti ń bẹ lọ́dún 2026 ọmọ ìyá mi 365 days ni mo kà fún ẹlẹ́dẹ̀ yorùbá yẹn sà bẹ́ẹ̀ ni sà wàásítọ́ ṣe yìí amisif ní ìrú ọjọ́ òní kí ni àwọn nǹkan tó ṣẹlẹ̀ nínú tàn mélòó ló kù nínú ọdún 2026 ìdí tí mo fi sọ̀tàn ẹ̀kọ́ yẹn fún ẹ má banújẹ́ má bọkàn jẹ́ má dọ́gbọ́n míì sí má sáré tí ò yẹ kó o sá o ó ku 83 days nínú ọdún 2026 ọjọ́ mẹ́tàléní ọgọ́rin 83 ló kù nínú ọdún 2026 bẹ́ẹ̀ ni sà bọ́lọ́run bá ṣe tán bẹ́ẹ̀ ọmọ olórin yẹn ó lòun láìkí orí ọlọ́run kì í tètè bẹ́ẹ̀ ni sà ọlọ́run fẹ́ ṣoore ó jẹ́ pé ó ti gbé kinní yẹn fún ẹ ó ti ń ṣẹlẹ̀ bọ̀ ó ti rí nínú 83 days tó kù yìí ó lè jẹ́ pé gbàtà ìlú

0: àmọ́ mo lọ máa fi sójú òpó lẹ̀ gbogbo àgbáyé mo mọ̀ pé inú yín dùn àtúnjì ti bẹ̀rẹ̀ ìyá rẹpẹtẹ àti mọ̀ thank God ìté
1: mọ̀. Ìwé bíi Lafarge
2: business square meter warehouse 520 or 40 million naira every year.
1: HBM distributor today. Call 0913-124-093-969-10 and 0983-01. Visit us for HLC.com or Nigeria where they select for our way they help people grow their HM beyond today.
3: Àtúbọ̀ sí ìyá wa nípínlẹ̀ Kwara àbòbò ẹ̀mí yín. Ẹ má mọ̀ràn rí o fáwọn tó ní agbègbè tí o láti kí wọ́n sì fi yẹra fún mi. Ẹ kó lọ tó bá ga tómi ò lè. Ẹ sọ́ra o ẹ wà ní àyè ìkìlójẹ́ àtìlẹyìn ìpínlẹ̀ Kwara pàṣẹ ilé iṣẹ́ fún àwọn ẹ̀kọ́.

0: ọ̀pọ̀lọpọ̀ dímọ̀ láyé.
1: Àmì.
0: Ọláníyè láti
1: Ìsìn. Ìyá wọn lọ́sàn.
2: Ẹ kúrò lẹ́ ògúngbọ́n mi fẹ̀mfẹ́dé nìkan nìyí ní gbogbo ṣe ògbó wa rí. Ó kọ́ ajé ọlọ́sàn cooperative inter.
1: Dàlàgbà Káyọ̀dé ọmọ ajé international torí àwọn tí ń gbà kọ́kọ́ àwọn fún aráàlú international ti jẹ gan.
3: Ẹ ṣe gan olóòtú. International ìtumọ̀ ni pé kò kí ń ṣe ti nàí kan olóòtú national. Fún àǹfààní ń gbọ́ ní orí àwa kò í ṣòro àná la. Kò fún àǹfààní àwọn tó fún ìgbà àkọ́kọ́ àwọn tó tí wọ́n lo ara kí o bí easily ibi tí wọ́n ti bẹ̀rẹ̀. Bẹ́ẹ̀ ni 1969 láàrin àwọn òyìnbó mẹ́ta ló ti bẹ̀rẹ̀. So ṣé ilẹ̀ afẹ́ nílẹ̀ ya 2020 ní táìmù gba corona ló débẹ̀.
1: Lọ́dún náà lọ́hùn.
3: Nàìjíríà tiwantiwa ní ya 2024 làwa. Adá sì darapọ̀ tí ń jẹ àwọn olóńbẹ.
1: Kàtà ní lọ lọ́wọ́ yìí.
3: Bẹ́ẹ̀ ni gẹ́gẹ́ bẹ́ẹ̀ yẹn. Torí kéèyàn yáwó yàtọ̀ sí yàn.
1: Àti yáwó yàtọ̀ sí pé wọ́n fún yàn.
3: Tẹ́ mọ̀ pé tó yàn yá lèèyàn ń dá padà. Oṣù ní ọ̀sọ̀ọ̀sẹ̀. Bẹ́ẹ̀ ni. Yóò àǹfà mo ṣàlàyé fúnra mi. Owó tó ń fún wa ẹbẹ̀rẹ̀ 2000 sí 7.5. Owó èlò wà ní ìlú kó dání. Àǹfààní àkọ́ kò ní èlé ló mọ̀.
1: Kì í sanwó lè lórí.
3: Olú jẹ́ kó jẹ́ owó kan balẹ̀. Tẹ́lẹ̀ àti Kùránù faramọ́wọ́ èlé tẹ́lẹ̀. Kò ní ìdípá mọ́ owó ní dúró tába fẹ́ gba owó yìí. Kò ní ìdí tẹ́rà bóyá wo ilé àbílẹ̀ kò ní ìdí rẹ̀ o. Kò ní ìdí bíbí ẹni wa. Na ẹni kò ní ìdí pásítọ̀tì wa.
1: Parí
3: sùgbọ́n tí wọ́n ní kò mọ̀ díṣẹ́ tà ń ṣe lọ́wọ́. Torí kò nílò kò ní ìdí o.
1: Kò ní lo gbogbo eléyìí.
3: Kò ní ìdí rẹ̀. Èyí tó wà tó máa ń yára àwọn yẹn ló máa ń yára náà lẹ́nu káwa náà tó darapọ̀. Ní pé àníta bá gba owó ìtọ́ ìṣẹ́nú àpò wa láti máa dá padà.
1: Dá padà. Bí
3: pínrín.
1: Kò kọ́ ma
3: kábí. Gbogbo tó lónìí láti gba owó ìtí òsẹ́ni tó dá pínú àpò rẹ̀. Òun ló fà á tí a ṣe wá gbé àǹfààní gbogbo everybody mọ́lé.
1: Àjọ jẹ́ Yorùbá nìkan ò ní.
3: Bẹ́ẹ̀ ni olótú. Ọlá ijọ́ Sátọ̀dé lọ́la ní aago mọ́kànlá agbédánilẹ́kọ̀ọ́ kalẹ̀.
1: Ọlá sátẹ́lágo mọ́kànlá.
3: Bẹ́ẹ̀ ni olóòtú. Ibẹ̀ láti fọ́ ọ̀rọ̀ yìí sí wẹ́wẹ́ tí ó ti yí everybody. Àti fún jókòó náà ni irọ́ ni ẹ máa bọ̀ jarọ kò sí lè dájọ́ ọmọ ẹwà jà.
1: Ìyẹn lọ sọ́dọ̀ ọ̀gá bàbá wọn náà tó wáyé la. Bó ni ó ti yé ti wáyé aago mélòó ni ó wáyé àwọn ìrètí mbẹ.
0: Ẹ ṣeun olóòtú rí nìyẹn. Wọ́n gbogbo ẹ̀bá ti wá láti wá gbọ́ àlàyé ẹ̀. Wá bá wa níbi tí ìdánilẹ́kọ̀ọ́ ní ìsọ̀wá ní format ní tàwọ̀ ní jọ unity ní ìsọ̀nà tó yẹlẹgbẹ́ format interlock lọ́nà tó ń yà wọlé dìde tó máa dojúkọ ibẹ̀ náà ni.
1: Bẹ́ẹ̀ yẹn bá ti dé ọ̀nà tó òkè táwọn òsàlẹ̀ papọ̀ ni ní
0: bọ́lẹ̀ bí orí bóyá táwọn ọ̀lẹ́ ni wọ́n náà ti ń bọ̀ tó bá ti débi junction yẹn wùsàlẹ̀ papọ̀ bọ́lẹ̀ jẹ́ pé post office bá ti débi junction tó ti máa lọ sí táwọn òkè bọ́lẹ̀ junction yẹn lórí format níwájú ọ̀nà tó yà wọlé lẹ́gbẹ̀ẹ́ fún láti yà wọlé ọ̀nà gbàlódé ń tà tó bá ti yà wọlé ó rí bánà wa.
1: kílódé kò
0: kanlẹ̀ gbogbo àwọn kan wáyọ̀ lá ọ́fíìsì ń lò láti di ẹ̀sì.
1: Bọ́lá ẹ̀ ń lò kò sẹ́ni tó wá fi kágo yín pé kábíyèsí
0: ọlọ́run.
1: Ẹ ti mọ ní ẹ ti wà ní Báúchí lẹ́ni ẹ ti wà ní Mẹ̀lúgùnrin lọ́túnla kábíyèsí ọlọ́run.
0: Olùfà ní ẹ̀sọ́ ìwọ tó ń sọ ìwà lédè ni.
1: Wàhálà
0: yìí sí
1: kábíyèsí ọlọ́run. Ìwọ
0: bá sì kó wa gbálà yẹ jọ́ọ̀jì tó nípa ẹ̀. Lọ́sùn pérọ́ ni. Tó bá débẹ̀ lọ́la tó bá wẹ̀ lórí ẹ̀ máa lọ lépẹ̀ lọ. Gbowó wọlé lọ́wọ́ èèyàn kankan.
1: Ẹ tún gbowó lọ́wọ́ èèyàn. Ẹ gbowó lọ́wọ́ èèyàn láti fi wọlé.
0: Kò sí owó àti
1: ìgbà láti fi wọ́n tó
0: bá gbọ́ àlàyé rẹ̀
1: tó yí.
0: Owó péré darapọ̀.
1: Ó bá ń lo fẹ́ darapọ̀ ó ti gbọ́ ọ ti yí ọ.
0: Owó péré darapọ̀ tó bá dé ìwọ náà fẹ́ jẹ́ ojú bẹ́ẹ̀ lọ aago mọ́kànlá.
1: Ní ọ́fíìsì ṣẹ́jú wẹ̀yìn náà ìyá wọn lọ́sàn-án sá ara àwọn obìnrin ẹ̀hún bẹ́ bàbá tìrọ bẹ́ ọkàn máa ń balẹ̀ ńgbà mí pé obìnrin wọ́n máa ń ṣe ìwádìí kódà ọlọ́pàá ò lè ṣe ìwádìí tó bìnrin gbà mí tó wọ́n ṣiṣẹ́ ìwádìí o. Ìyá wa tá a fi rẹ́yìn obìnrin lórí ètò ẹ̀yìn náà ṣe bẹ́ẹ̀ náà lórí bá ṣe.
2: Bísí lọ́la ń ṣe bẹbẹ o wà láì ṣe bẹbẹ because program yìí nǹkan tó dá mi lójú tèmi náà dẹ̀ rí ni because o ti ń gbọ́ tipẹ́tipẹ́ ọdún kínní ọdún kejì ọdún kẹta ló ń lọ yìí o làláìláì jẹ́ true bari kọ̀mọ̀ní kọ̀mọ̀ sọ fún ọ mọ́ a fi wọ́n gbọ́ mọ́ tètè gbégbèsè kíákíá tó lẹ́mi gbégbèsè tí àǹfààní lè ẹ mọ gbọ́ mi bí ìbí ni mo wá o. Irọ́ ni lódó mẹ́mi ti bí yìí.
1: Pé nàlẹ́nàlẹ́.
2: Bẹ́ẹ̀ dà padà wà láwọn àbúrò ọkọ̀ mo fi wọ́n yáwó. Àwọn ọmọ mi náà mi mo lákàtì oúnjẹ mo lákàtì skizzi mo láti ṣọ́ọ̀bù. Ẹyin akẹ́mi obìnrin olè tẹ̀ ń gbọ́ mi wákàtí. Ẹgbẹ́ obìnrin nídi owó àwọn baálé náà nídi owó o. Àmọ́ ká máa fọ ọkùnrin wa nù lé ní. Àwọn àtúfọ́ àwọn ọmọ. Ní program yìí wà fọ́.

0: orí social media èmi ọmọ yín ni pretty by me. Mo ṣe fídíò yìí lónìí láti update everybody. As you can see, I'm at Bola Kalẹ Street, Cherry White House yẹn lẹ́gbẹ̀ẹ́ gate black yẹn. Ibẹ̀ gangan ni ilé mi. Gbogbo eré tí mo máa ń ṣàyè every morning ni mo máa ń ṣe ní 7 a.m. every day. Mo ṣe máa ń keep fit lélẹ́yìí. Ẹ̀rí shape mi ni kàn sí ọgbà ọmọ lótú yìí.
1: Ó mà ṣe o, o sì ṣe bẹ́ẹ̀ fọwọ́ ara rẹ sílẹ̀kùn fólè, fira rẹ lájínigbé lọ́wọ́. Gbogbo ohun tó ní í ṣe pẹ̀lú kọ̀rọ̀kọ́ndù ayé rẹ àti ara rẹ ló ti fi láyé lọ́wọ́ yìí. Àwọn tó o mọ̀ tó o sì mèrò ọkàn wọn, ǹjẹ́ o ti ẹ̀ mọ àwọn tí ò ń bá dọ́rẹ̀ẹ́ lórí ayélujára tó bẹ́ẹ̀ ṣá? Ayé le o, èèyàn sì burú. Kìí sì ṣe gbogbo àwọn ọ̀rẹ́ ayélujára yìí náà ló fẹ́ dáadáa fún ọ. Ṣọ́ra, mojú àwọn tó máa fàṣírí ayé rẹ lé lọ́wọ́ lórí ayélujára.
2: Ìmọ̀ràn yìí ló ń dé tètè gbọ́ yín láti ìkànnì Diamond 88.7 Ìlọrin.

ọlọ́run ẹ̀rí ìpè àwọn ẹni rẹ̀ tó dájú ló pe bàbá wa pastor joseph adéwùmí láti máa jíṣẹ́ yìí rere tú òǹdè sílẹ̀ nínú èyíkéyìí ogun gbogbo nínú ìjọ christ deliverance liberation church níbi tí ọlọ́run ti ń ṣe gbogbo ogun wọlẹ̀ pátápátá gbogbo ẹni tó sunkún wọ christ deliverance liberation church ni wọn fò fáyọ gbogbo ti ń ṣe nìdí ń já làwọn èèyàn ń gbari lọ́wọ́ olúwa lábẹ́ iṣẹ́ ìránṣẹ́ bàbá wa pastor joseph adéwùmí ṣe èmi mímọ́ ọlọ́run gbogbo owó ṣiṣẹ́ ìyanu ìwọ náà máa bọ̀ nínú ìjọ christ deliverance liberation church kí ọlọ́run alágbára jù lọ sọ òkè ìṣòro rẹ di pẹ̀tẹ́lẹ̀ kí ni àlàkọjá rẹ ṣe àìsàn ọjọ́ pípẹ́ ni ogun ayé àlákàlà ká máa jẹ lójú oorun àìtẹ́gbẹ́ àìrọ́wọ́mú ogun promise and faith àìrọ́kọ́rẹ́yàfẹ́ àìrọ́mọbí ó yá máa bọ̀ kí ọlọ́run liberation sọ yẹ̀yẹ́ rẹ di ayẹyẹ kò wá sẹ́ni tó wọ christ deliverance liberation church tí ò lẹ́rìí lórúkọ

0: lọ́tún lọ́jọ́ yọ jerry gold ló tún déwó pẹ̀lú àwọn tá a lè lò fún ìlera wa ẹ bá ń kí àwọn èèyàn jerry gold.
1: A kí gbogbo ẹ̀yin fans wa o.
0: Yes sir.
1: Láti lè ṣe jerry gold wellness therapy.
0: Yes sir.
1: Ta wà ní ìlú ògbómọ̀ṣọ́. Ẹ̀yin ti wà ní Kwara State akínyìn o.
0: Okay.
1: Ní òní a fẹ́ sọ̀rọ̀ nípa ìwòsàn ní láì lo oògùn.
0: Okay.
1: But mo ní ìkéde kan. Ìkéde pàtàkì.
0: Yeah.
1: Ṣe ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Tí ẹ bá ti lé ní 40. Kò yẹ kí ẹ máa jẹ ṣúgà mọ́.
0: Àwọn nǹkan dídùn.
1: Tẹ́ bá mógi oyin lẹ́ẹ̀kẹ́ lò.
0: Òkè torí pé ìyẹn jẹ́ raw material.
1: Bẹ́ẹ̀ni oyin gidi wa common torí ẹ̀ àti gbé oyin gidi wọlé. Jerry gold honey.
0: Okay.
1: NAFDAC approved.
0: Okay.
1: Ó wà ní one step pharmacy.
0: Okay.
1: Kò sí irú size tẹ fẹ́.
0: Tẹ́ẹ̀ni
1: níbẹ̀.
0: Bó ṣe wù kọ́ pọ̀ tó.
1: Àtúnwá fẹ́ alágbàtà káàkiri Nàìjíríà.
0: Okay.
1: Náà lónìí, ẹ jẹ́ ká lọ sí the business of the day.
0: Okay, sir.
1: Quantum energy.
0: Yes, sir.
1: Wọ́n ní ìwòsàn láì lo oògùn. Àwọn òyìnbó tó ń ṣe oògùn náà fi ya wípé àpọ̀jù lo oògùn tó ní kẹ́míkà. Ó máa ń affect àgọ́ ara yìí náà ni. Ló fi di pé tó bá yá rí pé oògùn mi ò ṣiṣẹ́ mọ́.
0: Nínú àgọ́ ara nígbà tó ti wà addicted. Àti ló.
1: So a máa sọ̀rọ̀ nípa nǹkan mẹ́ta. Number one is quantum ceramic plate.
0: Okay, iṣẹ́ kí ni ṣe?
1: Abọ́ ni.
0: Okay.
1: Plate ni.
0: Okay.
1: So inu set plate yen. Cup meji. Flat plate meji.
0: Okay.
1: Ati abọ́ dẹ̀lẹ́fi jamala.
0: Okay.
1: Meji lo awọn jẹ mẹfa inu
0: wa mi. Okay.
1: Ṣẹdi plate yi. Tẹ bá ti lè ra. Tẹ n fi jẹun. Gbogbo àìsàn tó bá ti jọ mọ. Tẹ́lẹ̀ tó lè gba jíjẹ.
0: Tó lè gbẹnu wọlé.
1: Wọlé.
0: Okay.
1: O di bye bye. Ti oúnjẹ bá ti lè wọnú plate yen. Gbogbo àwọn toxins ẹ rí pa àwọn oúnjẹ sìn fertilizer caffeine kò náà fi pín gbogbo àwọn toxins yẹn ìní fa oríṣiríṣi wọn ní cancer wọn ní kíní kan wọn ní gbàgbọ àwọn àìsàn lálálálá ìyẹn di bye bye.
0: Okay.
1: Gbogbo àìsàn tó lè bá omi wọlé tẹ bá lè ra plate yìí tẹ kó sínú storex yín.
0: Okay.
1: Omi tó bá ti ń jáde ń bẹ. Omi yẹn ti kúrò ní dead water ó ti di living water.
0: Ó ti di living one. Okay.
1: Bẹ́ẹ̀ ni.
0: Okay.
1: So omi rẹ̀ ní. tẹ bá ti mú mi yẹn ẹni tó bá jọ máa sàn nù ìdílé yẹn ẹgbàgbé ẹ
0: bye bye inú.
1: So quantum ceramic plate òun máa recommend for everybody wa
0: láti
1: ká máa fi jẹun.
0: Okay.
1: Gbogbo àwọn tó wà ní orí ìdìbò láìsàn lọ́wọ́lọ́wọ́ báyìí ẹ lọ rà fún wọn.
0: Okay, ká máa fi jẹun.
1: Wọ́n máa fi jẹun.
0: Okay.
1: Ká máa kọ́ọ̀bù yẹn mú mi.
0: Okay.
1: Ẹ tẹ́ láìkì fàájì. Kọ́ọ̀pù yẹn kẹ́ fi máa mú.
0: Àwọn tí wọ́n bá
1: mú. Plate yẹn is 340,000.
0: 340,000
1: naira. Bẹ́ẹ̀ni mẹ́fà ni.
0: Okay.
1: Ló wà nù ẹ. Now ẹlẹ́ẹ̀kejì.
0: Yes sir.
1: O ni quantum polarized eye glasses.
0: Glass tá n polówó
1: yẹn. Tá n ti sọ láti jọ pé ẹ̀yin tẹ ní glaucoma. Ẹ̀yin tẹ ní cataract. Pé glasses yìí sẹ̀ ẹ lọ gbìyànjú ẹ wò.
0: Okay.
1: Níwọ̀n ìgbà tí ojú yóò bá ti fọ́.
0: Yan-yan.
1: Yan-yan. Bọ̀ ojú tó bá ti lọ.
0: Okay.
1: Ẹ má débẹ̀.
0: Okay.
1: Tẹ bá sì rí díẹ̀ díẹ̀. Ìrètí wà fún yín pé quantum polarized eye glasses.
0: O lè ṣiṣẹ́
1: yẹn. O máa ṣiṣẹ́ yẹn.
0: Okay.
1: Tẹ bá dẹ̀ ti ra. Ẹ̀ra detox ti pọ̀ mọ́. Detox ti ẹni ò fọ gbogbo àgọ́ ìdọ̀tí inú àgọ́ ara yín nù. So tí ẹ bá pè mí ibi tẹ́ ti lọ ra glasses yẹn nílùú ìlọrin.
0: Okay.
1: Máa sọ fún yín.
0: Èló ni glass yẹn sà.
1: Glass yẹn 320,000 ni wọ́n bá.
0: Ni wọ́n bá. Okay.
1: Now ẹlẹ́ẹ̀kẹta. O ni quantum graphene boxer.
0: Okay.
1: Fún àwọn ọkùnrin.
0: Àwọ̀tẹ́lẹ̀ kan.
1: Àwọ̀tẹ́lẹ̀ ni.
0: Okay sà.
1: Ìyẹn wà fáwọn tó bá ní prostate. Sétọ̀. Tí ọkùnrin bá ti lé ní ogójì ọdún.
0: Yeah.
1: There is tendency kò ní prostate.
0: Okay.
1: Iṣẹ́ boxer yẹn ni pé ó máa ń ṣe àmójútó àárín yẹn.
0: Okay.
1: Láti maintain healthy prostate.
0: Ìyẹn ni pé yóò jí àwọn.
1: Gbogbo àwọn cells tó ti kú yẹn.
0: Tó ti kúnu àgọ́ ara. Okay.
1: Yóò improve energy ibẹ̀ yẹn. Yóò improve blood flow ibẹ̀ yẹn.
0: Okay.
1: Ẹyọ ọkùnrin ń ṣe ìṣẹ́jú méjì. Ó sì rẹ̀ mí. Gbogbo yẹn máa kúrò ńbẹ̀.
0: Okay.
1: So gbogbo ẹyin tó bá jẹ́ ọkùnrin tẹ ti lé 40. Tẹ ti rán pẹ̀lẹ́pẹ́ tí ní sétọ̀sétọ̀ yẹn prostate. Ẹ tètè lọ ra quantum graphene boxer.
0: Èló ni boxer yẹn wà jẹ́ bá.
1: Boxer yẹn 100,000.

àwọn olùgbé ìlú ìgbọ́kọ̀dá ti ṣe àlàyé fún ẹgbẹ́yẹ̀wò bí àwọn àsìkò tó kẹ́yìn kí bàálù ológun ATR 42/500 tí nọ́mbà rẹ̀ jẹ́ NAF 931 tó jẹ́wọ́ inú ìrà kan ní ìlú ọ̀hún lọ́jọ́ ajé ṣe jẹ́ o. Nínú àlàyé tí wọ́n ṣe fún ẹgbẹ́ ìyẹ̀wò, wọ́n ní àwọn ṣe àkíyèsí bí bàálù náà ṣe ń fìn sí ìfìn sọ́hún bí ẹni pé awakọ̀ rẹ̀ ń jìjàdù kó má balẹ̀ síbi tí kò yẹ. Wọ́n ní èéfín ti gba gbogbo ara bàálù náà lójú ọ̀run gan bí ó ṣe ń bọ̀ nílẹ̀ tí kò sì jẹ́ kí àwọn tó wà nílẹ̀ rí i dáadáa nígbà náà. Awakọ̀ bàálù náà gbìyànjú láti rí pé bàálù yẹn má sá wọ inú ìlú ní àlàyé tí ọ̀kan nínú wọn ṣe o. Ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé tí wọ́n ṣe nípa ìwà akin tí awakọ̀ bàálù náà hù láti rí pé bàálù náà kò já sáàrin ìlú níbi tí fídíò náà ti hàn lórí ìtàkùn ayélujára. Àmọ́ tí gbogbo àwọn tó wà nínú bàálù náà tí wọ́n dágbére fáyé.

èèyàn náà. Aldo Boso sọ̀rọ̀ yìí lọ́jọ́bọ̀ lórí ètò amóhùnmáwòrán kan nílùú Èkó. Boso sọ pé níṣe ni àwọn ajínigbé náà padà juwọ́ sílẹ̀ fáwọn ẹ̀ṣọ́ aláàbò tó fa gbogbo igbó tí wọ́n tọ́jú àwọn agùnbánirọ̀ náà sí. Ó ní ohun tí wọ́n mọ̀ ni pé àwọn agùnbánirọ̀ ṣiṣẹ́ wọn gẹ́gẹ́ bí akọ́ṣẹ́mọṣẹ́, wọ́n sì ṣe ohun tó yẹ láti gba àwọn agùnbánirọ̀ náà sílẹ̀. Ó ní wọ́n wà lọ́dọ̀ àwọn DSS lásìkò kan, wọ́n sì tún dé ilé ìwòsàn fún ìtọ́jú, bó tilẹ̀ jẹ́ pé wọ́n kò fi gbogbo ara pa bẹ́ẹ̀ náà. Ìgbésẹ̀ tó kàn ti ń lọ bó ṣe wí láti ṣe ohun tó kàn lórí àwọn tí wọ́n ṣẹ̀ṣẹ̀ gba ìtúsílẹ̀ náà. Ṣáájú níléeṣẹ́ ọlọ́pàá Imo ti kéde pé àwọn ti rí èèyàn mẹ́wàá gbà kalẹ̀ nínú àwọn tí wọ́n jí gbé náà, àti pé iṣẹ́ ń tẹ̀síwájú. Arábìnrin Rashidat ti wọ ọkọ rẹ̀ Sàràfà tù lọ sí Grade A Customary Court ilé ẹjọ́ kọ̀kọ̀kọ̀kọ̀ tó fi bùjókòó sí màpò nílùú Ìbàdàn nípínlẹ̀ Ọ̀yọ́, tó sì ní kí wọ́n tú ìgbéyàwó tó wà láàrin àwọn ká o. Ó ní ọkọ yìí ò tọ́jú òun, níṣe ló sì máa ń fi ojoojúmọ́ lu òun bí ẹni lu aṣọ òfì. Rashida ó sọ pé àṣìṣe ńlá gbáà ló ń ṣe o pẹ̀lú bó ń ṣe fi arákùnrin yìí. Ó wá sọ wípé látìgbà tó ń ti fi arákùnrin náà lòun kò ti ní ìfọ̀kànbalẹ̀ o, kò sí àlàáfíà nínú ìgbéyàwó àwọn méjèèjì. Rashida ṣe lálàyé, ó ní Sàràfà tù kò ṣe ohun tó yẹ kó ṣe o, gẹ́gẹ́ bí ọkọ kò ṣe iṣẹ́ ìríjú rẹ̀, kò sì ṣe ojúṣe rẹ̀ nínú ilé o. Gẹ́gẹ́ bí ọkọ ó dágun lásì òun, bẹ́ẹ̀ ló dágun lásì àwọn ọmọ. Nígbà tí olùpẹ̀jọ́ tó fi kún ọ̀rọ̀ rẹ̀, ó ní ṣẹ́ẹ̀rí mi kò tiẹ̀ sí ìfẹ́ kankan mọ́ láàrin àwa méjèèjì, mo fẹ́ kẹ́ ẹ tú wa ká. Àmọ́ ṣá o, nígbà tí arákùnrin náà máa sọ̀rọ̀, ó ní ṣẹ́ẹ̀rí ohun tí ìyàwó òun béèrè fún òun ṣe tán láti ṣe o, àmọ́ kán jẹ́ kó ń ṣàlàyé ti ẹnu òun. Ó náà ka àléébù síyàwó, ó ní ṣẹ́ẹ̀rí orí ibùsùn èmi àti ìyàwó mi lọkùnrin míì ló tún ti dáàṣì ìyàwó mi lóyún, ló tún ti fún lóyún o. Sàràfà tún wá sọ fún ilé ẹjọ́ oníkanjọ́ kájọ́ kó máa tọ́jú àwọn ọmọ òun ká má bàa kọ́ ìwà kò tọ́ kò yẹ lọ́wọ́ ìyá wọn. Rashida náà sọ fún ilé ẹjọ́, ó ní ṣẹ́ẹ̀rí gbogbo ohun tí ọkọ mi sọ mo kàn sí àkábàámọ̀ ni wípé mo fẹ́. Nílé ẹjọ́ bá ní òun tú ìgbéyàwó tó wà láàrin àwọn méjèèjì ká, kóníkálukú mọ́ ọ lọ láyọ̀ àti àlàáfíà.

ilé ẹjọ́ kan tó wà ní agbègbè Idemili ó ti taari arákùnrin Ikechukwu Okoye sí wípé kí wọ́n lọ yẹgi fún tẹ́mi ò fi bọ́ lẹ́nu rẹ̀ nítorí pé ó pa ìyàwó ọ̀rẹ́ rẹ̀ kan àti wípé ó tún jí wọn ní dúkìá onídàájọ́ A

0: FM ìkànnì aláyọ̀ ni wá.
1: Obìnrin ní sọ́tà lẹ́nu.
0: Àtúnrin tó jẹ tí ń gbèsè tó túnrin lẹ̀ dòdò.

0: bẹ́ẹ̀ni kábíyèsí ọlọ́run ọba mi òkè
1: kábíyèsí ọlọ́run
0: ọba tó ti bẹ kí gbogbo bẹbẹ ó tó máa bẹ ọba tí ó sì wà nígbà tí ò ní sí nǹkan mọ́ awo mọ́ ṣe é gbé ẹkùn ọkọ̀ fáráò ọba tó dá wa báyìí ọba tó ṣe wa báyìí ọba tó mọ̀ wá kódà kí ìyá wa gan tó lóyún wa lọ́nà tí mọ̀ pé pèlèpèlè là á jẹ́ bàbá lábúlé rè é wọ́n bẹ níbí ọlọ́niwájú ògúnrí yọ̀pá ẹ̀bìtì àwa la ni wọ́n mọ̀ ti sọ̀rọ̀
1: bẹ́ẹ̀ni
0: a máa kọ́kọ́ fìbà fọlọ́run ọba òkè ọba dá ni ọba pa ni ọba jí ni olúborí ayé ọlọ́run ọba mi ẹ̀gàn ọ̀rẹ́ tẹ̀tẹ̀ ọba mi lẹ́ni ọba mi lánà ọba títí ayé àìní pẹ̀kun mímọ́ nínú mímọ́ funfun nínú funfun ọba tó tóbi tí ò sí nǹkan tó tóbi tó ọba tó rẹ̀ǹgẹ̀ ọba tó jẹ́ pé gbogbo ìkáwọ́ ayé àtọ̀run
1: ẹ
0: bẹ lọ́wọ́ rẹ̀ ọlọ́run ajúbà rẹ̀ lálẹ́ òní
1: àpè
0: ọ́ sọ̀kalẹ̀ torí pé ìwọ náà ni ìwọ ló mọ jọ ọlọ́run ọba
1: òkè
0: báyé bá ń jáyé ìwọ náà ló mọ jọ ọlọ́run bí ò bá sì sáyé mọ́ ìwọ náà ló mọ jọ ọlọ́run ìwọ ló dá wa ìwọ ló mọ wá ìwọ ló mọ̀ wá ọlọ́run ògo ni forúkọ rẹ̀ torí pé àtúntúndé lálẹ́ òní nù
1: àdé
0: tuntun ka yín mọ́lé lórí ètò tá a pè ní àràǹdà ẹkùn torí àtọkùnrin àtobìnrin àtọmọdé àtàgbà gbogbo wa lètò yìí tó ṣe láǹfààní ẹ̀kọ́ la gbédé àgbẹ̀tuntunde
1: a sì mọ̀
0: pé ẹ̀kẹ́kọ̀ọ́ lè ní torí pé àdìwá bìbà ni ẹ káàbọ̀ sórí ètò lẹ́ẹ̀kan sí àràǹdà o
1: àràǹdà ẹkùn.
2: Yàgbó yàájú.

gbogbo ayé forí balẹ̀ fún ọ olówó orí ayé gbogbo ọ̀run forí balẹ̀ fún ọ olówó orí ọ̀run ìwọ tí àwọn angẹ́lì ń kọrin mímọ́ sí olójú iná ẹlẹ́yìn oòrùn inú òòrùn ló gbé ń gba tẹ́gùn ojú rẹ ò ṣeun akọyìn sí rẹ ò ṣeun arúgbó ọjọ́ abirun funfun gbòòrà olórí arúgbó ní gbogbo ilẹ̀kílẹ̀ arúgbó ọjọ́ ọlọ́jọ́ gbọ́n olówó orí mi ọlọ́jọ́ orí gbọ́nrán agbókọjá ogbó agbókọjá ewu àdàgbà kọjá àṣìṣe ìrànú àwọn wòlíì ipá àti agbára àwọn náà sí ọlọ́run ọládèjì ẹ̀sìn káyà olúwẹ̀ ìnìwò tí gbẹnu sáàmù olúwalá ọlọ́run ẹ́stà àjàyí àbímbọ́lá o ọjọ́ ogbó òdí agbára rẹ irun funfun sọ ọ́ dọ̀lẹ́ aṣòro kọlu bí ògiri tó ti bẹ ìwọni náà ní ara tí fàgìyà tẹkàtẹkà òmìnir ńlá tẹnìkankan ò lẹ́ẹ̀mí òkúta inú kànàkànà tó pa gòláyà tí olórí ogun filistini.

0: àwa náà fọ pé àtìyìn fún Ọlálé òní Ọlọ́run
1: ó bẹ náà
0: lórí ètò tá a pè ní Àràndẹ́kun ó ń jẹrẹ ní a sì fún torípò náà lóní o tọ Adélálé òní
1: èmi
0: apẹ́yìnbó ni bímọ kó sọ dáadáa ó sọ níbi tí ẹ̀kọ́ pẹ̀lú kìchukwu Ọlátìrẹ iwájú ògùn ní ọ̀pẹ́ bìtìlì mi ń jẹ́ alákànfẹ́yìnrẹ ìjálùgbé international presenter ọmọláre o ti fa bọ́lámù kan yẹn gan òkú papapà fírẹ̀ ẹ̀ nakanakagbá rẹ̀ lọ́wọ́ kanakana mo ní ẹ̀kọ́ àjálẹ̀ tò ní àràndá o
1: Àràndẹ́kun tọ èmi bàbá lábúlé àdìdí mọ́ gbàgbé ìdí ọmọ àsìkò kí tó mọ máa wèé wọ̀ ń kó tó rí náà apárí tí ń gẹ pọ́ǹkì abiru mùsí bẹ́ẹ̀sì tí ẹ máa ká lẹ́gbẹ̀ẹ́ wo àràndá o
2: Àràndẹ́kun orúkọ tèmi náà yípadà kẹ́ni bá mi lè rúkọ tèmi ó sì lè bá mi ọmọ ló ń jẹ lóko ẹ kúlé ẹ kalẹ̀ kalẹ̀ kan sí ẹ tún gbádùn wàhálà sálẹ̀ yìí àràndá o
1: Àràndẹ́kun
3: ẹwẹ́ kalẹ̀ káàbọ̀ sórí ètò tá a pè ní Àràndẹ́kun lágbára lọ́wọ́ lọ́rọ̀ bá mi òkè etí tẹ fi ń gbọ́ wa kò ní bùkátà tẹ́ mọ̀ ná o sí lóko tó lọ orúkọ tèmi ò tí yípadà ọmọ yín àbúrò yín olólùfẹ́ yín pàdé yín tó ṣọ́ olúwa gbé mi ga ọmọ kí pẹ̀lú mi lórúkọ tèmi Àgùntàṣọ́lù ẹkùn ọkọ ìyàwó rẹ̀ lẹ́pà by sash ọ̀rọ̀bọ̀ by for sasepi center rí afẹ́fẹ́ ọ̀rọ̀ akin ọmọ akin mọ̀ kí lálẹ́ tèmi pé kẹ wá nǹkan fi léde torí pé ètò ta lẹ́ tèmi yóò kì ẹ́ sì gbádùn ẹ̀ dáadáa
1: Àràndá o Àràndẹ́kun
0: Adébí sẹ́mọ̀ sí àgbọ̀lẹ́ yóò bá pé ẹ ti mọ̀ pa àtúkọ́ mọ̀ wá lálẹ́ ẹ̀tọ́ níbi ìṣe wa o lọ́sẹ̀ tó kọjá sẹ́ gbàgbé pé tá a fi àdàgbà eléyìí rọ̀ sí ó tiẹ̀ jẹ́ pé lálẹ́ òní a tún gbé lágbọ̀n àgbọ̀n bùnmí àwọn ilé ẹ̀kọ́ èyí tó jẹ́ fáfitì ibẹ̀ náà ni àti ìkú lórí fáfitì o tó jẹ́ pé ọjọ́ ti wá lọ lórí wọn dáadáa lílé ìta wa fẹ́ mú látàlẹ́ yìí o àwọn fáfitì tọ́jọ́ ti lọ lórí wọn dáadáa lórílẹ̀‐èdè àgbáyé gbogbo orílẹ̀‐èdè náà la máa lọ káàkiri o
3: bí baba lábúlé
0: tí wọn ti gbó bí baba lábúlé o tó sì jẹ pé ọ̀pọ̀lọpọ̀ wọn wọ́n sì tún wà tí wọ́n ń ṣiṣẹ́ ìyẹn wọ́n wà operation tí wọ́n operate títí di àsìkò yìí o bẹ́ẹ̀ ni kò gbọdọ̀ kú ẹ gbọ́ lálẹ́ òní ibo wọn wà báyìí ó gan wọn ṣeré o Àràndá o
1: Àràndẹ́kun
0: alábúlé o ẹ jẹ́ mo látọ̀dọ̀ yín torí pé àgbà ló tágbà wà ọmọdé kẹyìn wa kò epo ẹ jẹ́ ń gbé yín lọ sí orílẹ̀-èdè kan àti fáfitì kan ni o University of Bologna ni wọ́n ń pè o University of Bologna University tí mo wú yìí níbẹ̀rẹ̀ pé ó wà ní agbègbè tí wọ́n ń pè ní Holy Roman Empire ṣùgbọ́n lọ́wọ́ tá a wà yìí ó wà ní Bologna nílẹ̀ Italy ni o ìyẹn lórílẹ̀-èdè Italy pọ́dún wo la dá University bẹ́ẹ̀ 1088 ni o sẹ́rí ta bá ń sọ nípa fáfitì lágbàáyé o eléyìí gangan la lè pè ní ilé ẹ̀kọ́ gíga àkọ́kọ́ tó jẹ́ fáfitì tí wọ́n ti ń award degree fún yàn o ló jẹ́ pé dúró déédé tó sì dúró ibi fáfitì o kódà ọ̀rọ̀ tí wọ́n pè ní university gangan a lè pé ìpìlẹ̀ ẹsẹ̀ rẹ̀ gan náà nu ilẹ̀ Italy ló wà ní Bologna ibẹ̀ náà ló wà 1088 ládàá lẹ̀ ń gbà náà a lè pè fáfitì gangan lélẹ́yìí
1: gbogbo
0: ẹ̀ lórí ẹ̀ tí gbọ́n kankan
1: Ah, my bad.

0: ládojúkọ aláàgbá pẹ̀tẹ́ẹ̀sì tó wà lẹ́gbẹ̀ẹ́ rotnus ní ọ́fíìsì wa rí i wípé orí bánà wa ń bẹ̀ kó o tó wọlé o tàbí kí o pè mí sórí nọ́mbà mi 07066799793 lẹ́ẹ̀kan sí 07066799793 tàbí kí ẹ pè mí sórí nọ́mbà eléyìí 07036508206 lẹ́ẹ̀kan sí 07036508206 gbogbo ohun tọ́lọ́run dá dáadáa mọ̀ ni kò sí àrùn tí kò lóògùn torí ọlọ́run ti dá ògùn síwájú àìsàn àyàfi tí ìwọ kò bá ti pàdé ènìyàn kan gbòógì tó kájú ẹ̀ ní iléeṣẹ́ Miracle Herbs International Mr. Guarantee àwa kì í ṣe awogba àrùn àrùn tí a kó láti ibi ẹ̀gbin láàrin ọkùnrin àti obìnrin àrùn ojú ara làwa ń tọ́jú wọ́n lè pè ní urinary tract infection pelvic inflammatory disease tàbí bacterial infection àrùn ojú ara ni gbogbo wọn a lè kó àrùn ojú ara láti ibi ìdọ̀tí ilé ìgbọ̀nsẹ̀ láàrin ọkùnrin sí obìnrin àpẹẹrẹ wo ni ìwọ yóò máa rí tí o bá ní àrùn ojú ara títa ríro tí o bá fẹ́ sẹ̀yọ́ kúrọ̀kúrọ̀ lójú ara àti gbogbo ara ara yíyún ara jíjájẹ inú rẹ yóò máa kùn ẹ̀yìn ríro ara títa ara gbígbóná ìtọ̀ rẹ yóò máa yẹ́lò pẹ̀lú ibà lóòrèkóòrè ara gbígbóná láti inú wá internal heat nǹkan yóò máa rìn káàkiri ara rẹ tàbí kí nǹkan funfun kí ó máa jáde lójú ara rẹ tí obìnrin ò bá tètè mójútó àrùn ojú ara ó lè ṣe àkóbá fún àlejò obìnrin ó dẹ̀ lè dènà èrè ìgbéyàwó tí ọkùnrin ò bá tètè ṣe ìtọ́jú àrùn ojú ara ó lè sọ omi lọ́gbọ́lọ́gbọ́ ọkùnrin di omi lásán eléyìí lè ṣe àkóbá fún èrè ìgbéyàwó ní iléeṣẹ́ Miracle Herbs International olóòtú ìsétọ̀ a ti ṣe àrídájú oògùn ìsétọ̀ lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ìmọ̀ ìjìnlẹ̀ àti iṣẹ́ ìwádìí ìlera yóò sì jẹ́ tiẹ̀ lágbára ọlọ́run má wo ara rẹ níran kàn sí wa níléeṣẹ́ Miracle Herbs International ibikíbi tí o bá ti ń bọ̀ sọ̀kalẹ̀ ní ilé epo NNPC Gáàkànbí ìsàlẹ̀ ní ìlú ìlọrin yà sí ọ̀nà tó wà lẹ́gbẹ̀ẹ́ ilé epo ládojúkọ aláàgbá pẹ̀tẹ́ẹ̀sì tó wà lẹ́gbẹ̀ẹ́ rotnus ní ọ́fíìsì wa rí i wípé orí bánà wa ń bẹ̀ kó o tó wọlé o tàbí kí o pè sórí nọ́mbà yìí 07066799793 lẹ́ẹ̀kan sí 07066799793 òun náà ni whatsapp nọmba mi tàbí kí ẹ pè mí sórí nọmba eléyìí 07036508206 lẹ́ẹ̀kan sí 07036508206 kí ni àpẹẹrẹ tí ìwọ yóò máa rí tí o bá ní àrùn ìsétọ̀ ìwọ yóò máa ṣẹ̀yọ́ ní wákàtí sí wákàtí pàápàá jùlọ lálẹ́ eléyìí kò ní jẹ́ kí o rórun sùn dáadáa ẹ̀yọ́ rẹ yóò lẹ bí ẹ̀yọ́ ọmọdé ìnira gbíngbin pẹ̀lú títa ríro kí o tó ṣẹ̀yọ́ ìwọ yóò sì máa làágùn síbẹ̀síbẹ̀ ṣeréṣeré ni ó máa jáde tàbí kí ó má wá rárá ó máa ń gba àkókò pípẹ́ kí ẹ̀yọ́ tó jáde ẹ̀yọ́ yóò máa ṣẹ́kù sínú bladder ní gbogbo ìgbà ẹ̀yọ́ fífọ́n ká bí iná wẹ́dà tí o bá tètè dìde ìwọ yóò ṣẹ̀yọ́ sára tàbí kí ẹ̀yọ́ má ní ibi tó bá jókòó ló ń ṣẹ̀yọ́ sí ìwádìí ìjìnlẹ̀ fi yé wa wípé àpọ̀jù ẹran jíjẹ red meat pẹ̀lú processed food lè ṣe àkóbá fún àrùn ìsétọ̀ ẹ máa jẹ ẹ̀fọ́ pẹ̀lú èso kí ẹ sì máa mu omi dáadáa ẹ ṣọ́ra fún ọtí mímu tí o bá ti ń pé 40 years tọ́jú ara torí bí o bá ṣe ń dàgbà sí ó ṣe é ṣe kí o ní àrùn ìsétọ̀ tí o bá ní bàbá tàbí àbúrò tàbí ẹ̀gbọ́n tó ní àrùn yìí ó ṣe é ṣe kí ìwọ náà ni tọ́jú ara rẹ ìjáfara léwu o ìwádìí fi yé wa wípé ọkùnrin tí o bá ń ṣe ojúṣe rẹ̀ lọ́dọ̀ aya rẹ̀ ó lè ṣe ìdínkù 20% láti ní àrùn ìsétọ̀ tí a ò bá tètè tọ́jú àrùn yìí ó lè ba bladder jẹ́ tàbí kó ṣe àkóbá sí kíndìnrín yóò sì sọ ọkùnrin di akúrẹ̀tẹ̀ ní iléeṣẹ́ Miracle Herbs International Mr. Guarantee olóòtú ìsétọ̀ a ti ṣe àrídájú oògùn ìsétọ̀ ọjọ́ tí a bá bí ewúrẹ́ ló máa ń rìn ọjọ́ tí ìwọ bá bẹ̀rẹ̀ sí ní lo oògùn wa ni ìwọ yóò bẹ̀rẹ̀ sí ní rí àyípadà lágọ̀ọ́ ara rẹ act fast gbé ìgbésẹ̀ kíákíá kó o sì tọ̀ wá wá ní iléeṣẹ́ wa ohun táwọn èèyàn ń rí o ni wọ́n fi ń kan sára sí wa ni wọ́n fi ń pè wá lọ́tùn ni wọ́n fi ń pè wá lósì ìwọ náà máa bọ̀ torí àìsàn nípa mímọ́ra kí n pa ọ́ tún mi síta kí n tú ọ lẹ̀ lórúkọ òun ọ wá ń sọ pé o ti náwó náwó náwó ó ti logun síbẹ̀síbẹ̀ o ò rí àyípadà ó ti ń sọ pé nàláìnàláì ìgbà tí nàdúró bá ẹ kọjá ẹnìkan ò mọ̀ ní mọ̀ gbé ìgbésẹ̀ kíákíá lórí àrùn tó ń bá ọ fínra nítorí ìgbésẹ̀ tó bá gbé òun ni ó mú ọ kúrò nínú àrùn tó ń bá ọ fínra ìwọ sáà ti máa bọ̀ wá sí iléeṣẹ́ Miracle Herbs International Mr. Guarantee ibikibi ti o ba tin bo sokale ni ile epo NNPC ga kan bi sale ni ilu Ilorin ya si ona to wa legbe ile epo ladojuko alangwa petesi to wa legbe rotnus ni office wa ri wipe ori bana wa nbe ko to wole o tabi ki o pe sori number yi 0706679973 lekan si 0706679973 ona ni WhatsApp number mi tabi ki e pe mi sori number eleyi 0703650 8206 lekan si 0703650 8206 nje o fe gbe igbese aye alaafia nje o mo wi pe arun to nda e laamu o le je afowofa latara ijekuje imukumu ati lilo ara eni nilukulo pelu aise ayewo ara re lore kore ti o ba fe gbe igbese aye alaafia toju isan ara re tori isan je opomolero ti isan re ba wa laafia yo soro fun aisan lati kolu e sugbon ti kude kude ba de ba isan ara re wahala ni yo de ba gbogbo ara boya isan ara ti e ti da ise sile ni o je ko ma rin wonku wonku abi o rin koloba koloba o le rin lati opo ina kan si keji to ma fi re o eje ka toju okan wa daada tori okan wa lo nlu awon isan lati gbe eje yi ka gbogbo ara wa ati lati da eje pada sinu okan wa e sora fun apoju iyo oti mimu processed food pelu apoju wahala stress eleele se akoba si okan wa inira yo de ba ara nje o mo wi pe bi sugar ba po ninu eje o le se akoba fun isan lati gbe eje yi ka ara paapa julo iwo ti o ni arun atogbe pelu eyo sise ni gbogbo igba ebi yo ma pa e ongbe yo ma gbe o airo orun sun dede iwo yo ma ru yo ma gbe koda egbo ara re ko ni tete jina se toju arun atogbe eleele se akoba si isan ara re ti yo si nira lati gbe eje kaakiri ara wa yo si nira lati se ohunkohun iwo ti o ni ifunpa giga gbiyanju ki o toju re daada eleele se akoba fun isan lati gbe eje yi ka ara ati lati da eje pada sokan wa eleele fa low blood pressure teje ba di yo nira lati gbe owo ati ese daada ati lati fosoke fosodo aitoju isan ara o le se akoba fun obinrin ti yo ma mu nkan alejo ma wa pupo fun opolopo ojo lai duro lasiko iwo sati ma bo wa si le ise Miracle Herbs International Mr. Guarantee ibikibi ti o ba tin bo sokale ni ile epo NNPC ga kan bi sale ni ilu Ilorin ya si ona to wa legbe ile epo ladojuko alangwa petesi to wa legbe rotnus ni office wa ri wipe ori bana wa nbe ko to wole o tabi ki o pe sori number yi 0706679973 lekan si 0706679973 ona ni WhatsApp number mi tabi ki e pe mi sori number eleyi 0703650 8206 lekan si 0703650 8206 ti isan ko ba le gbe eje si bi nkan omokunrin daada boya penavine block o le se akoba fun okunrin yo si so di akurete lodo aya re ti isan inu irina re retina vein ba da ise sile eleele fa ki o ma ri kurukuru tabi ki irina re da ise sile tabi ki irina wa ma wa omi ipe ti a peju soku ti a ba se be fun alaare o se se ko ma ku yo ni alaafia awoka alaku egbe aromolegun arun isan ara ni paapa julo lasiko ojo tabi asiko otutu janjan owo janjan ese ese wuwo lati gbe orun owo orun ese orun ejika orunkun ibaradi ati bere inira ati joko wahala nla ati dide inira koda iwo ko le rin lai lo popa o ni alaafia ni gbogbo ara ati orikeriki ara re eleyi ri be tori isara re ti da ise sile eje ki a toju awon arugbo wa owo kan ese kan ti da ise sile airo orun sun aya didun ori fifo lore kore owo gbigbon ese gbigbon bata yo ma jabo lese re fun itoju arun isan a o se iwadi lekun rere pelu orin te igbalode lati mo kini nkan to nfa ilera ara re olohun oba iwosan yo wu esan a o ni fi aisan lugba ami nikan ko to dide wuya fun itoju ara re ma so pe mo ti nawo nawo nawo mo ti gbiyanju gbiyanju gbiyanju ko sise kan si wa Olorun yo lo wa lati da alaafia pada si ara re alaafia yo si je ti e lagbara Olorun ibikibi ti o ba tin bo sokale ni ile epo NNPC ga kan bi sale ni ilu Ilorin ya si ona to wa legbe ile epo ladojuko alangwa pẹtẹsi to wa legbe rotnus ni ofisi wa ri wipe ori bana wa nbe ko to wole o tabi ki o pe sori number yi 07066799793 lekan si 07066799793 ona ni whatsapp number mi tabi ki e pe mi sori number eleyi 07036508206 lekan si 07036508206 to ba tin sakesi awon kude kude ninu agu ara re gbera nle ma bo olohun oba lo ba iwosan yo lo mi fun o lati wo esan lagbara olohun
1: mo mo pe wenja o ogun je
2: ohun pataki ni ilera je fun ni arun to taku to lohun oni bi re so fun bayi wipe ki se le re ile ise miracle apps international mr guarantee agba onisegun ibile to mo ewe ategbo to fin so mara ye lo re ti de lati sayewa ilera lorisirisi ona pelu irinse igbalode won le mo ra isan to nba ofinra aisan wo lo se wo to ti ro pe o so na abayo awon kokoro ara tin fa isoro sagu ara eni owo o ma kuriri kese o ma kuriri ojo eni o ma wo bye bye ara o ma yun ni aile se de omokunrin ati nka alejo omo obirin tin se segesege yo mu kini obirin o ma wu labadi ati be be tete gbera bayi ma bo wa sile ise miracle aba international mr guarantee o le je moran lasan lo nilo to re o si dayo o ti togbo togbo igbo ti di o ti tona tona ona ti gbaya mo wule soko kiri mo o fun eyike yi isoro to nba ofinra e ma pe sori number yi 07066799793 le kan si 07066799793 ile ise miracle apps international mr guarantee lo so pe a o ni fa isan loga isan loga isan loga
3: bi ife ba pe titi ni ife ndore ebe ni bore ba dudundun lo re nde bi o lati je ki gbogbo eyin yo lolufe wa te duro dede duro digbe pelu wa ni kan ni diamond 88.7 fm ilorin mo bi ati se boyin gbadun yin lokukundo to bere lati ago meji la le lojo ojumo titi dile mo kelele le mo gbadun oko ojo kan awon orin to doso dada tin re ni te lowo ale murun ayokun ni amo riri yin lopolopo fun aduro ti yin to nti ife te ni si wa ni kan ni yi ese o ajo se wo ni baje lai lai fa abada diamond 88.7 fm mi lorin bebe lojo
4: ikani to jale jako to tan kari aye
5: gbogbo ani gboro ti mo kilo ngabun
6: aspapa o mo pope oni moji igba ti gbangba to wa degun gedere
4: ayo ati idunu yin lo je wa logun
7: bi a people we make you happy
4: pẹ̀lú Diamond FM ìgbádùn tí ò lópin ni.
8: After working kílógù, ìgbádùn lógù ká máa jẹ́. After working.
4: Àní nínú ohun gbogbo, ayé ọpẹ́ tó yọ.
9: Ṣé Ọlọ́run ojú mi jẹ́?
4: Diamond FM ìkànnì aláyọ̀ ni wá.
9: Ṣé Ọlọ́run.

0: But you need salvation.
1: Ọ̀dà politician eréje ìgbàlà yín, ó nílò nínú ìrìnàjò yín o.
0: To all our brothers and politicians, this journey of your salvation is needed in your
1: ways.
0: Put your right hand onto your chest where you are home. This life will finish one day.
1: Ṣùgbọ́n ìgbàlà kì í tán.
0: But salvation will never finish.
1: Ẹ pe Jésù lẹ́ẹ̀kan
0: ṣoṣo. Call upon the name of God.
1: Jésù Kristo ọmọ Dáfídì.
0: Jesus Christ the son of David.
1: Ṣàánú fún mi.
0: Have mercy on
1: me. Mo ṣetán láti gbà ọ́ sínú ayé
0: mi. I am ready to take you into my
1: heart. Nínú ọkàn mi.
0: Come into my heart.
1: Gbàdúrà bẹ́ẹ̀.
0: Pray that prayer.
1: Bí o ti ń ṣe yìí.
0: As you're doing this.
1: Mo gbàdúrà fún yín.
0: I pray for you.
1: Ìgbàlà ayé kò ní mú fún.
0: Your salvation will never go in vain.
1: Eré ìgbàlà ayé kò ní parí sínú ọ̀run àpárí.
0: The journey of your salvation will not end up in hell fire.
1: Àti ẹbí àti ẹyin a máa rí àánú Ọlọ́run.
0: You and I will receive the mercy of God.
1: O ti rí bẹ́ẹ̀ o.
0: What shall it be?
1: Jésù Olúwa wa.
0: In Jesus' mighty name we pray.
2: Ní agbára lọ́wọ́ Ọlọ́run. Ìyá yín ń ká ẹ̀ á gbà mí. Ó ti pẹ́ tí wọ́n ti ń sọ pé ọmọ ológo ni mí. Kódà àná àlànà ni mo pọ́ ọmọ ogójì ọdún. Gbogbo rẹ̀ ò tí ì jọra wọn.
3: Ǹlẹ́ ọmọ elégetége rẹ̀ ra kángo ẹwà.
4: Ìyíkọ́lá ojú ni fún ọ.
2: Kan balẹ̀ gbogbo èèyàn lọ́lọ́run ń pé o. Ọlọ́run ṣe tán láti gba ògo rẹ fún ọ. Tiwọ náà sì rógbòlò. Bó o bá lè wá síbi ìpàdé ògo mídà. Ògo mídà. Àkànṣe àdúrà alágbára ńlá tó máa ń wáyé ní gbogbo ọjọ́ Wednesday ọ̀sẹ̀ọ̀sẹ̀. Láago mẹ́sàn-án òwúrọ̀ sí méjìlá ọ̀sán. Bàbá wa Prophet OK Paul Lolúwa ń lò. Ọgọ̀rọ̀ èèyàn sì ń jẹ́rìí sagbara Ọlọ́run lójú ẹsẹ̀. Nínú ìjọ CAC Prayer Line along ẹyẹ nkọrin òpópónà ògbómọ̀ṣọ́ Ìlọrin Kwara State. Fún àdúrà ìtọ́sọ́nà àti ìgbaninímọ̀ràn ẹ pè sórí. 090-333-795-33 Máa bọ̀ kájọ gbàdúrà. Níbi àkànṣe àdúrà ògo mi dàtọ̀ sẹ̀ yìí. Ìwọ náà sì rógbòlò lórúkọ Jésù.
1: Ogo ni fún Ọlọ́run lókè ọ̀run.
0: Glory be to God in the most high.
1: Ẹ káàbọ̀ o.
0: Welcome back.
1: Ọ̀nà ni ẹ ti gbọ́ yẹn.
0: That is what you've heard.
1: Ogo mi dà ní gbogbo ọjọ́ Wednesday.
0: Where is my glory every Wednesday?
1: Ní ọ̀sẹ̀ tí ó ń bọ̀.
0: Next week Saturday.
1: Nínú ayé rẹ, Sátani máa kàn jàngbọ̀.
0: In your life, the devil will actually meet his
1: own battle. Lọ́jọ́ mo tọ́ Saturday kẹta lóṣù.
0: Our third Saturday's program.
1: Àánú lẹ́ẹ̀kan sí i.
0: Mercy once more.
1: A ti gbé sí àárọ̀ Saturday.
0: We have actually put it morning on Saturday.
1: Nítorí àkókò tí à ń lò yàwó èèyàn. Ó sọ pé ó jẹ́ àkókò ìsinmi.
0: Because the time we are using, people are complaining that it's a resting time.
1: Lágbára lọ́wọ́ náà, next week ọ̀sẹ̀ tó bọ̀ ní aago mẹ́sàn-án àárọ̀ ló máa gbéra.
0: By God's grace, next week Saturday by 9 a.m. it will start.
1: Kì í ṣe Saturday ọ̀la tí ọ̀sẹ̀ tó ń bọ̀ ni.
0: Next week Saturday.
1: A máa gba àdúrà débi pé a ó make sure pé a fi ọwọ́ kan ayé àwọn ènìyàn.
0: We will actually pray to an extent that we know that we
1: saw people's life. Ìṣe pàtàkì tí Olúwa gbélé wa lọ́wọ́ fún àánú lẹ́ẹ̀kan sí ni pé gbogbo àwọn tó ń ṣàìsàn Olúwa ni a gbọ́ wọlé wọn.
0: The important word the Lord actually put into our hands is for those that are
1: down. Olúwa ṣèlérí dájú pé àwọn ènìyàn lọ lé lọ́wọ́ òfìfo.
0: And we should make sure that people did not go back home empty handed.
1: Ẹyin tí ó mọ̀ wá mọ iṣẹ́ tí Olúwa gbélé wa lọ́wọ́.
0: For those of you that know the kind of word the Lord has
1: given us. Tí gbogbo ènìyàn bá sí mọ̀ kí ẹ mọ
0: If you're coming, bring with come with your empty bottles because you go home with the water.
1: Ọ̀fẹ́ ni o de le 1 liter lọ.
0: It is actually free. You cannot go more than 1 liter.
1: Ẹ jọ̀wọ́ ẹ gbé àwọn tí a mọ̀ pé wà nínú ìgbèkùn dání.
0: Bring those that you know that they are into bondage.
1: Ìwọ tí iṣẹ́ rẹ ti dàrú máa bá a jọ gbàdúrà ni kì í ṣe àríyá o.
0: For those of you that your work has actually been shattered, you should come.
1: Ní aago mẹ́sàn-án àárọ̀ ló máa gbéra ní Saturday.
0: It will commence by 9 a.m.
1: Yóò dẹ̀ máa wáyé gbogbo Saturday kẹta lóṣooṣù báyìí.
0: Every third Saturday of the month it will
1: come. Àárọ̀ làwọn dẹ̀ máa ṣe kì í ṣe alẹ́
0: o. I will be doing it in the morning, not at night.
1: Ìyanu tó wà níbẹ̀ ni pé orí ilẹ̀ wa la ti máa ṣe ní prayer ground.
0: The message is we will be doing it on our ground, prayer ground.
1: Mọ́tò ọ̀fẹ́ ló máa gbé yín ní Gèrè Alimi àti ní gárájì ọ̀fà Roundabout.
0: You will see a free vehicle from gárájì ọ̀fà and
1: Àti ní ẹyẹ nkọrin ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta yẹn ni bus stop wà
0: o. And at ẹyẹ nkọrin that is the 3 bus stop.
1: Ẹ múra alẹ̀ ní ọ̀sẹ̀ tó ń bọ̀ ní aago méje àbọ̀ àárọ̀ ni mọ́tò ti bẹ̀rẹ̀ sí kó.
0: Please be prepared by 7:30 a.m. to start.
1: Àwọn ẹlẹ́sùn àbùkún bẹ̀ bábí tí wọ́n dúró ti wá.
0: We have our security.
1: Ẹ jẹ́ kí n gbàdúrà fún àwọn ènìyàn kí n tó máa lọ lálẹ́ iná.
0: Let me pray for those people before I go tonight.
1: Ẹ sí orí afẹ́fẹ́ ìdí àgbàdúrà fún àwọn ènìyàn.
0: Let us pray for people on here.
1: Number tí ẹ máa pè sí.
0: The number you are going to call.
1: 091-091-365-569-562. Ẹ gbọ́ lẹ́ẹ̀kan sí 091-091-365-569-562. Hello, ta ló wà mẹ́.
5: Hello, daddy.
1: Ẹ káàlẹ́ sà.
5: Ẹ káàlẹ́ sà.
1: God bless you, sir. Kí lorúkọ yín?
5: Ah,
1: brati mi tope o gbadua loruko baba tomo temi mo oro re ma ja sope
6: amen
1: oruko bere si ru o ti e ma dope

0: ọkàn balẹ̀. Gbogbo èèyàn lọ́lọ́run pé o, Ọlọ́run ṣe tán láti gba ògo rẹ fún ọ. Tí wọn náà sì róbolo, bó o bá lè wá síbi ìpàdé ògo mi dà. Ògo mi dà. Àkànṣe àdúrà alágbára ńlá tó máa ń wáyé ní gbogbo ọjọ́ Wednesday ọ̀sẹ̀ ọ̀sẹ̀. Láago mẹ́sàn-án òwúrọ̀ sí méjìlá ọ̀sán. Bàbá wa Prophet OK Paul Lolúwa ń lò. Ọgọ̀rọ̀ èèyàn sì ń jẹ́rìí sagbara Ọlọ́run lójú ẹsẹ̀. Nínú ìjọ CAC Prayer Line along Ẹyẹ Nkọrin òpópónà Ògbómọ̀ṣọ́ Ìlọrin Kwara State. Fún àdúrà, ìtọ́sọ́nà àti ìgbaninímọ̀ràn ẹ pè sórí ẹ̀rọ 090-333-795-33. Máa bọ̀ kájọ gbàdúrà níbi àkànṣe àdúrà ògo mi dátọ̀sẹ̀ yìí. Ìwọ náà sì rógbolo lórúkọ Jésù.
1: Gbogbo ìrírí àti ìṣẹ̀lẹ̀ Ọlọ́run nìkan lọ̀nà àbáyọ sí gbogbo ìṣòro tó ń kojú ẹ̀dá ènìyàn. Ẹ darapọ̀ mọ́ àwọn ètò ìjọsìn nínú ìjọ CAC All Nation Prayer Chapel, Hallelujah Victory Ministry, Along Ògbómọ̀ṣọ́ Expressway, Ọ̀tẹ́, Etílé Ìlọrin Kwara State. Ẹ pé wòlíì Prophet OK Paul sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ 090-333-79533 tàbí 0809-514-0761. Àlàáfíà fún orílẹ̀-èdè mi. Me.
2: Bumi Babalian.